Ibadan àti agbègbè rẹ̀. Ẹ̀kú àmójúbà ètò àmúlẹ̀ kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's Word Harvest Tabernacle lórí Wells Radio 89.3 FM. Ọ̀rọ̀ ìyànjú, ìṣínilétí, ìmúlọ́kànlé àti ìgboyà. Eléyìí tí ó máa dé sétí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Àìkú Sunday láàrin agogo méje ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí agogo méje àárọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gbáko. Látẹnu ìránṣẹ́ Ọlọ́run alàyè Reverend G.O. Ogundare, ẹ pàdé ìránṣẹ́ Ọlọ́run alàyè ẹni tí kìí fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run sábẹ́ ahọ́n sọ lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí láago méje ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago méje àárọ̀. Kájọ mu omi ìgbàlà lẹ́nu ikọ̀ àti ìríjú olódùmarè. Àánú lẹ́ẹ̀kan sí lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí.

Oh my good God, ẹbí ọlọ́run, ẹbí ọlọ́run, ẹbí ọlọ́run. Gbogbo ènìyàn tó ń bẹ lábẹ́ ohùn mi, àkókò rẹ láti bí ọlọ́run, bí ọlọ́run. Bẹ lórí àwọn ọmọ tó fi ta ẹ lọ́rẹ̀ o. Bẹ lórí ìgbéyàwó tó fẹ́ wọ̀ láì wọ̀. Èyí tó ti wà nú ẹ̀ tọ́lọ́run mọ ẹrù rí. Bẹ o, bẹ o, bẹ o. Kéèyàn ṣe ìgbéyàwó kọ̀, kéèyàn rí ilé ọkọ̀ jókòó sí. Ẹ bí ọlọ́run. Kéèyàn bímọ kọ̀, kéèyàn ló jẹ ọmọ jẹ ni. Ẹ bí ọlọ́run. Kí èèyàn lóyún kọ́, kéèyàn rí bí láyọ̀ ni, ò kó dẹ̀ ṣèyá ọmọ yẹn kalẹ̀. Ọlọ́run ò ní fìkan gbà kan lọ́wọ́ ẹ bí ọlọ́run.

0: mo fe kuro nu tubu ile wa saraba village na wa wa manteli eru ananda wa ba rubi jana
1: maje si se
0: fe lo o de pa mi o
1: maje si se fe lo bi je olo maje oni
0: mi la ya ku oko ni
1: maje oni
0: la ku ya ku atun ni
1: maje nke ku olorun
0: ku ba ni ona agba
1: ta o nke ku olorun ti de ran lowo fe mi na
0: Jack
1: is so
0: lonely,
1: Iṣẹ́ tó ṣe àwọn èèyàn máa fi yàn wọ́n fi yanjú. Báwo ni ìfẹ́ ṣe wá jẹ́? Ó jẹ́ lóòótọ́, wọ́n fi yàn wọ́n fi yanjú. Ìtọ́ máa ń yí padà. Arábìnrin Ọlọ́run, má sọ ìrètí nù. God help. Help me
0: consciously.
1: Mo ti bá wọn yọ̀ Ọlọ́run ayọ̀ mi. Ṣé òní ní ọjọ́ bá máa yọ̀ fẹ́mi náà? Ẹ̀gàn yìí pọ̀ jù. Àwọn tí ò tó mi gan sọ̀rọ̀ sí mi. Àwọn tí ò mọ̀ ṣe jù mí lọ, wọ́n advise mi. God help me consciously. Lift me consciously. Heal my land. Tí ilẹ̀ tí mo bá ń gbìn sí ò bá jẹ́ ilẹ̀ tó léso. Ọlọ́run mú irúgbìn mi kúrò lórí ilẹ̀ yìí kó gbìn mi sórí ilẹ̀ tó ń so èso. Tí olùrànlọ́wọ́ àyànmọ́ yí mi ká. Má jẹ́ ṣe làálàá lórí ọmọ mẹ́lòmíì wá máa jẹ ọ̀rọ̀ mi. Má jẹ́ tiraka títí ṣáájọ lórí ọkọ̀ ọkọ̀ wá lé mi jáde ní kùtókò. Olúwa gbà mí. Olúwa ṣàánú mi. Bí ò fẹ́ rìn bí ìyá mi ṣe rìn. Bí ò fẹ́ rìn bí bàbá mi ṣe rìn. Bí ò fẹ́ fọ́lò pátán ìran wa. Èyí tí wọ Ọlọ́run là kalẹ̀ ní the best. For I know the thoughts that I have for you is the thoughts of good and for you to have an expected end. Ẹ bí Ọlọ́run kó má padà lẹ́yìn wa. Ó ti kọjá life recording. Àánú ni kó bèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣàánú èmi náà. Àárín fún pọ̀ ń sàlẹ̀. You need to help me, O God. I have no power of my own. Nígbà tó bá ń kọjá láàrin ọ̀pọ̀ èèyàn tó wà mí. Má kọjá lọ lára mi láìyá. Má rí mi nílẹ̀ kó sọ pé ò fẹ́ ràn mí lọ́wọ́. Olúwa gbà mí. Olúwa jọ̀wọ́. Jọ̀wọ́ Ọlọ́run jọ̀wọ́. Do you know that some people are actually waiting to see you fall? They're just waiting. What can do Roddy but Thomas so she must support so for? God help me consciously. Oluwa sanu mi. Mo nilo olurolowo ayanmo. Mo nilo awon abanigberu ayanmo. Awon abanidi eru ogo to tun ma nba ni gbe mo nilo won. Lord, assign them unto me. Bukata by Bukata Ipo. Oh, go and that way, fight for. Shalom, your Lord.
2: 89.3 FM, your preferred wholesome radio.
1: Magbeta desile fun pe ki sise ma je sise gba mi ojo ti isu duro de mo ma ko fun mi ojo na ma jo waye ah ojo to ma so pe won ni gbo ohun e mo ojo na ma jo waye awon to lo ma de isere re mi mo nu agolo olorun ti won si
0: rabon chemi ka sai fa hata ni o shanu fun olorun oluwa shanu fun mi awitare ko shanu mi oluwa shanu
1: Jawa, Jawa, Jawa, can we beg God together and say?

0: Tó àánú lẹ́ẹ̀kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's Word Advent Tabernacle. Ẹ máa bá wa ká lọ.
1: Bàbá ọmọ àtẹ̀yìn mọ́ ògo ní forúkọ rẹ̀. A ó tún sọ fún ayé lónìí gẹ́gẹ́ bó ti rán wa. Mo gbà ní àdúrà gbogbo àwọn tó máa gbọ́ ibi tí wọ́n bá gbàgbà Olúwa sí wọn yẹ̀kọ́ làwọn lóye. Jésù Olúwa wa. Nínú ìwé Ezekiẹ́lì orí keje láti ẹsẹ̀ kíní ìkẹjọ àwọn ìgbà àti àkókò ìbínú Ọlọ́run tó ń bọ̀ wá sórí ayé ẹgbọ́n lágbọ̀ọ́yé.
2: Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá.
1: Wípé
2: ìwọ ọmọ ènìyàn báyìí lé Olúwa Ọlọ́run.
1: Báyìí Olúwa wí.
2: Pẹ̀lú sí ilé Ísírẹ́lì òpin dé sórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀.
1: Òpin dé sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ ayé.
2: Òpin dé sí ọwà yìí. Èmi ò sì rán ìbínú mi sórí rẹ. Èmi ò sì dá ọ lẹ́jọ́ gẹ́gẹ́ bí ọ̀nà rẹ. Èmi ò sì san gbogbo ìríra rẹ padà sí ọ lórí. Ojú mi kì yóò sì dá sí. Bẹ́ẹ̀ ni èmi kì yóò sì ṣàánú. Ṣùgbọ́n èmi ò san ọ̀nà rẹ padà sí orí rẹ. Àti ìríra rẹ yóò wà lí àárín rẹ. Ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa. Báyìí ni Olúwa Ọlọ́run wí. Ibi kan ṣoṣo kíyè sí òde. Òpin dé ó jí sí ọ kíyè sí òde. Ilẹ̀ mọ́ ìwọ ẹni tí ń gbé ilẹ̀ náà. Àkókò náà dé ọjọ́ wàhálà súnmọ́
1: tòsí.
2: Kì í sì ṣe sí ariwo àwọn òkè ńlá. Nísinsìnyí ni èmi ò dá ìkànnú mi sí ọ lórí. Èmi ò sì mú ìbínú mi ṣe sí ọ lórí. Èmi ò sì dá ọ lẹ́jọ́ gẹ́gẹ́ bí ọ̀nà rẹ. Èmi ò sì san fún ọ nítorí gbogbo ìríra rẹ.
1: Gbogbo ẹ̀yin olùgbò ayé, ohun tó ń bọ̀ wá sórí ayé tí a wà yìí, ìrírí ayé tá a jọ wà yìí, ohun tó ń bọ̀ lórí rẹ̀ lórí gbogbo anybody, òun ni Ọlọ́run bá wa sọ yìí o. Ọlọ́run ò farapamọ́ fún ẹnikẹ́ni. Ohun tí kò lè ṣe aláìṣẹlẹ̀ sórí àwọn aláìgbọràn, sórí àwọn aláìwà bí Ọlọ́run Olúwa mọ̀ ń sọ. Ó mọ̀ ń súnmọ́ tòsí nígbà tí gbangba yóò dẹkùn, tí rere yóò bẹ́wò. Kò mọ̀ sẹ́ni tí Ọlọ́run ò ní dá lẹ́jọ́. Ọlọ́run lòun ó san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ yẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ wò. Ṣé tọ́lọ́run bá wá sọ lẹ́sàn tó ń ṣe yìí sọ́tẹ̀ Ọlọ́run? Ìwọ tó jẹ́ ọlọgbọ́n lójú ara rẹ tó lọ́gbọ́n tó ń ṣe, òun náà ló dá aṣiwè ní bẹ́ẹ̀lì pè ọ. Òun ní aṣiwè wí lọ́nà rẹ̀ pé Ọlọ́run kò sí. Tó bá mọ̀ pé Ọlọ́run wà láàyè tó ń ṣe gbogbo ó kì bá ti máa ṣe bó ti ń ṣe yìí. Ṣùgbọ́n tó pé Sàtáni ti yà ó níwèrè, ó ti mú ọkú òléèyàn Ọlọ́run. Ó wá sọ pé Ọlọ́run ò sí. Ó wá fojú di aré náà ti àṣẹ̀dá. Ohun tí kò lè sọlẹ̀ ṣẹlẹ̀ ó ní ibi ń bọ̀. Olóde tó wàhálà ń bọ̀ wá sórí ayé, sórí àwọn aláìwà bí Ọlọ́run, sórí àwọn tí òpó òfin àti àsọ́rọ̀ mọ́, lórí àwọn tí wọ́n já alágbá lójú ara wọn. Ìparun ń bọ̀ lórí wọn. Kò sóhun tó mú wáṣáyé ò ní mọ kó jáde lọ. Gbogbo ohun tó kójọ pátápátá gbà bí bẹ̀rẹ̀ báyìí pé ohun tó wọ́n jọ gẹ́gẹ́ bí sọ fún iná iná máa fi jọjà. Bí wọn bàbá ò bá ní ṣègbé pẹ̀lú ohun tó kójọ ọrùn àpáàdì tó yẹ kó jẹ́ ilé rẹ, ó yẹ kó jẹ́ ìpín rẹ. Ayé tá a wà yìí, òun mọ̀kọ́ ní ìrìn àjò. Ìrìn àjò kọ́ ní ibi tá a wà yìí. Ayé adópin a wà bẹ́ẹ̀ ìrìn àjò. Èwo ló máa jẹ́ ìrìn àjò ó tiẹ́? Sọ́ọ̀rù àpáàdì ló máa jẹ́ ìrìn àjò tí àbíjọba Ọlọ́run. Ìyẹn náà fi sọ pé ká ló máa pariwo, àdẹ̀ ní yé pariwo. Torí pé Ọlọ́run mọ àwọn tí ń ṣe tiẹ̀, ó yẹ kó yẹ ti Ọlọ́run. Kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé tó fi gbà. Ṣùgbọ́n ọjọ́ ìbínú Ọlọ́run rẹ ó súnmọ́ lé o. Ó mọ̀ dé tán o. A tún kà sí níwájú díẹ̀ sí. Ṣùgbọ́n ó ń bọ̀. Kí ló wí?
2: Ìparun bọ̀ wá. Wọ́n sì wá àlàáfíà.
1: Ayé wa àlàáfíà.
2: Kì yóò sì sí.
1: Wọ́n ìrírí àlàáfíà mọ́.
2: Túláàsì yóò gorí
1: túláàsì. Túláàsì á gorí túláàsì.
2: Ìrọ́ kẹ̀kẹ́ yóò gorí
1: ìrọ́ kẹ̀kẹ́. Ìrọ́ kẹ̀kẹ́ ìrọ́ kẹ̀kẹ́.
2: Nígbà náà ni wọ́n ò bèrè.
1: Wọ́n bèrè
2: lọ́dọ̀ wòlíì.
1: Lọ́dọ̀ wòlíì.
2: Ṣùgbọ́n òfin yóò ṣègbè.
1: Òfin yóò ṣègbè.
2: Kúrò lọ́dọ̀ àlùfáà.
1: Lọ́dọ̀ àwọn àlùfáà.
2: Àti ìmọ̀ kúrò lọ́dọ̀ àwọn àgbà.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọba yóò sọ̀fọ̀.
1: Ọba orí ẹ̀ka sọ̀fọ̀.
2: A ó sì fi ìdáwòrọ̀ wọ ọmọ aládé.
1: A ó fi ìdáwòrọ̀ wọ ọmọ aládé.
2: Ọwọ́ àwọn ènìyàn ilẹ̀ náà.
1: Ọwọ́ àwọn ènìyàn ilẹ̀ náà. Ọwọ́ àwọn
2: ènìyàn ilẹ̀ náà. Ní wàhálà.
1: Bẹ́ẹ̀ ni.
2: Èmi ò ṣe sí wọn. Gẹ́gẹ́ bí ọ̀nà wọn.
1: Ọlọ́run wa
2: ṣe
1: gẹ́gẹ́ bí ọ̀nà
2: wọn kọ. Àti
1: gẹ́gẹ́
2: bí ẹjọ́
1: wọn ti rí. Gẹ́gẹ́ bí wọ́n ti gan. Li èmi ò ṣe O ni ayé àtọ̀run yóò rí kọjá lọ. Kí ni ọ̀rọ̀ mi? Kò ní ṣe aláìṣẹ́. Tó o bá gbọ́rọ̀ yìí, tó o bá mọ̀ pé orí rẹ̀ ò gba ìbínú Ọlọ́run, ó jẹ́ yípadà lónìí. Ó jẹ́ yípadà lónìí, ọba àti ìjòyè. Èwo wò ní ìtò jẹ́ pé ìrọ̀lọ́ pa káàkiri ayé? Òun rẹ o. Èmọ̀ á bọ́ kúrò lọ́wọ́ rẹ. Òfin á bọ́ kúrò lọ́wọ́ rẹ tó pé ó ní ẹ̀gbẹ́ni fún àwọn wòlíì tó ń ṣe àwọn èèyàn lọ́nà. Ó ń ṣe àwọn èèyàn lọ́nà, àṣì rẹ̀ dẹ̀ tú. Tó o bá wọ̀rùn àpáàdì láéláé ni iná ayérayé nìyẹn. Jésù ò fẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹnikẹ́ni inú ayé ló fi wá. Ṣùgbọ́n àkókò yẹn tó bọ̀ lórí ká sọ fún ayé. Ìgbà náà ó kù sí dẹ́dẹ̀. Ìgbà náà ó kù sí dẹ́dẹ̀. Ó ní àwọn ọba orí ìtẹ́ wọn á sọ̀fọ̀. Wọ́n máa pò rí ẹkú. Wọ́n á bèrè ìmọ̀ lọ́wọ́ àwọn wòlíì. Ẹ̀rọ kò rí òkú sọ mọ́. Àwọn àlùfáà ẹ̀rọ ni. Ó ti bẹ̀ sísẹ̀ káàkiri ayé. Ẹ máa bọ̀ ẹ̀máa tọ̀ mí lẹ́yìn lọ sí ibo. O ò dá Jésù ní fún ara rẹ. Lọ́kùnrin lóbìnrin ìdílé kọ̀ọ̀kan kẹ́ẹ̀dá Jésù mọ̀ ohun tó wá gbénú ayé ṣe. Ẹ wá mi nígbà tẹ́ ẹ lè rí mi yìí. Ohun tó dájú fún wa nìyẹn. Ṣùgbọ́n sípò bẹ́ẹ̀ á tẹ̀lé èèyàn. Àwọn èèyàn fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ tó pè sí ọwọ́ burú. Ẹ̀wọ́ gan ò fún òótọ́. Ó tẹ̀lé àwọn aláìsàn tó lẹ́yìn. Bẹ́ẹ̀ ni, wọ́n á máa tọ́ àwọn náà máa tan rẹ̀. Àkókò tó, ìwọ náà wọjú orí ó yẹ kó o ti gbọ́n. Ó yẹ kó o ti mọ Jésù. Ó yẹ kó o ti mọ ìyàtọ̀ láàrin dúdú àti funfun. Ohun tó Olúwa pè wá sí nìyẹn. Ó ní èmi ni ọ̀nà òótọ́ àti iyè. Ẹnikẹ́ni tó bá tọ̀ mí lẹ́yìn, òun ni kò ní sìnà. O ò tọ Jésù lẹ́yìn, ó tọ èèyàn lẹ́yìn. Ìbáà jẹ́ ọba àti ìjòyè. Kí lọ bá fi joyè. Kí ni ọ̀fìyàn sórí oyè? Ṣé òró ni ọ̀fìyàn ni? Ṣé òyìn ẹgbẹ́ Dáfídì ẹgbẹ́ ta ni? Lónìí, ẹ̀bùn tẹ́ fi pa sórí ìtẹ́. O ò mọ̀ tó rìn débẹ̀. Ọjọ́ ìbínú yín rèé. Òun là ń kà lójoojúmọ́ yẹn. Tó o bá mọ̀ pé òní ní pàtípẹ̀, kò tí ì pẹ́ jù ronú pìwàdà. Kò kúrò ńbẹ̀. Ó ní ẹ jáde kúrò láàrin wọn. Ẹ má ṣe fẹ́ràn ayé. Àtò ti bẹnu ayé. Ó ní ẹ tó bá fẹ́ràn ayé. Ìfẹ́ ti Ọlọ́run sínú ẹ̀. Ayé ń lọ. Pẹ̀lú ìfẹ́ kò fẹ́ inú rẹ̀. Ayé mọ̀ ń lọ. Bọ̀dá sì sá. Ayé mọ̀ ń lọ. Ayé tó ra kaka mọ́. Mo fẹ́ dà báyìí. Mo fẹ́ jẹ́ báyìí. Mo fẹ́ dà báyìí. Mo fẹ́ jẹ́ báyìí. Òun gbọ́ inú rú ọ̀la dà. Òun tó lọ́rùn òsàn dà. Òsàn àfẹ́ dà. Ìdàkudà ló tinú ayé dà. Ẹni tó fà á lọ bẹ̀ ni Sàtánì. Òun náà mọ̀ pé kò lè dá fóun mọ́. Àjẹkù tó wẹ̀ tó máa dà bíi tiẹ̀ ni. Ẹ ò bó ṣe kéèyàn lójoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ti kú dànù báyìí tó jẹ́ pé àjíǹde wọn. Ọ̀run àpáàdé wọn àjíǹde sí. Inú òkùnkùn ayé ni. Láéláé ìyẹn ni Olúwa tó fi náà gbé ẹ lọ kéde sí ayé. Àtọ́gbà àtàlùfáà àti wòlíì everybody. Àní gba Jésù Kristì gbọ́. Ọ̀nà kan ní tọ́ka sọ́run o. Ìsìnà ni ìyókù. Ẹ ní ojú ọ̀nà náà. Àwọn tó bá gbàgbọ́ ló lójú ọ̀nà yẹn. Tọ́ọ̀nà náà tọ́ sí ọba Ọlọ́run. Fífẹ̀ náà náà kò sóhun tí ó gbà. Ọ̀nà gbòòrò ló ń rìn lójoojúmọ́. Ó wá ń yọ̀. Inú ẹ̀ ń dùn. Inú ẹ̀ ń dùn. Ó ń yọ̀. Àwọn Sodomu àti Gomorra wọ́n yọ̀ lùdù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ayọ̀ wọn ìparun ló yọ sí ìparun. Ọlọ́run ló lè gbọ́ ti wọn mọ́lẹ́lẹ́. Ó dèjò wọn dàrú. Ó mọ̀ tó ń bọ̀. Àwọn ará ayé ìgbà Noah wọ́n rán nínú à ń pa. Ọlọ́run ló rẹ iṣẹ́ kí ló jòjò. Ọlọ́run ló ní fòjò payé ò ní fomi payé mọ́. Ṣùgbọ́n iná panabọ́n gbogbo ohun tó kójọ gbá iná ní òjò. Kí ni wọ́n bàá jó wọ gangan fún ara rẹ̀ làfihàn wa. Gbogbo tó wà ní ayé sí ìwọ ló dání. o mo pa se olorun da ni to ba ni ko pa loni yo pa na ni o pari sugbon nitori itebe ti re ta iwa nu aye o n ki gbejo ra pe akoko ibinu olorun won ba wa sori sugbon bo ko ko ma ba ni pa ati pe nbe o je sasada fun emi re olugbo mi sasada fun emi re o ibi ti de ru ko ba gbe wa o je kuro nbe ibi ti ede ko de ba gbe o je kuro nbe ko ba le da fun o ohun ti oluwa so fun a yen pe nigba ti ibinu ba de owo so fun olukuluku gege be ise owo re adura ni pe o ni je bi lori oro yi lafia fun yin
0: iwasun ti e gboton yi o wa lati enu baba wa iranse olorun alaye Reverend Gio Ogundare JP ti ile ise iranse God's Word at the Tabernacle plot 10 block 5 Olorun Shogo Quarters Alexander area Akwata Ibadan aro yin ki e pade wa ni akoko kan na ni ojo mejo e le kan si baba wa lori awon number won yi 08038549251 tabi 08060914503 tabi 08079961008 Jesu Loluwa.

Oh, àti òrùdí òru ń fi mọ̀ hàn. Kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn. Ìró wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn di òpin ayé. Nínú wọn ni ó gbé pàgọ́ fún òrùn tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wò rẹ̀ wá. Tí ó sì yọ bí ọkùnrin alágbára láti súré ìje. Jáde lọ rẹ̀ ni láti òpin ọ̀run wá àti àyíká rẹ̀ sì dé ìpínlẹ̀ rẹ̀. Kò sì sí ohun tí ó fi ara pamọ́ kúrò nínú ooru rẹ̀. Òfin Olúwa pè, ó yí ọkàn padà, ẹ̀rí Olúwa dáni lójú, ó ń sọ òpè di ọlọ́gbọ́n. Ìlànà Olúwa tọ̀, ó mú ọkàn yọ̀. Àṣẹ Olúwa ni mímọ́. Ó ń ṣe ìmọ́lẹ̀ ojú, ẹ̀rú Olúwa mọ̀, kí pẹ́ ni títí láí. Ìdájọ́ Olúwa ni òtítọ́, òdodo ni gbogbo wọn. Wọ́n ju wúrà dáradára púpọ̀, wọ́n sì dùn ju oyin lọ láti ríro afárá oyin. Pẹ̀lú pẹ̀lú nípa wọn ni a ti ṣí ìránṣẹ́ rẹ létí, àti ní pípamọ́ wọn èrè pípọ̀ ń bẹ̀. Ta ni ó lè mọ ìṣìná rẹ̀? Wẹ̀mí mọ́ kúrò nínú ìṣiṣẹ́ ìkọ̀kọ̀ mi. Fa ìránṣẹ́ rẹ sẹ́yìn pẹ̀lú kúrò nínú ẹ̀ṣẹ̀ ìkùgbù. Má ṣe jẹ́ kí wọn kí ó jọba lórí mi. Nígbà náà ni èmi ó dúró ṣinṣin. Èmi ó sì ṣe aláìjẹ̀bi kúrò nínú ẹ̀ṣẹ̀ ńlá ni. Jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìṣàrò ọkàn mi kí ó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa, agbára mi àti olùdáǹdè mi. Ogo ni fún bàbá àti fún ọmọ àti fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Bí ó ti wà ní àtètè kan ṣe ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmì. Sí ẹni tó ni ayé àti ọ̀run. Àpáta ìgbàlá wa gbanigbani tí ayé sáyà. Òjìlógo ṣogo aríran jùrán lọ. Àṣájú ogun lála kẹ́yìn ogun lábọ̀. Gbanigbani tí ayé sáyà. Ọlọ́run ìbẹ̀rẹ̀ àárín àti òpin. Ọba lágbára láíláí. Àrí ìró àlá. Àfúyẹ́gẹ bí àtẹ òwú, ó tún wúwo rinrin bí àtẹ ìlẹ̀kẹ̀. Alágbára láyé àti lọ́rọ̀. Ọba tí ń fọba jẹ ọba tí ń rọba lóyè. Ọba tí gbogbo agbára láyé àti lọ́rùn wà ní ìkáwọ́ rẹ̀. O ni Ọlọ́run ìgbà gbogbo, Ọlọ́run àsìkò gbogbo. O ni ẹni tí ń ṣe ńlá tí ń ṣe mímọ́. O jókòó sí ọ̀run. O fi ayé ṣe àpótí ìtìsẹ́ rẹ̀. Lẹ́yìn rẹ̀, òun náà tún ni kò sẹ́lòmíì mọ́ lẹ́yìn rẹ̀. Ọlọ́run mi, ọba mi, olùtọ́jú mi, olùpèsè fún mi, olùgbé orí mi sókè. Ẹni ayérayé, ọ̀kan lánàá, ọ̀kan lónìí, ọ̀kan títí ọjọ́ ayé. Ọlọ́run tí kò yí padà. Ọlọ́run àgbàlagbà òye, Ọlọ́run kan lánàá, òun náà ni lónìí, òun náà tún ni lọ́la àti títí ọjọ́ ayé. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaaki, Ọlọ́run Jakobu. Ta ló dàbí rẹ nínú àwọn ènìyàn iṣẹ́ àní òsè? Ta ló dàbí rẹ nínú àwọn tá à ń rí lójoojúmọ́ kò sí? Ìwọ ni ń pa wá mọ́ nínú ewu ayé. Ìwọ ló ń pa wá mọ́ nínú ewu ojú oorun.
ìwọ ló ń pa wá mọ́ lẹ́nu ewu ìrìn àjò. O mú wa lọ láyọ̀, o mú wa bọ̀ láyọ̀. O kọ́ olóòní dán wa wò kọjá ìgbàgbọ́ wa. Nínú ìgbàgbọ́ àti ìdánwò kálukú, o jẹ́ kí léyìí tó kọjá agbára tèmi àtàwọn tí ń gbọ́ mi ò dé bá wa. O mọ bí a ṣe mọ, o mọ bí ìgbàgbọ́ wa ti rí. O yá dán wa wò kọjá ìgbàgbọ́ wa. Bí ìgbàgbọ́ kálukú ti lè gbé níṣe ń dán kálukú wò sí. Bí ìgbàgbọ́ kálukú ti ṣe mọ, oníṣe ń gbé ti kálukú fún sí. Ó ṣòro ká tó gbé sí ọmọ ss3 fọmọ gs1. Báwa ta wà nínú ayé bá mọ èyí, mélòó mélòó ni Ọlọ́run ti ń bẹ ní ọ̀run. Ó mọ̀ wá, ó mọ wá, ó tún mọ̀ wá ju àwa fúnra lára wa lọ. Ṣèbó ńlá lámọ̀ tó mọ orí kálukú. Òun lẹ lámọ̀ tó mọ orí gbogbo ènìyàn. Òun náà ni ẹlẹ́dàá àti olùdá ohun gbogbo. Òun ló dálẹ̀, òun ló dómi, òun ló dági. Òun ló dá ènìyàn, ó dá ẹja inú òkun, ó dá ẹyẹ ojú ọ̀run, ó dá ìranú ilẹ̀. Ó dá ìranú igbó, ó tún dá ìranko tí ń gbé ní àyíká. Ta wá ló dàbí ire Ọlọ́run mi? Ọlọ́run a sọ̀rọ̀ mọ́ yẹ, a sọ̀rọ̀ mọ́ tàṣé. Òun lalákòóso láyé yìí àti ní ọ̀run. Bó bá ló yá kò sẹ́ni tó lè sọ pé kò tí ì yá. Bó bá ní kò ìyá kò sẹ́ni tó lè kan lójú. Bí ò bá tí ì dé ìbẹ̀rù bó bá dé tán ìka àyà ni. Òun lọ́ba tí ń dé tí kálukú mọ̀ wípé ń hùn eléyìí yàtọ̀. Òun lọ sọ̀rọ̀ ẹni dayọ̀. Òun lọ́ba yíta ẹni padà. Káì bàbá mi Olódùmarè. Ẹni tó bá dé sínú ayé rẹ̀ ìtàn rẹ̀ á sì yí padà. Ọlọ́run mọ́ fi mí lẹ̀. Ọlọ́run mọ́ kọ̀ mí lẹ̀. Ọlọ́run mọ́ dá mi dárìn àjò yìí. Wá bá mi rìn. Wá bá mi ṣe. Wá mú rọrùn fún mi. Bó bá dénú ayé èèyàn yóò rọrùn. Bó bá kàyàn ku gbogbo ẹ̀ ó sì sẹ́ẹ̀tù. Òun ló mọ ojútùú, ló mọ̀nà àbáyọ, ló mọ àti ṣeun gbogbo kó lè lọ ní ìrọ̀wọ́ àti ìrọsẹ̀. Ọlọ́wọ́ jẹ́ ń bá ọ ṣe. Elétí jẹ́ ń bá ọ gbọ́. Olójú jẹ́ ń bá ọ rí. Ẹlẹ́sẹ̀ jẹ́ ń bá ọ rìn. Ńlá bá ni ṣe, bá ni yanjú ẹ̀. Òun náà lára ni níṣẹ́ bá ni ṣiṣẹ́ òun. Òun ló máa rámọ níṣẹ́ tí ó tún fàyà tí wípé máa nìṣó mo wà lẹ́yìn ẹbí ké. Bó bá ń wẹ̀yìn mi lórí. Má tilẹ̀ wẹ̀yìn máa tẹ̀ sọ́wọ́ iwájú. Máa ṣe èso kí n máa wọ̀ ọ́. Kàn mọ̀ wípé mi ni mo rán ṣẹ́. Bó o lè yẹn ti gbọ́ràn bí èyí wípé máa ṣe èso èmi mo ni o máa ṣe. Irú orí ọ̀fẹ́ àti máa gbọ́rọ̀ bí èyí á kò sẹ́ni tí ò nílò rẹ̀. Bíi ti Ábúráhámù ń jọ́ kíní àná jáde kúrò ní ilé rẹ ní ilẹ̀ bàbá rẹ̀. Sí ilẹ̀ kan tí èmi ó fi hàn ọ́. Bí èèyàn bá lè gbọ́rọ̀ bí èyí sí Ọlọ́run lọ́rùn ayé rẹ̀ yóò sì rọrùn débi. Bí èèyàn bá lè gbọ́rọ̀ pátápátá tó tá òbí díẹ̀. Ò tí dé bẹ́ẹ̀ láàárọ̀ yìí, a máa ti jẹ ń lọ bẹ̀. Ìgbẹ́ náà láà padà lọ. Ìgbọ́ràn pátápátá. Ẹ dì í mú sọ́wọ́ àlàáfíà láàárọ̀ yìí. Mo kì í pín ẹkú ojúmọ́ ẹ káàárọ̀ gbogbo ibi táfẹ́fẹ́ ìkànnì ń fẹ́ dé láàárọ̀ tòní. Ìkànnì kànga gbọ́mọgbẹ́ 89.3 FM Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn Wells Radio yín náà rèé o. Aláàfin Avenue la wàyé lólùyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Gbangba lẹ́gbẹ̀ẹ́ títì náà la kú wà. Ojú táyé la wà nínú Olúyọ̀lé. Nílẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Torí àwọn ọkàn tí ń gbọ́ wa látòkè ìta.
àwọn tí ń bọ̀ wá ní diaspora yálà lórí Radio Garden lórí Facebook àbí àwọn online platforms mi tó kù. Ilẹ̀ Ìbàdàn láwà yìí lórí Ọ̀lẹ́ Estate Ìbàdàn. Mo kí gbogbo yín pé ẹ kú ojúmọ́, ojúmọ́ ló mọ́ wa láàárọ̀ yìí o. Lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí. Lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fún sáà ta wà yìí. Stephen Adeyemi Igi lọ́lọ́wọ́ bọ́tìnì ń lájọ dánámọ́rí ṣiṣẹ́ ọpọlọ. Fún ti àárọ̀ tòní láàrin aago méje sí mẹ́jọ tá a jọ wà yìí. Lórí ètò yín ètò wa wákàtí ìyìn rere níkànnì kànga gbọ́mọ̀gbẹ 89.3 FM. Wákàtí ìyìn rere lètò pẹ̀lú Adé Dàmọ́lá Olóyèdè ọmọ bàbá Olómiyè. Èmi ni ọmọ bàbá Olómiyè, mo kí yín pé ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. Ọdọọdún bí ara ò lé bí ìṣàlàáfíà lẹ́wà bí àwa náà ti ṣe wà lóòrọ̀ ọ̀tún ni. Aago méje ti rí kọjá ìṣẹ́jú 17:20 látinú okòlò ti ara ẹ̀tí tí yóò bá sọ bẹ́ẹ̀ jalè kan. Mo tún ti dé bí ìṣe mi láàárọ̀ tòní lórí ìyìn rere yìí náà ni gẹ́gẹ́ bí ìṣe mi ní gbogbo ọjọ́ Sunday láago méje sí mẹ́jọ. Ẹ̀dẹ̀ tí wọ́n bá ṣe máa ń ṣe pé orin látinú ìwé orin ìyìn rere ń là kọ́kọ́. Méjì lorin tí mo kó wá láàárọ̀ tòní látinú ìwé orin ìyìn rere. Tí a jọ láǹfààní àti tún jẹ ìmísí látinú rẹ̀. A tún rí ìmísí kó tó di pé a mọ̀ agbáradì lọ ilé ìjọsìn bóyá ẹ̀yin tiẹ̀ ti wà ní chọ́ọ̀chì. Workers meeting ò tí ì bẹ̀rẹ̀ àbó ti bẹ̀rẹ̀. Àbẹ́yìn sì wà lórí bẹ́ẹ̀dì àtàìmù tẹ́yìn ó lọ chọ́ọ̀chì ò tí ì pé. Ṣùgbọ́n ẹ kìí fẹ́ mí ìṣètò yìí sáfíìsì àkọ́kọ́ rèé. Bó sì ṣe kejì náà ní déédé náà ni. Àní wípé kí ògo Ọlọ́run kó lè di mímọ̀ fún aráyé, ó lè tò yí wà fún. Oríṣiríṣi ọ̀nà lẹ́yìn náà kú lè gbà láti darapọ̀ mọ́ ètò yìí lọ́nà ka àbí omi àgbẹ̀ láti ṣonígbọ̀wọ́ rẹ̀. Pé kí ògo Ọlọ́run lè di mímọ̀ fáráyé. Kí ẹwà Kristi ó lè túbọ̀ tẹ́wọ́ wájú láti máa tàn kálẹ̀ fún ìtànkálẹ̀ ìyìn rere. Ìyìn rere Jésù la mú wá lórí ètò yìí ní gbogbo ọjọ́ Àìkú Sunday. Ó ń gbàlà, ó ń wòsàn, ó ń dáni nídìí, ó ń tuni sílẹ̀. Ó ń ṣe orin biribi, ó ń gbani lọ́wọ́ ayé, ó ń fi ìṣẹ́gun fúnni, ó ń fúnni lálàáfíà, ó ń fúnni ní ọkàn pípé. Kò sóhun tí Ọlọ́run mi yìí kò lè ṣe. Bó bá dé sínú ayé ènìyàn gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, a fini lọ́kàn balẹ̀. Bí èèyàn bá gba Jésù sínú ayé rẹ̀, yóò fún ní ayọ̀ pípé, ayọ̀ pípé, ayọ̀ pípé, ayọ̀ wo láyé ń fi fún ni? Ayọ̀ wo lèèyàn lè fi fún ni? Ayọ̀ wo ni ọkọ lè fún ni? Ayọ̀ wo ni ìyàwó lè fún èèyàn? Ayọ̀ wo lọmọ lè fún èèyàn? Ẹ ṣe ìgbéléwọ̀n àwọn nǹkan wọ̀nyí sí tí Jésù lè fi fún ni. Ayọ̀ rẹ̀ kò ṣe é fowó rà. Ayọ̀ Kristi kò ṣe é fi ṣàkàwé ohunkóhun. Pàápàá jùlọ ẹni tó kú nítorí tèmi àti ẹ̀yin káwa kó lè yè. Kankan wá imagine pé títí di àkókò yìí, òun náà la ṣe ń padìyẹ pa ẹran la fi ń ṣètùtù ẹ̀ṣẹ̀. Títí dà àkókò ìká ìmájìn pé náà la ṣe ń ṣe gbogbo àwọn nǹkan ayé ìgbàanì nínú májẹ̀mú láíláí. La ṣe ń ṣe títí dí àkókò yìí ká pa ẹran àbí adìyẹ àbí ewúrẹ́ àbí nǹkan mípe ẹ̀ṣà ẹ̀fẹ̀jẹ̀ rẹ̀ ẹ fi ṣe ìyàsí mímọ́ fáwọn tán ti ṣe yìí. Títí dà àkókò yìí ẹjọ́ mélòó gan lẹranko tí ó ṣẹ́kù mọ́? Mélòó gan ni ẹran tí ó ṣẹ́kù mọ́? Ẹ̀jẹ̀ lọ́tún ẹ̀jẹ̀ ló sì ẹmọye òórùn tí ó ti dálẹ̀ gan. Ṣùgbọ́n Jésù Kristi ní ẹ̀jẹ̀ rẹ̀ ló kó gbogbo ẹ̀ṣẹ̀ tèmi àtẹ̀yìn yìí lọ. Ṣé torí tèmi àtìyìn náà ló kú ṣe wá?
tó bí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́. Ẹnikẹ́ni tó bá gbà á gbọ́. Ni Bíbélì sọ nínú ìwé Jòhánù yẹn orí ìkẹta ẹsẹ̀ kẹrìndínlógún ló pé nítorí tí Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ọlọ́run wòye wípé àwọn ènìyàn wọ̀nyí tí mo dá ní àwòrán ara mi. A ti wá gbọ́ wípé wọ́n wá tàjògbé sájò. A ti ṣe yóò ti há rí bẹ́ẹ̀. Ẹjẹ́ ń wá ọ̀nà àbáyọ fún àwọn èèyàn wọ̀nyí. Ó sì wá ọ̀nà àbáyọ fún wa ọ̀nà àbáyọ kan ṣoṣo yẹn náà. Ó ní à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ lórí ètò yìí ní gbogbo ọjọ́ Àìkú Sunday wípé kò ní dáa kó o gbọ́. Kò ní dáa kó o máa gbọ́ lórí rédíò lórí tẹlifíṣàn. Ládùúgbò láyìíká nínú mọ́tò nínú newspaper. Ìfáàlù àwọn tún attract lóríṣiríṣi àwọn ká tún ṣèdájí. Kó o sì gbọ́ gbogbo èyí. Kó o sì wò sòsò wípé ànísẹ́ mi ò ṣetán. Ọ̀nà kan ṣoṣo tí a lè gbà láti dé ọ̀dọ̀ bàbá lókè ó ní nípasẹ̀ Jésù Olúwa. Ohun tó wo ètò yìí dálé lórí náà náà ní gbogbo ọjọ́ Àìkú Sunday pẹ̀lú Adédàmọ́lá Olóyè ní ọmọ bàbá Olómiyè. Èyí náà kú lè darapọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Èyí náà lè darapọ̀ gẹ́gẹ́ bí ajíhìnrere. Yálà wòlíì ni, olùṣọ́ àgùntàn ni, ajíhìnrere ni, olùkọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ni. Kò sí ọ̀nà tẹ́ ò lè gbà láti darapọ̀ lórí ètò yìí. Ṣùgbọ́n torí àkókò ẹ jẹ́ kí n lọ báyìí sínú àwọn ìwé orin tí mo kó wá láàárọ̀ tó ni. Orin láti inú ìwé orin yìí rere fún ti àárọ̀ tó ni. Ẹ jẹ́ àmọ́ àkọ́kọ́ ká lè tiẹ̀ wọ̀ wájú mọ́ ń bọ̀.

Ẹ káàbọ̀ padà láti abala orin kejì látinú ìwé orin ìyìnrere fún ti àárọ̀ tún ní lórí ètò wákàtí ìyìnrere ní ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbé 89.3 FM. Ẹgbẹ́ mi wà sí a bí ti ń fẹ́ lẹ́lẹ́ ogun Jésù fẹ́rẹ̀ dénà afẹ́rẹ̀ ṣẹ́gun. Ọ̀pọ̀ ogun làwa náà ń dojúkọ àbí ló dojúkọ wa. Ẹyin tó bá ṣàdojúkọ ọ̀yàn náà ìyẹn náà á ṣàwò pé bó lélẹ̀ tí a jẹ́ bó ló ti wá ta ló gbé dìde. Kí ó kó bẹ̀ ni wípé irú ogun yòówù tí ìbá jẹ́ bóyá ọ̀tá ìdílé bàbá ni o, bóyá ti ìdílé ìyá ni o, bóyá ti ilé ọkọ ni o, bóyá ti ilé ìyá ni o, bóyá tàdúgbò ni o, bóyá ti inú ìjọ ni o, bóyá ti ibi iṣẹ́ ni o. Dìímú ìyẹn ni pé ká dúró tiiri, ká dúró ká jẹ́ kí ẹsẹ̀ wa kó múlẹ̀, ká má ṣe jẹ́ kí ohunkóhun kó tì wá dànù kúrò níwájú Ọlọ́run. Whatever it is, ohun yòówù kò jẹ́, ohun tó wù kí ìbá ṣe. Ká bá ṣe jẹ́ kí ohunkóhun kò gbà wá kúrò níwájú Ọlọ́run. Ó lè pọ̀, ó lè lé, ó lè kọjá, kó fẹ́ kọjá, kó ṣe fẹ́ kọjá agbára wa. Ó ní odòdì mú èmi sì fẹ́rẹ̀ dé. Bẹ́ẹ̀ ni Jésù ń wí. Ó ní èyí tí ìwọ ti dì mú ni ó ní odì mú ṣinṣin. Títí tí èmi ò fi dé kí ẹnikẹ́ni má ṣe gba adé rẹ lọ́wọ́ rẹ̀. Nínú ìwé ìfihàn. Ó wá rán ìdáhùn padà sí ọ̀run, ó rán ìdáhùn padà sí ọ̀run pé àwa ó dì í mú, ṣé ẹ̀yin ó dì í mú? Ohun yòówù tí ìbá jẹ́, ṣé mi àti yín sá

ó ní wọ ọ̀pọ̀ ogun tí ń bọ̀ wá èṣù ń kó wọn bọ̀. Òun náà ni ọ̀tá onígbàgbọ́, ọ̀tá kan ṣoṣo tí èṣù ó ní náà ló nígbàgbọ́. Kí ni reason torí pé ibi tó ti kú kò fẹ́ kán débẹ̀? Kò fẹ́ kémi àti yín débẹ̀, a ṣe ìgbọ́dọ̀ dù kálàkàkà láti débẹ̀. Àwọn alágbára ń ṣubú afẹ́ ìdààmú tán, ó ní alágbára ń ṣubú àwọn ohun ìjà ń ṣe ìgbé. So kìí ṣe fẹ́ni tó ní agbára, kìí ṣe fẹ́ni tó rò bóun strong, kìí ṣe fẹ́ni tó rò bóun dúró. Náà ló ṣe sọ pé ẹ̀yin tí ẹ dúró, ẹ kíyèsára, ẹ máa kíyèsára, ẹ máa ṣọ́nà, ẹ máa gbàdúà. Abeget, ẹ máa gbàdúà, ẹ máa ṣọ́nà, ẹ máa kíyèsára kí ẹ máa wò dáadáa. Ẹjẹ́ ń kú òun bẹ̀ torí àsìkò mi. Aago méje àbọ̀ ti kọjá, ìṣẹ́jú mẹ́fà gan ti lọ lára aago méje àbọ̀. Mo dẹ̀ ṣe lórin kan kó tó di pé màá lọ sínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ. Tí ṣe wípé ìgbọràn pátápátá total obedience láàárọ̀ tòní fún ọmọlẹ́yìn Kristi. Ẹjẹ́ lọ ṣé ẹ múrin ó ti pẹ́ o. Ẹjẹ́ bẹ̀rẹ̀.

ayọ inú orin yẹn pọ púpọ. Mo ti gbé ojú mi sókè. Ẹ káàbọ̀ padà ọmọ Nàìjíríà. A ti gbogbo ọkàn tí ń gbọ́ mi láàárọ̀ yẹn. Ọ̀nà ara niṣẹ́ rẹ bàbá ńlá ṣẹ̀gbọ́tọ̀ yìí.

Baba, lots of war evangelist Akin Adebayo. Lara won baba ti eyin grandma, grandpa, eyin daddy, mommy, mi so awon Gen Z o. Mi so awon Gen Z. Oni ti aye fin tete bo re ta wa na ba lenu yin, ira wa ina ba de lenu yin. Ti won be ajo ma ko de pari yen ni. Lati ibere pepe titi de pari. Awon awo baba mi ati mama mi ogunra re won ti ni kin wa ko awon aworin kan lodo awon ba awon ti fu pe ha damola ma ni de awon kini o wa gobi ti ma ti play e tori awon ni la fe fe gba ye ise ti mo te mo nlo e ba awon ti ma fi play won e dakun tori olodum won ti ni wa ko awon yin aworin yen se bi awo na le mo pe ehe won ni wa ko awon ti ba mi seto e kin se mo e mo re e sa je wa ku na mo wa bere assignment temi na ni regede fin e je n sare lo nu oro ta fe bara wa so kin to mo lo laaro yi ago mejo ku iseju me dogun lati nu kulu ti a inu iwe Isaiah ori kini ni mo fe lo ese ikokan de ni ogun ru re Isaiah 1:19 mo ni mo fe so nipa igboran patapata, igboran patapata, igboran patapata, total obedience. Omo Olorun ti o gba Jesu ni Oluwa ti Olugbara, to si n wo Jesu gege bi awokose re, to si n tele Jesu, to na n soro nipa Jesu Oluwa, iru wa la gbodo ma se awon nkan woni ti a n pe ni igboran patapata. Torohun funra lara re o soro npa igboran ye ohun gan si se o gbe igbese re debi ti a gbodo wo awokose re debe ta gbodo wo awokose re debe pipe yes igba teni ti mo n tele ba le se igboran ye doju ame doju iku melo melo lemi ati yen ta o ni le se igboran patapata kini wi Isaiah ye sori kini ese iko kan deni ogun Isaiah chapter 1 verse 19 wi pe bi eyin ba fe ti esi gboran bi eyin ba fe ti esi gboran eyin o je ire ile na eyin o je ire ile na e o je ire ile na o tumo so wi pe ibukun kan wa ti ma tele ki eyan je onigboran eniyan o tumo so wo pe awon kankan wa gege bi ere fun eni to ba gboran awon kan o gboran nigba kan ri won ri won mo toju won ri be awon to gboran na awon na mo nti awon na pada foju ara won ri igboran ti Olorun bi obi se fe ki omo gboro si ohun lenu wi pe omo se bayi ko si se be ni gele na do Olorun se fe ki awa na gege bi omo lowo re omo loju re ka wa na je onigboran omo a gbodo ya lai gboro abi ka ma se igboran abala kan partial obedience ka ma se igboran apa die pe a je gbo ile je ma gbo ile bi eyin ba fe ti esi gboran e o je ire ile na so Olorun wa so o jo bi igba po so igboran yen mo ife okin niyan bi igba wo pe o gbodo je nkan to wa latokan re deliberate act willingness lati gboran ki kan se wi pe mo kan gbo mo kan se but you must to eyan gbodo mu lati nu okan re lati isale okan re wa wi pe ti n ba gboran si lenu tani mo tun fe gboran si lenu tani mo tun fe lo ba o dabi ka so pe ti Olorun o ba gba mi ta lo tun le gba mi bi olorin yen na ta lo le gba wa bi Jesu ko ba gba wa se ranti orin yen na ni Nigeria ta lo le ko wa yo ni keyin Olorun partial obedience yi se ntan reti lowo omo Olorun Saul se oba Saul se
nígbàtí a pa láṣẹ fún tí Ọlọ́run pa láṣẹ fún wípé lọ rè ṣe báyìí sí Amaleki ilẹ̀ Amaleki ṣùgbọ́n Saul ngbà tó débẹ̀ ó mà lọ ní tòótọ́ ara ìgbọ́ràn lọ ṣe báyìí ó lọ complete Amaleki ni àṣẹ tó gbà ṣùgbọ́n nígbà tó débẹ̀ ó ṣe ìfẹ́ inú rẹ̀ ó dá ọba sí ó kó àwọn nǹkan ọ̀sìn ẹ̀kíní kan Samuel ó sọ fún ọjọ́ kìíní àná náà wí pé ìgbọ́ràn mọ̀ sí kíni ó mọ̀ sàn ju ẹbọ ríru lọ mo ń sọ fún ẹnìkan náà láàárọ̀ yìí wí pé ìgbọ́ràn Ọlọ́run retí rẹ̀ lọ́wọ́ rẹ̀ bó o bá ti máa gbọ́. Ọba Saul ó kàn sí apá kan ìgbọ́ràn sí àṣẹ Ọlọ́run ó sì wá fi ìyókù ó fi pé àti mákẹ́ran ẹdẹ aláfisà àfisè rúbọ àfisè gbá àfisè ṣé ìtọ́lọ́run ran ọ̀nà ìránṣẹ́ Ọlọ́run ṣé ìtọ́lọ́run ran yín lẹ́yìn náà wà ṣé tó ní ẹ̀ṣẹ́ náà lẹ́yìn náà ṣe. Ìgbọ́ràn tá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí ó ní ṣe pẹ̀lú ọkàn wa kìí ṣe apá kan ọkàn gbogbo ọkàn yes ó ní ṣe pẹ̀lú gbogbo ọkàn wa Jésù fúnra rẹ̀ ó ṣe àìfapẹ́rẹ́ ìgbọ́ràn yìí níbi tó ti ń gbàdúrà nínú ọgbà Gẹ́tímánì ó wú pé kìí ṣe ìfẹ́ mi ṣùgbọ́n tí ìwọ Ọlọ́run ni kó ṣe kí ni ò ní kó ṣe ìfẹ́ ti bàbá ò ní kó ṣe. Èyí jẹ́ àpẹẹrẹ ìṣàpẹẹrẹ ìgbọ́ràn pátápátá kí èèyàn jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ pátápátá fún ìfẹ́ Ọlọ́run. Even nígbà tó ṣe bí ẹni pé ó le àbí ó nira. Nígbà tó ṣe bí ẹni wípé ní tí mo dẹ̀ fẹ́ ṣe kò dẹ̀ rọ̀ mí lọ́rùn ẹ̀yọ́. Àìròyàn lọ́rùn yẹn gan-an náà ṣe kókó ṣe pàtàkì. A gbọ́dọ̀ lè ṣe ara wa fún Ọlọ́run. Ṣé Ọlọ́run fúnra rẹ̀ wá nú ayé yìí nípasẹ̀ Jésù Kristì? Sọ̀rọ̀ Ọlọ́run ni. Sọ̀rọ̀ Ọlọ́run ni. Ṣùgbọ́n ó wá nítorí ètè mi àti ti ẹ̀yẹn. Ìgbọ́ràn tá ń sọ̀rọ̀ pa rẹ̀ yìí tún ní ṣe pọ̀ pẹ̀lú ìgbàgbọ́. Ẹ gbọ́ mi sà. Nípa gbígbọ́ la ṣe gbàgbọ́ àbí nípa ọkàn wa pó mọ̀ ó sì gbàgbọ́ pátápátá òun la ṣe ní ìgbàgbọ́ nínú Ọlọ́run tí a kò rí ṣùgbọ́n tí a ní ìgbàgbọ́ wípé ó ń bẹ. Total obedience ó túmọ̀ sí wípé kí èèyàn gbogbo tó bá ní kó ṣe gbogbo tó bí Jésù Olúwa nígbà tí ìyá rẹ̀ tó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ nínú wedding àkọ́kọ́ yẹn àbí ó ní gbogbo tó bá ti ní kí ẹ ṣe kí ni o ẹ ṣe. Instruction ni gbogbo tó bá ti ní kẹ́yìn ṣe ẹ ṣe kí ni o ẹ ṣe. Ẹ jẹ́ ìfẹ́lẹ̀ ìkún fún ẹnìkan láàárọ̀ yìí. O ní láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu ju ènìyàn lọ, ju pásítọ̀ rẹ lọ. O gbọ́dọ̀ kíyèsí méjèèjì. Ṣé n tó ń sọ sí o ma àtáàkì ara wọn, kọ̀nflíktì ara wọn, kó mọ jọwọ́ ọ̀sẹ̀ síra wọn. Jẹ́ sáré fún yín lápẹẹrẹ bíi mélòó kan. Nua wà nú àwọn tá a lè ṣàpẹẹrẹ bí onígbàgbọ́ tó gbọ́ràn pátápátá. Kí ni mo pè Nua? A lè ṣàpẹẹrẹ rẹ̀ bí onígbàgbọ́ ẹni tó gbọ́ràn pátápátá. Kódà nígbà tó ṣe bí ẹni nira. Ìgbà yẹn difficult gan sama. Bá jẹ́ èyí lè tẹ̀mí àti yín ṣe ní ìsinsìnyí bá a kàn ń fa kọ́ọ̀sì ni.
a kan fa ko si ni o melo lati e ti se melo lati se Abraham ku oni orile ede re ku oni ile baba re si ibi kan temi o fi fun o etu kiyesi Abraham yi kan na ni Olorun so fun wi pe fi omo re Isaac lo fi rubo fe mi e kiyesi mejeji o ku oni ile baba re o ku oni ile re laarin awon eniyan re nibi tan ti mo o se lo o ma tu se eku o nbe o tu se ti pe o mu Isaac to fi arugbo ara na ni ka pe o mu Isaac o se tan lati fi se kini o lati fi se rubo eje nda ke nbe awon ti o gboran si Olorun lenu Adam ati Eva ti an ko wa sinu gbogbo ile ita wa yi nko awon baba ati iya alai gboran e ma se je ninu eso igi yi e ma se je ninu gbogbo to ku e le se kini o e le je amo ile yi nikan e ma didi e e je fun yin lapere kan si nbe un aya Lot e ba tin lo e ma se kini o e ma kule e ma wo eyan sa ma lo nti yin e ariwo yowu e ba gbo igbe eyan te ba gbo ohun eni to wu te ba gbo e ma boju weyin of all people aya Lord ti ma se kini o boju weyin kini mo wa so fe nikan laaro tuni ma je ki igboro re koma wa divided majo wa selective e je ki igboran wa total 100% bayi ni ko se be bi eyin ba fe ki omo gboro seyin na lenu e gboro sawun obi yin lenu kemi ati na gboro si Olorun lenu patapata ki a le je ire ile naa nibi ti Olorun mu wa lo ni ire to seto fun wa eyin o je ire ile naa bi eyin ba gboro patapata bi a ba wa gboro nko ki lo ma sele mo dake na laaro tun ni ojo mejo la ojo pade bi Jesu lo oba ti de to ba fa bibo re seyin Adedamola Oloyede omo baba Olomiye loruko temi je 0703006312 ojo opo to ja sodo mi lekan si fen to se mobile ro tabi mo phone ojo opo tele pe Adedamola Oloyede omo baba Olomiye si oni 0703006312 0703006 3122 titi ojo mejo ta o pade losu kewa remain blessed stay safe

torí náà gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí á gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wá ta ni ọba ògo yìí olúwa tó le tó lágbára ọlọ́run tó lágbára ní ogun ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí á jùmọ̀ gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wá ta ni ọba ògo yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun òun náà ni ọba ògo.

mo fẹ kẹ gbé ọlọrun yẹn ga láàárọ yìí fún àwọn àánú fún àwọn ẹrí tẹ rí gbà nínú oṣù kẹsànán tó kọjá yìí. Ọlọ́run tí ò gbá má jẹ̀mú ibi láàyè lórí ayé yín nínú ìrìn àjò oṣù kẹsàn-án. Ọlọ́run tí ò jẹ́ kẹ́ ẹ ní àkọsílẹ̀ ibi, Ọlọ́run tí ò jẹ́ kẹ́ ẹ lákọsílẹ̀ ìbànújẹ́. Ọlọ́run tí ò jẹ́ kẹ́ èrò ọ̀tá ó ṣẹ lórí ayé yín.

ẹ jẹ́ ń fi àkókò ìyìn kí n fi kí ọlọ́jọ́ ìbí òní. Happy birthday to Mr. Jesu Funmibi Ayanlowo. Happy birthday to you, sir. Long life and prosperity in Jesus' name. Igba ọdún, ọdún kan nínú owó, nínú ọlá, nínú àlàáfíà. Mo gbàdúrà fún ètò rere Ọlọ́run fún ayé yìí máa wá sí ìmúṣẹ. Ẹ ti ṣe ọdún yìí, ẹ ó ṣe ìmí nínú owó, nínú ọlá. Congratulations, Mr. Jesu Funmibi Ayanlowo.

0: ẹ jẹ́ ń fi àkókò ìkí ọ̀rẹ́ mi dáadáa. Mr. Oluwatomi Sin Oyagade Jacob láti ìlú Èkó. Ó tún ti fi Richard Card ṣọwọ́ sí mi pé kí n pín fún àwọn ènìyàn lórí ètò láàárọ̀ yìí. Ní gbogbo àwọn tó ní ẹ̀rí, yẹtọ̀ sí pé ẹ̀sùn ẹ̀rí yín láàárọ̀ yìí, ìránṣẹ́ Ọlọ́run ó ti bá mi sọ gbólóhùn kan sínú ayé yín tí mo dẹ̀ gba Ọlọ́run gbọ́. Wípé nípa àdúrà àwọn ẹ máa rí owó Ọlọ́run.
1: Ẹni bá mo rẹ̀ tó ló ṣe.
0: Gbogbo ẹyin tó ní ẹ̀rí pátápátá nọ́mbà tẹ máa pè tó já sí orí ètò láàárọ̀ náà 0916-893-1000 0915-333-4893. Ẹ tún lè pè 0911-333-893.
2: Hello.
0: Hello, Ekaro. I am the number one.
2: Bàbá mi kò lè bàjẹ́.
0: Ekaro.
2: Ẹgbẹ́ kan ẹ̀yàn nìkan láéláé.
0: Àmì Jésù.
2: Orúkọ tèmi ni Ògúntádé Ṣèyí Látàtọ́lọ̀ AKA I am the number
0: one.
2: Mo lẹ́rìí o, Olúwa pa mí mọ́, ó kà mí yẹ àtẹ̀lé àtọ́mọ́ àtayà kò jẹ́ kí n dẹ́ ní àgbègbè. Ìparí oṣù kẹsàn-án yìí, mo ga mo yìn lógo. Àná mo béèrè fún láìpẹ́ fún ládùúgbà o, fẹ́mi tí a bẹ àárẹ̀ tí ó gbẹ lágbè tán.
0: Fásitì bá ń gbàdúrà fún wọn sá.
3: Orúkọ Jésù.
2: Àmì.
3: Ọlọ́run tó pa yín mọ́ títí di ọjọ́ tòní, tẹbitẹbi yín ó túbọ̀ máa pa yín mọ́.
2: Àmì Jésù.
3: Ẹ gba ẹ̀rí tuntun.
2: Àmì Jésù.
3: Ní ìtòkù tọ́jú a fi parí, ohun ayọ̀ ló máa ṣẹlẹ̀ sí yín.
2: Àmì Jésù.
3: Ariwo ayọ̀ la máa gbọ́ nípa yín.
2: Àmì Jésù.
3: Nípa ti ẹbí yín. Jésù Olúwa wa.
2: Àmì àlòkọ̀ Jésù. Àpapọ̀ lọ́jọ́ bí ó sàmọ̀ ọdún kí n sá fi mọ́.
0: Àmì ẹ ṣe.
4: Hello.
5: Hello, Ẹkáàrọ̀.
0: Ẹkáàrọ̀.
5: Mi ló ń sọ̀rọ̀ láti
0: Báṣọ̀. Mr. Lu láti Báṣọ̀ ń gbogbo Báṣọ̀ ń kọ́.
5: Dáadáa la wa.
0: Mo ti gbóhùn yín tipẹ́ Mr. Lu kí ló ṣẹlẹ̀ ṣẹ́ lọ Canada ni.
5: Ọlọ́run á ṣe bẹ́ẹ̀ lágbára Ọlọ́run.
0: Bẹ́ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ máa rí. Ilẹ̀kùn yẹn máa ṣí níwájú yín.
5: Àmì àmì. Ìyá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìṣọ́ rẹ̀ àti àbọ̀ rẹ̀ àti ìpamọ́ rẹ̀ lórí èmi àti ìdílé mi látìgbà tí ọdún ti bẹ̀rẹ̀. Tó ń pa lọ àti àbọ̀ wa mọ́. Ìjẹ́ ó pẹ́ mi rè.
0: Olúwa ṣe wọn bá yín dúpẹ́. Ìránṣẹ́ ọlẹ́ bá mi gbàdúrà fún wọn.
3: Ẹni tó ń ṣọ́ Israel mọ́ tí kì í sùn tí kì í tó gbé. A túbọ̀ máa ṣọ yín. Ọwọ́ tó lẹ òní lọ, Ọlọ́run gé dànù. Ilẹ̀kùn ayọ̀ tuntun ó ṣe fún yín. Kẹ̀rọ̀gò yín lò. Olú ọmọlẹ́jẹ́ ohun tó yẹ kí wọ́n rí nínú ayé yín tí ò tí farahàn ọ̀run kó gbé jáde. Kẹ̀lẹ́rì tuntun. Ọ̀run ṣèdìdí ẹ̀. Jésù Olúwa wa.
0: Hello.
6: Hello, Ekaro sa.
0: Ekaro, Mr. Michael.
6: Yes, sir, Ekaro sa, Ojumo.
0: Ojumo, Layo ni sa.
6: Apo ojo si mi, ni Olorun ba nwa pelu yin.
0: Ami Jesu.
6: Oruko Jesu e ni sugbo.
0: Ami.
6: Ni se we so di ni jona ko yin ba je.
0: Ami Jesu.
6: Mo dupe lowo Olorun pa ko Olorun omo Olorun ni mo. Bi pe ki se ni pa ipa ati agbara ni ma wo. Igba te ni mi o si mo kan se. Bí kò sí pé àánú Ọlọ́run ló fi ń kó mi yọ àti mi àti ìdílé mi. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mo bẹ̀rẹ̀ Sunday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án. Mo tún mú mi rí Sunday tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án náà. Mo dúpẹ́ fọlọ́run o. Ọlọ́run fún wájú ọ̀nà àánú rẹ̀. Kọ́ má dàwọ́ àánú rẹ̀ nínú ayé mi o. Dúpọ̀ máa pọ̀ sí o. Ìbàbọ̀ gbàdúrà fún mi o. Ìran àánú gbà o kí n kó lójú kan náà kí n dominira ara mi.
3: Orúkọ Jésù.
6: Àmì Jésù.
3: Ẹni tẹ́ ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kó ṣílẹ̀kùn àánú fún yín.
6: Àmì Jésù Kristi.
3: A kọ wípé èmi ò ṣàánú fún ẹni tí èmi ò ṣàánú fún. Èmi ò yọnú sí ẹni tí èmi ò yọnú sí. Iṣẹ́ tí àánú ń ṣe kó ṣe dé ilé yín láàárọ̀ yìí.
6: Àmì Jésù Kristi.
3: Kó ṣe káàkiri àgbáyé fún yín.
6: Àmì Jésù
3: Kristi. Kẹ̀rí àánú gbà.
6: Àmì
3: Jésù. Ilẹ̀kùn àánú kó ṣe fún yín.
6: àmì Jésù Kristì.
3: Àánú yín tí òkùnkùn gbé pamọ́. Bíbélì sọ pé ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ wà, ìmọ́lẹ̀ sí wà, òkùnkùn kò lè borí ẹ̀. Ọlọ́run ìmọ́lẹ̀ kó gbé àánú náà jáde.
6: Àmì Jésù.
3: Kó tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ yín.
6: Àmì Jésù.
3: Ọkàn yín kó balẹ̀.
6: Àmì Jésù.
3: Jésù Olúwa wa.
6: Àmì àmì àmì lórúkọ Jésù Kristì. God bless you, sir.
1: Láti dúpẹ́ ọ̀fúnmi lọ́wọ́. Fúnmi lọ́wọ́.
0: Hello. Hello.
7: Hello.
0: Hello, ẹ káàárọ̀ mọ̀.
7: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ mọ̀.
7: Akọ ojú olúwa ni.
0: Yes, ma.
7: Ẹ̀rọ adúpẹ́ lọ́wọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run rẹwà sí i.
0: Ẹ dárúkọ yìí
7: o. Tọ́pọ̀ mi ṣe akẹ́kọ̀ọ́ láì látàkẹ́ yọ.
0: Ẹ káàárọ̀ mọ̀.
7: Ẹ káàárọ̀.
0: Yes, ma.
7: Akọ ojú olúwa ni.
0: Yes,
7: ma. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá àti tọmọ. Mo dúpẹ́ àánú rẹ̀ tó fi mú mi rú àtọmọ mi àti ẹbí àkárà mi. Mo yan Ọlọ́run lógo. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àdúrà tẹ gbà fún mi níjẹjọ mo rọ́wọ́ rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo yan Olúwa lógo. Mo wá fẹ́ kí pásítọ̀ bá ń kí ẹ̀ àánú tí mo rí kó dúró títí láìlẹ́kọ́ wá tí mò ń ṣe rere.
3: Orúkọ Jésù. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run tó ń ṣiṣẹ́ agbára. Tó ti bẹ̀rẹ̀ ṣe agbára nínú ayé yín, ó máa ṣàṣepé ẹ lórúkọ Jésù Kristì. Ọwọ́ ọ̀tún Olúwa ń gbá níní, ó túbọ̀ máa gbà yín. Ẹ máa rọwọ́ Ọlọ́run, ẹ máa rí ìyanu. Ọlọ́run aláṣepé, ó ní mo pè sí ọ̀rọ̀ yín. Òun tẹni kó dúró, ó ní ta bá wí létí òun, bẹ́ẹ̀ ló ń ṣe máa gbọ́. Òun náà ọ̀run kó ṣe láṣepé.
7: Èṣù
3: ẹṣẹ̀ òní gbàdánù. Àṣẹ ìdìdí ẹlẹ́dùnmarè a fi ṣèdìdí ẹ lórúkọ ti bàbá ti ọmọ àti ti ẹ̀mí mọ́ Jésù Olúwa wa.
0: Ẹlò ẹ káàárọ̀. Ẹlò ẹ káàárọ̀. Ẹlò.
8: Hello.
0: Hello, ẹ káàárọ̀.
8: Ẹ káàárọ̀ sà.
0: Yes. Kí lorúkọ yín o? Àsìbọ̀lẹ̀ tí ń pè.
8: Orúkọ mi ni Pamílẹ́rìn láti Amúlòkó.
0: Ẹ káàárọ̀.
8: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀.
8: Kí ni ẹ lọ́wọ́ Ọlọ́run ọba tó sọ mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó sọ mi nínú oṣù yìí tí òjé ń kú tí òjé ń dọ̀pọ̀. Ọpẹ́ gidi ni lọ́dọ̀ Ọlọ́run. Ó sọ mi láti January nínú oṣù yìí. Olúwa ṣé o.
0: Àbáyín dúpẹ́. Pásítọ̀ bá ń gbàdúrà fún àwọn kan tó lọ.
3: Ọlọ́run tó ti ń sọ yín láti January títí dòní. Ju oṣù mẹ́ta tó kù, ó máa sọ yín.
8: Àmì Jésù.
3: Ẹ ò ní fara pa.
8: Àmì.
3: Ìṣẹ̀lẹ̀ ẹ̀rín gẹ́gẹ́ bí orúkọ tẹ̀ ń jẹ́ Pamí lẹ́rìn. Ọlọ́run kó pa yín lẹ́rìn.
8: Àmì Jésù.
3: Agbára tó di ẹ̀rí yín mú. Ọlọ́run kọlù láàárọ̀ yìí. Ẹ lọ kẹ lọ ṣe rere. Kí àánú kó fọhùn fún yín. Jésù Olúwa wa.
8: Àmì. Àmì lórúkọ Jésù.
1: Ọpẹ́ lórí Olúwa.
0: Hello.
6: Hello, ẹ káàárọ̀.
0: Hello, ẹ káàárọ̀.
6: Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Kúyọ̀ Ọláide tí wọ́n pè láti Òkè Àdó.
0: Ẹ káàárọ̀ sà.
6: Mo dúpẹ́ ní. Ọwọ́ Ọlọ́run pé ó mú mi bẹ̀rẹ̀ ọdún yìí láyé àlàáfíà. Ó tún mú mi rí Sunday tó parí oṣù kẹsàn-án láyé àti àlàáfíà tèmi àti ìdílé mi. Kò járí ìfaláratà, kò járí láburú, ìrètí láburú ṣẹlẹ̀ sí mi. Àti níbi iṣẹ́ níbi tí mo ti ń ṣiṣẹ́ náà, mo lò wàhálà àti ìdààmú kò ṣẹlẹ̀ níbi tí mo ti ń ṣiṣẹ́ náà. Ṣé ó pẹ́ mi níbí o?
0: Olúwa ṣe àbáyín dúpẹ́ lára. Báyọ̀ ẹ bá ń gbàdúrà fún ọkọ tó lọ.
3: Orúkọ Jésù. Mo sọ̀rọ̀ àṣẹ jáde sí yín, ẹ ní rálá kò bá. Níbi iṣẹ́ yín ẹ̀tọ́ yín tí wọ́n fi ń dùn yín kí Ọlọ́run kó gbélé yín lọ́wọ́. Ọwọ́ ọ̀tún Olúwa tó ń gbé ni ga kó kàn yín, kó gbé yín ga, kó gbé ẹbí yín ga. Ohun rere tẹ́ ẹ ti ṣe nílùú Ìbàdàn. Àṣẹ jáde ní oṣù kẹta tó kù yìí, ọ̀yà kẹ lọ ṣe. Ògo ni forúkọ yín. Jesu Oluwa wa.
0: Hello. Hello. Hello.

0: Hello.
1: Ekaro.
0: Hello, Ekaro.
1: Yes, sir.
0: Isimi alayo ni kilo ruko yin o.
1: Ruko ni me ya ku jese lati akata.
0: Won mi Ekaro ma.
1: Ekaro sir.
0: Yes, ma'am.
1: Mo dupe lowo Olorun pe iku ni ati dile mi ati re Sunday to gbe ni osu. E ti opo iju lo ja, sugbon si ojo ni na gbon. Mo yan Olorun gbo mo jo. A gbo Olorun ja fun abure lori mi lori awon mo.
0: Olúwa ṣeun a bá yín dúpẹ́ ẹ jẹ́ kí pásítọ̀ gbàdúrà fún ike tó lọ́mọ.
2: Alábogo ṣe ni kó dáàbò bò yín. Akọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Íjíbítì tẹ́ rí lónìí ẹ kì yóò rí mọ́, mo pàṣẹ ni. Ohun tẹ́ ẹ̀ rí lónìí tẹ́ ò fẹ́ nípasẹ̀ ọ̀rọ̀ àṣẹ tó ń jáde lọ́wọ́lọ́wọ́ ẹ ò ní rí mọ́. Ẹ lọ kẹ lọ lékè, ẹ lọ kẹ lọ ṣe rere. Ogo ni fún orúkọ yín. Jesu Oluwa wa.

0: Àkókò ẹ̀rílẹ̀tò tó ń ba afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ní ìkànnì kànga agánmàgbẹ̀ West Radio 89.3 FM léyìí tí a kalẹ̀ sí Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn bíi.
1: Ọlọ́run tó lògo ènìyàn rẹ̀ fún mi lógo.
0: Ẹ jẹ́ ń fi àkókò ìkí ọlọ́jọ́ ìbí ọ̀la. Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi bá jọ wà tímọ́tímọ́ lẹ́gbẹ̀ẹ́ ara wa báyìí ni. Ọlá lọ́jọ́ ìbí ẹ. Happy birthday to Mr. Sam Adelere. Sadelere. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Sadelere ọlá lọ́jọ́ ìbí wọn. Bàbá ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú owó nínú ọlá nínú àlàáfíà. Ibi gíga tọ́lọ́run ní lọ́kàn fún yẹn lórúkọ Jésù àánú rẹ̀ máa mú yín débẹ̀. Ẹ ti ṣọdún ẹ ó ṣe mí lágbára Ọlọ́run. Ètò rere Ọlọ́run fún ayé yín yóò wá sí ìmúṣẹ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Sadelere ẹ máa kàn sí wọn látòní ọlá lọ́jọ́ ìbí.

0: àwọn náà ni pásítọ̀ Lékan Sódípọ̀.
1: Mo dúpẹ́ o bàbá.
0: Mo fẹ́ padà sọ́dọ̀ pásítọ̀ Lékan Sódípọ̀. Mo fẹ́ ká lọ gbọ́ ohun tí Ọlọ́run ní fún wa láàárọ̀ yìí. Lẹ́yìn eléyìí, àwọn tí ó láǹfààní láti pè wọlé pásítọ̀ bá mi gbàdúrà fún wọn. Wọ́n gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ká tó máa dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ètò. Mi ì bá sọ ẹ̀rí láàárọ̀ yìí, ṣùgbọ́n pásítọ̀ gangan tán jókòó, àwọn gangan fúnra wọn tẹsítímónì ni wọ́n. Wọ́n ṣe àwọn nǹkan kan díẹ̀ fún wa láàárọ̀ yìí. Lórí náà jẹ́ gbadà sọ́dọ̀ pásítọ̀ Lékan Sódípọ̀. Bàbá, ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí.
2: Ẹ káàárọ̀ sá.
0: Mo fẹ́ ká lọ gbọ́ ìtọ́lọ́run ní fún wa láàárọ̀ yìí.
2: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àárọ̀ yìí. Ọba tó sọ wa tó tún já wa ní ààyè lónìí, kì í ṣe mímọ̀ ṣe wa, kì í ṣe nípa agbára wa. A ọ̀rọ̀ tí mo fẹ́ já gbọ́, kì í ṣe ọ̀rọ̀ tèmi, ọ̀rọ̀ Ọlọ́run ni. Mo fẹ́ mọ láti inú ìwé Luke chapter 5. A ní lè ka, ṣùgbọ́n ó jẹ́ ìtàn tí gbogbo wa ti mọ̀ dáadáa. Létí odò Genesaret, ọkọ̀ méjì kan wà létí odò. Jésù ní agbára láti wa ọkọ̀ tó ju méjì lọ. Jésù ní ohun gbogbo láti wọnú ọkọ̀ tó ju méjì lọ. Ṣùgbọ́n Jésù, ó chúùsì tó fẹ́ wọ̀ ni. Ó wọ tinú Simon Peter, ebi tí mo ń lọ lélẹ̀ yìí. Pétérù ti ń fọ àwọn rẹ̀. A rí ka nínú ibẹ̀ yẹn pé wọ́n ti ṣiṣẹ́ lóru, wọ́n ti wá ẹja, wá ẹja, wá ẹja, wọn ò rí ẹja mú. Ẹ má ṣe gbàgbé pé gbogbo kọ́kọ́rọ́ téèyàn lè fi mú ẹja ló wà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n lóru ọjọ́ náà, kọ́kọ́rọ́ tí wọ́n ń lò kò ṣiṣẹ́ fún wọn. Kọ́kọ́rọ́ tí wọ́n ń lò á mọ nǹkan tó ṣe kí ni o tó gbé ẹja pamọ́. Jésù dẹ̀ wọnú ọkọ̀ Pétérù Simon Peter, ó wọnú ọkọ̀ ẹ̀. Ní kété tó wọnú ọkọ̀ ẹ̀, ó ní ẹjọ́ àwọn yín sínú bú, wọ́n bẹ̀rẹ̀ sí ní kùn. Mo máa ń sọ fáwọn èèyàn ní pé ó rí ọ̀fẹ́ táwọn tó wà nù Bíbélì rí gbà. Wọ́n rí Jésù kojú-kojú, Jésù lọ ń bá wọn, Jésù ń bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n àwa, a ṣẹ̀ṣẹ̀ máa bèrè pé ohun yìí ṣé ohun Ọlọ́run lélẹ̀yìí àbí kí n ṣe ohun Ọlọ́run. Jésù sọ fún wọn, ẹjọ́ àwọn yín sínú bú. Wọ́n ní àwọn ti ń ṣiṣẹ́ láti alẹ́, kò sí ẹja. Mọ́mí àti dádì, kí ni ohun tí ẹ̀ ń là kọjá? Kí ló ti ń ṣiṣẹ́ fún yín lánàá tó dàbí pé kò wá ṣiṣẹ́ láàrin ìṣẹ́jú kan? Ló dàbí pé kò ṣiṣẹ́ láàrin oṣù kan? Ló dàbí pé kò ṣiṣẹ́ láàrin oṣù méjì? Ẹni tó dá ayé àti ọ̀run, ó rí nǹkan tó ń lọ nínú ayé rẹ̀. Òun ló lè dá padà tá a tún máa ṣiṣẹ́. Ní kété Jésù wọnú ọkọ̀ náà, ó ní ẹ̀jú sínú bú. Ní kété tí wọ́n gbọ́rọ̀ sí àṣẹ náà, wọ́n jù sínú bú. Àwọn tí wọ́n ti ń fọ̀, tí ìrètí ti sọnù, tó dàbí pé Jésù ò sí ìwé ìrántí kàn wọ́n. Tó dàbí pé kò sí ìrètí mọ́nú Jésù Kristì. Ẹja lọ fà wọ́n wá, kò sí ẹja mọ́. Bọ̀ṣù ní kété tí wọ́n du àwọn wọn sínú bú, ọ̀pọ̀lọpọ̀ ẹja ni wọ́n kó. Àwọn èèyàn tó tún wà lódì kejì, wọ́n tún wá ràn wọ́n lọ́wọ́ níbi tí ìyanu ṣe kíni o tó ṣẹlẹ̀ sí wọn. Ohun tí mo ń sọ leléyìí, ò ń gbọ́ mi láàárọ̀ yìí. Bóyá o tiẹ̀ wà nílùú Ọyọ́ State, àbí ibikíbi ló wà ní, ẹ má ṣe gbàgbé pé odò tí ò sí ẹja lánàá, ibẹ̀ náà ni wọ́n ti kó ẹja ní ọ̀pọ̀ ní ọ̀pọ̀. Ẹnìkan máa ṣàmí láàárọ̀ yìí. Ohun tó ti ń ṣiṣẹ́ fún ẹ yẹn, tó dàbí pé kò wá ṣiṣẹ́ mọ́, mo pàṣẹ ni, Jesu ko wonu aye re. Jesu ko fowo kan kan na. Ko bere si ni sise ju bo se lere lo. Eje n fun wa ni eri kan kin ka die le. Arabirin kan wa. O n woju Olorun fun omo ni. O se operation fibroid. Leyin bi osu mejo to se operation. To ba n se menstruation a ma popaka ku ni. Olorun to ba ma paun paun. Irora iti poju sanu sanu. Mo wa ni ma wori Jesu wa lori ite. Mi o mo nkan na bo ti le oko lagbara to. O need ati lodo orisa. O need ati lodo ika eniyan. Odo Jesu ni ko lo. O ni olupilese ati alase pe igbagbo wa. Ti wa ni pe ka di igbagbo wa mu. Ka fi igbagbo wa soju se. Ka simi le Jesu. Ka ma wo nkan to ma se. O ni ke pe mi. Emi o si da Olorun. Je ki Olorun yan e laaro yi. Gbadura ko lo yan e. Bi ere o se po to. Je ki Olorun yan e. Je ki Olorun choose e ko wole wa sinu okan e. Arabirin o ko di oso Sunday kan ni. Mo ba lo bewo. Iba ti mo lo bewo. To se surgery tan. Ti o soyun ti o si kokan. Oro Olorun jade si pe o ya se bi oloyun. Se bi ipo gbomo pon. Ti bi pe o pon o su omo seyin. Mo wa ni mo pa lase ni. Iyanu ti o se dowo bo ko wonu re lo. Osu to tele ni arabirin yen pe mi pe ohun ma ri nkan osu o mo. Ipe iyanu ti sele. Adupe lowo Olorun. Emi ko mo se Olorun lo se. Mommy ati daddy butilewu ki la koja na leto ohun akoko ni pe ijo ni Jesu bi gba Jesu sinu aye re laaro yi ma gbe ila koja re ga oruko Jesu Christi mu ila koja re mu wa sabe se Jesu Christi ko wa pe Jesu sori se ako wi pe akiri sore ni o nlo ka akiri o nwe ni to ma se kini to ma se lori mo gbadura yi pe jewo Jesu gege bi Oluwa to lugbare laaro yi gbe ila koja re gbe si waju Olorun ni on lo le se babalawo ko le se adani se o le se Jesu nikan lo le se fi aye re fun laaro yi gbekele je ko wonu oko aye re ohun ti o sise fun eyen to tin sise tele to dabi pe ko le sise mo Jesu ma restart adese a ma sise ogo ni foruko yin Jesu Oluwa wa amen.

0: ẹgbẹ́ ní ká bì ní ìránṣẹ́ ọlọ́run àlàyé. Ẹjẹ́ ń béèrè báyìí bí ìgbà oníṣẹ́ ìránṣẹ́ ìbẹ̀rẹ̀ àti kí ló bí iṣẹ́ ìránṣẹ́ yìí gan-an.
1: Ohun tó bí iṣẹ́ ìránṣẹ́ yìí kò ju ìgbà tí mo wà ní skul. Tí n bá ti sùn báyìí, màá kọ́ ríra mi tí mo wà sú ọ̀rọ̀ Ọlọ́run. Tí kì í ṣe ẹ̀kíní, tí kì í ṣe ẹ̀kejì, tí kì í ṣe ẹ̀kẹta. Mo dẹ̀ tọ àwọn wòlíì mi, àwọn màmá mi nú Olúwa, bàbá mi nú Olúwa pé alábá ìmọ̀lá o, kí ló ṣẹlẹ̀ o. Wọ́n ní pé ara ipe ìwọ náà ṣe kíni, ìwọ náà ní pé nìyẹn. Ìgbà míì lójú oorun bẹ́ẹ̀ mo lè ríra mi pé mo lè kó àwọn èèyàn jọ pọ̀, a jọ máa wàásù, a jọ máa gbàdúrà papọ̀, a jọ máa ṣe àwọn nǹkan tó wà nù Bíbélì, a jọ máa ṣe papọ̀. Mo wá ní wẹ́ẹ́ nígbà tí mo fi tó màmá mi nu Olúwa, wọ́n ní ìwọ náà ní iṣẹ́ ìránṣẹ́ níwájú, ìwọ náà gbéra ńlẹ̀, kò lọ sílé ẹ̀kọ́ Bíbélì, even gọdọ̀ ní olónìí. Mo ṣì wà nínú iléèwé ẹ̀kọ́ Bíbélì tó jẹ́ pé èèyàn gbúdọ̀ tó ṣe kíni ní ìmọ̀ sí. So ohun tó bì nìyẹn.
2: Iye Ọlọ́run ló kọ́.
3: Orí
2: mi kò ní dọ́là.
0: Ẹ jẹ́ máa dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ètò láàárọ̀ yìí.
2: Olúwàjá.
0: Ṣùgbọ́n kí n tó lọ lórí ètò láàárọ̀ yìí, ẹ bá mi gbàdúrà ní ìṣẹ́jú kan fún West Radio 89.3 FM bàbá.
1: Orúkọ Jésù.
0: Àmì Jésù.
1: Orúkọ Jésù.
0: Àmì.
1: Bíbélì sọ pé àṣẹ lé àṣẹ, ẹsẹ lé ẹsẹ. Gẹ́gẹ́ bí orúkọ tí West Radio ń jẹ́, omi iléeṣẹ́ ìkóni gbẹ lójijì.
0: Àmì Jésù.
1: Mo ní omi iléeṣẹ́ ìkóni gbẹ lójijì.
0: Àmì Jésù.
1: Ó mọ̀ sí ìgbékalẹ̀ radio station yìí. Tó bá wá níbẹ̀, West Radio gbọ́ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Ipò ìràkòrò tó wà, ó yá dìde.
0: Àmì Jésù.
1: Bó ṣe ń dìde, ó yá máa sáré.
0: Àmì.
1: Bó ṣe ń sáré, ó yá máa fò.
0: Àmì.
1: Ó yá máa fò.
0: Àmì.
1: Ó yá máa fò.
0: Àmì.
1: Ó yá máa fò.
0: Àmì.
1: West Radio, ó yá gbàgbára.
0: Àmì.
1: Gbàgbára.
0: Àmì.
1: Gbàgbára.
0: Àmì.
1: Ògo ni forúkọ yín.
0: Hallelujah.
1: Láàrin àwọn rédíò lọ́yọ̀ state káàkiri àgbáyé, ìfìàmìròyàn tuntun láti bọ́ síwájú. Àánú dá lé rédíò yìí.
0: Àmì Jésù.
1: Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ tẹ́ ń ṣiṣẹ́ ní West Radio, kọ̀ǹga yín kò kàn mí.
0: Àmì Jésù.
1: Ẹ ní ṣiṣẹ́ ṣe.
0: Àmì Jésù.
1: Ẹ ní rí kú e.
0: Àmì Jésù.
1: Ẹ máa mọ̀ ọ́ sọnù.
0: Àmì Jésù.
1: Ayé ò ní mú ohun yín.
0: Àmì.
1: Níbi iṣẹ́ ọ̀nà ńlá kó là fún yín.
0: Àmì Jésù.
1: Níbi iṣẹ́ ìkẹ́ẹ̀dínní ńlá.
0: Àmì.
1: Mo rìn yín bọnú bú ẹ̀jẹ̀ Jésù Kristì. Èdè tuntun, ọgbọ́n tuntun, òye tuntun, látòrí nọmba 1, títí di àwọn tó ń bá wọn ṣiṣẹ́ yìí, ó yá kẹ́ ẹ gba èdè tuntun.
0: Àmì Jésù.
1: Ẹ̀mí ìfẹ́ kó jọba nínú iṣẹ́ yìí.
0: Àmì.
1: Ẹ̀mí ìṣọ̀kan kó jọba.
0: Àmì Jésù.
1: Ògo ni forúkọ yín.
0: Hallelujah.
1: Gbogbo irinṣẹ́ tẹ̀ ń lò kò ní dojú ìjà kọ yín.
0: Àmì Jésù.
1: Kò ní sọṣẹ́lẹ̀. Tó bá wá níbẹ̀, West Radio ò ní kó gbà wọlé.
0: Àmì Jésù.
1: Agbègbè rẹ kó fẹ̀ jù báyìí lọ.
0: Àmì Jésù.
1: Ọ̀run kó ṣèdìdí ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀, kò yí padà.
0: Àmì.
1: Jésù Olúwa wa.
0: Àmì.
3: Olúwàdá torí èmi lẹ́ni tí a ti mú lára dá. Èmi lẹ́ni tí a ti sọ̀rọ̀.
0: Bẹ́ẹ̀ ṣe ń lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù, ẹ lọ rí àánú gbà.
3: Ẹ dáyọ̀.
0: Nínú ọ̀sẹ̀ tuntun ìlórúkọ Jésù, ẹ ò ní farapa.
3: Ayé yóò ti pàṣẹ ní Olúwa.
0: A ní lọ́jọ́ mẹ́ta tó kù kóṣù ìparí lórúkọ Jésù, ẹ máa rí ire yín mú. Oṣù September ìlórúkọ Jésù kò ní gbé ire yín mi.
2: Mẹ́mi wá Ọlọ́run wá yéraye. Báwo ìlérí ayọ̀ tó ṣẹlẹ̀ mí.
0: Ẹ má gbàgbé pé a ó láǹfààní láti jọ pàdé láàárọ̀ kùtùkùtù lọ́la láago 5
2: ayé mi
0: lórí ètò àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́.
2: mo dupe te gbonu ara mu le ri ayose emi ni mo
0: oye oripe lowo studio manager ta jo ise laaro yi awon na ni Sam Adeleri Sadeleri
2: omo olorun so kale wa ro ni lagbara
0: o fi ile ife oluwa ati alafia olodumare lowo ijo ojo mejo temi ati ojo lanfani lati pade lori eto akoko erin o dabo.

kíyín ẹ káàsán ẹ dẹ kó ìsinmi òní ọpẹ rẹ láṣe láṣọlọ ìlédùn ẹ fún yín láti ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga gbọmágbẹ tó kún fún omi ọgbọn ìmọ àti òye tí a kalẹ sí òpópónà láàbẹ avenue olúyọlé estate ìbàdàn tèmítọpẹ ọláwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbẹ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu àti àjọ FBI tako àbọ̀ ìwádìí Greenspan nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà. Àtikú pè fún àlàyé gẹ́gẹ́ bí gbèsè orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe gùn lé 196 tírílíọ̀nù náírà. Àwọn agbébọn ṣekú pa ènìyàn 17 nínú ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn nílé ọtí kan nílẹ̀ South Africa. Ààrẹ Trump tako àbá ilẹ̀ Iran fún àdéhùn láti ṣí agbègbè Strait of Hormuz padà. Nínú ìròyìn eré ìdárayá, ẹni tí ṣe olórí akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Eagle àti ìpébà ti gbóríyìn fún Nwa Bali lẹ́yìn ètò ìjáwé olúborí ikọ̀ Super Eagle. Ìròyìn náà rè é lẹ́kùnrẹ́rẹ́. Àwọn olùdámọ̀ràn lórí ètò òfin fún Ààrẹ Bọ́lá Tinubu àti ìjọba ilẹ̀ Amẹ́ríkà ti pàrọwà sí ilé ẹjọ́ gíga ilẹ̀ Washington DC láti tako ìgbésẹ̀ láti ọwọ́ Aaron Greenspan láti ṣe ìrànmọ́ àbọ̀ ìwádìí nínú òmìnira ètò ìròyìn rẹ̀ létí a mọ̀ sí FOIA. Àwọn tí í ṣe agbẹjọ́rò fún Ààrẹ Tinubu létó dẹ̀ jẹ́ pé wọ́n dúró gẹ́gẹ́ bí ẹni tí ń dá sí ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń jíròrò lórí ọ̀rọ̀ àti ìgbésẹ̀ létó wá láti ọwọ́ Greenspan lórí àwọn àbọ̀ ìwádìí lórí ti ilé tó jẹ́ pé wọ́n sàmì bí ilé tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ kọlọ́fin pẹ̀lú àwọn àlàyé míì. Bákan náà gẹ́gẹ́ bí èsì wọn ti ṣe láǹfààní láti fi léde léètò dẹ̀ jẹ́ pé wọ́n fi tó ilé ẹjọ́ léètò jẹ́ ti United States District létí. Níbẹ̀ náà ti ń láǹfààní láti máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ òmìnira lórí ètò ìròyìn àti àwọn nǹkan míì tí ò yẹ kó dé etí alàgàtà. Léètò dẹ̀ jẹ́ pé àwọn olùdámọ̀ràn lórí ètò ọ̀fin ọ̀hún ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ létí Greenspan gbé ọ̀hún ni ló kùnà lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìlànà ilé ẹjọ́ náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà àti Kọmíṣọ́nà Gíga United Nations fún ọ̀rọ̀ àwọn ogunléndé tí a mọ̀ sí UNHCR ti ń ṣiṣẹ́ lórí èròńgbà láti fa ₦10 billion sínú ìdókòwò aládàáni fún ọdún márùn-ún fún àwọn ìletò léètò fojúwúná ètò ààbò tó kù díẹ̀ káàtó lórílẹ̀-èdè Nàìjíríà. Àbọ̀ ìwádìí láǹfààní àti fi léde nínú eléyìí tí wọ́n pè ní ìbáṣepọ̀ àwọn tó jẹ́ alákòóso lórí ètò ọrọ̀ ajé àti àwọn nǹkan míì tó farapẹ́ tí wọ́n pè ní LEAP náà ti ṣàlàyé wípé ìpínlẹ̀ 10 ilé tán ló gbájúmọ́ ò léètò dẹ̀ jẹ́ pé yóò ṣèrànlọ́wọ́ fún ìdókòwò aládàáni àti ìdàgbàsókè ọrọ̀ ajé tó fi dórí ìpèsè iṣẹ́ àti mímú ayé dẹrùn fún àwọn ìletò léètọ́rọ̀ kan. Ẹ ti ṣe mínísítà fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àbá ètò ìṣúná àti ìlànà ọrọ̀ ajé yín ò sẹ́nítọ̀ Abubakar Atiku Bagudu ó ṣàlàyé àwọn ìgbésẹ̀ létí ìjọba àpapọ̀ ti ń gbé nínú èròńgbà láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àjọ UNHCR àti àwọn ẹ̀ka míì tọ́rọ̀ kan láti lè rí pé nǹkan tún rú gọ́gọ́ fún àwọn ènìyàn àti àwọn ìletò léètọ́rọ̀ kan. Bagudu ló fi eléyìí léde lánàá lásìkò ìpàdé léètò ṣe pẹ̀lú àwọn kọ̀rìnkọ̀rìn nínú àjọ UNHCR létí ẹni tí í ṣe aṣojú àjọ náà lórílẹ̀-èdè Nàìjíríà tó kó sòdí. Níbẹ̀ ẹni mínísítà ọ̀hún ti sọ̀rọ̀ lórí àwọn ètò ìdásí ìjọba àpapọ̀ lórí àwọn ìletò tọ́rọ̀ kan lórí ètò ààbò àti àwọn ìlàkọjá tí àwọn èèyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń kojú. Bákan náà ẹni Bagudu tún ṣàfikún rẹ̀ wípé ìjọba àpapọ̀ ń gbèrò láti ṣe àwọn ètò kan lẹ́ta lè pè ní ètò ìyánilówó àpapọ̀
láti lè ṣe bẹ́ẹ̀ jẹ́ kí àdínkù kó dé bá àwọn làkọjá tí àwọn ìletò tọrọ kàn tí wọ́n fara gbà. Ẹni tí ṣe gbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọmọye sí ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress tí a mọ̀ sí ADC ti pè fún àlàyé lórí gbèsè orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú àwọn ìyàwó tuntun míì léyìí tó jẹ́ kí gbèsè orílẹ̀-èdè yìí kó gùn lé 194 trílíọ̀nù náírà. Àtíkù léyìí tó tún pè fún ọ̀rọ̀ ìdáríjì láti ẹnu ààrẹ Bọ́lá Tinubu sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìlàkọjá àti ìnira léyìí tí wọ́n kojú látìgbà tí ìjọba àpapọ̀ ti láǹfààní láti yọ owó ìrànwọ́ orí epo láti àti àwọn àtúntò ọrọ̀ ajé míì tó láǹfààní láti gbé kalẹ̀ láti ọdún 2023. Bákan náà ni ló tún pè fún àwọn ọ̀rọ̀ míì gẹ́gẹ́ bí ó ti láǹfààní láti jẹyọ nínú àtẹ̀jáde tó dé ọwọ́ àwọn oníròyìn ní àná láti ọwọ́ ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ àti adarí lórí ètò ìròyìn fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress èyí ò Frank Shaibu. Níbẹ̀ ni ó ti ń ṣàlàyé onírúurú ọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbèsè orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ẹ̀tọ́ dẹ̀ ṣe ìgbékẹ̀gbẹ́ àwọn gbèsè orílẹ̀-èdè yìí kó tó di pé ìjọba tó ètò wà lórí àlééfà ó gbàjọba lọ́dún 2023 lẹ́ẹ̀tọ́ tó yẹ pé wọ́n ṣàlàyé pé kí ìjọba kó ṣe àlàálẹ̀ àti àlàyé kíkùn lórí àwọn gbèsè tó wà lórílẹ̀-èdè Nàìjíríà àti eléyìí tó jẹ́ àwọn ọ̀nà tí àwọn gbèsè ń tó ń gbà wọlé láti inú oṣù karùn-ún ọdún 2023.

Àwọn agbébọn mẹ́jọ lè tó di amọ́ra ogun ti ṣekú pa ènìyàn mẹ́tàdínlógún pẹ̀lú ṣíṣe ìpalára sí ènìyàn márùndínlógún míì nílé ọtí kan ní apá ìwọ̀ oòrùn Johannesburg nínú ìṣẹ̀lẹ̀ ìbọn ní yíyàn lè tó wáyé ní orílẹ̀-èdè náà. Lẹ́yìn tó jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá láǹfààní láti fi léde lónìí wípé iṣẹ́ ni àwọn afurasí adìamọ́ra ogun ọ̀hún lé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wọ agbègbè náà tọ́dà ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn ènìyàn tọ́dà tún mú àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lọ kó tó di pé wọ́n wọnú àwọn ọkọ̀ méjì lé tí ò ní àmì ìdánimọ̀ tó jẹ́ pé gẹ́gẹ́ bí wọ́n ti láǹfààní láti ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọwọ́ alẹ́ àná gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ti ṣe fi léde. Wọ́n ní pé nínú àwọn tó fi ara gbá nínú ìkọlù ọ̀hún ni láti rí àwọn ọkùnrin mẹ́tàlá àti àwọn obìnrin mẹ́rin. Lẹ́yìn tó jẹ́ pé nǹkan tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn ọ̀hún ni ò tí ì láǹfààní láti di mímọ̀. Lẹ́yìn tó dẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá fi àfikún wípé iṣẹ́ ni àwọn afurasí ọ̀hún ṣe ń bá àwọn ọkọ̀ tó tó méjì níyẹjẹ kó tó di pé wọ́n fẹsẹ̀ fẹ́. Nínú ìṣẹ̀lẹ̀ míì tó tún jẹ́ tó ní ìbọn yínyìn tó tún fara pẹ́ lè tó wáyé ní ibùdó kan tó jẹ́ ti ìgbafẹ́ ní apá agbègbè Cape Town ní àárọ̀ kùtù àìlónìí. Níbẹ̀ ni àwọn agbébọn ti ṣekú pa ènìyàn mẹ́wàá nígbà tí ènìyàn mọ́kànlá míì dẹ̀ fi ara pa. Lè tó jẹ́ pé orílẹ̀-èdè ọ̀hún tó jẹ́ pé àwọn ènìyàn ti ń gbébẹ̀ iná tó 2,000,000 ni ó jẹ́ ọ̀kan lára àwọn orílẹ̀-èdè lè tó lé kètéńté nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú ìṣekúpani níbi tí wọ́n ti ń ṣekú pa ó tó 100 ènìyàn lójoojúmọ́. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump lánàá tako ìwé àbá ilẹ̀ Iran wípé Tehran ṣàlàyé lórí ṣíṣí Strait of Hormuz padà láàrin ọ̀sẹ̀ kan. Ààrẹ ilẹ̀ Iran Masoud Pezeshkian lélẹ̀ tó jẹ́ pé ó ń bẹ ní ojú ọ̀nà rẹ̀ padà sí Tehran lẹ́yìn ìgbà tó láǹfààní láti kópa nínú ìpàdé àpérò tó jẹ́ ti United Nations tó wáyé ní ilẹ̀ New York. Níbẹ̀ ló ti fi tó àwo oníròyìn létí lórí àwọn ìgbésẹ̀ lẹ́ẹ̀tàn gbé lè tó jẹ́ pé yóò láǹfààní láti tún ṣe ìrànlọ́wọ́ fún agbègbè Strait of Hormuz. Gẹ́gẹ́ bí ẹni tí ṣe mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè ilẹ̀ ọ̀hún Eyín Abbas Araghchi gẹ́gẹ́ bí ó ti fi léde lè tó jẹ́ pé ó ṣàlàyé nínú ìpàdé lè tó ṣe pẹ̀lú ẹni tí ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ní ọ̀sẹ̀ tó kọjá ìyìn Steve Witkoff. Ibẹ̀ ló ti ṣàlàyé àwọn ìgbésẹ̀ Iran láti rí ìjẹ́ kí ogun omi ní agbègbè Middle East nínú eléyìí tá a dẹ̀ ti rí ilẹ̀ Lebanon. Bákan náà láàrin wákàtí díẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ ni àwọn oníròyìn fi léde wípé ààrẹ Donald Trump lè tó jẹ́ pé ó ń fojú wo àwọn ọ̀rọ̀ tó wá láti ilẹ̀ Iran wípé ó ṣeéṣe kí wọ́n bá àwọn nǹkan lè ti ilẹ̀ Amẹ́ríkà tó ń pè fún lórí ìpolongo tako àdó olóró yínyìn pé kí wọ́n bá àwọn nǹkan náà pàdé. Lásìgbò omi yalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù iná ti kéde jákèjádò agbègbè Bangkok lẹ́yìn ìṣẹ̀lẹ̀ àrọ̀dá òjò tó wáyé láti ọjọ́bọ̀ tó sì ṣàkóbá fún ìkìrìndò ọkọ̀ ní ẹkùn náà. Àwọn aláṣẹ agbègbè Bangkok ni wọ́n ṣàlàyé lẹ́ni wípé ìṣẹ̀lẹ̀ òjò àrọ̀dá ọ̀hún ni ló ṣe bẹ́ẹ̀ ni ló ti kún àwọn kanáàlì tó jẹ́ pé ó ti wá ṣe àkóbá fún agbègbè náà. Ẹni tí í ṣe gómìnà agbègbè náà ìyẹn Shanshasti Ponti ó láǹfààní láti ṣe ìkìlọ̀ lórí ìṣẹ̀lẹ̀ omíyalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù náà lè tó dẹ̀ jẹ́ pé ó ń pàrọwà sí àwọn olùgbé agbègbè náà láti wà ní inú ilé kó wá wọn lè tó jẹ́ pé títí tí nǹkan yóò tún fi láǹfààní láti padà bọ̀ sípò padà. Gẹ́gẹ́ bí àwọn tó ń rí sí ọ̀rọ̀ ojú ọjọ́ ní agbègbè Taini bẹ́ẹ̀ ti láǹfààní láti ṣàlàyé wípé ó ṣeéṣe kí àrọ̀dá òjò míì kó tún ṣe bẹ́ẹ̀ kó tún tẹ̀wájú nínú ọ̀sẹ̀ ta láǹfààní láti wáyé ní gbogbo agbègbè náà. Nínú ìròyìn eré ìdárayá ẹni tí ṣe olórí akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Eagles Eric Shelley
ati eni ti se agbabolu ile Africa to tayo julo tele ri eyin Victor Ekweba ti gboriyin fun steni Nwabele fun akitiyan imule re ninu idije le to waye laarin ile Nigeria ti Madagascar le ti orilede Nigeria ti jawe olubori pelu omi ayo meji sodo ninu idije awon orilede ile Adulawo ti odun 2027 ele to waye lopin ose ohun abale le to je pe o lanfani lati se gudugudu meje ati yaya mefa lati dabo bo goli won le to je pe ni apa sa keji ninu idije ohun ni lo je pe o fa igboriyin lo lanfani lati mo gbe fun le to de je pe awon lede Nigeria sakitiyan ninu idije ohun le to de pada yori si owa omi ayo meje sodo pin iroyin agbaye wa fun tosan toni sugbon ka to ma lo egbon awon koko ta menuba le kan se amun wa fun yin pe awon oludamoran lori eto ofin fun are Bola Tinubu ati ijoba ile America ti parowa si ile ejo giga ile Washington DC lati ko igbese lati owo Ren Grispan lati se iranmo abo iwadi ninu ominira eto iroyin re ti amo si F OIA Amo wa fun yin pe anti se gba keje are tele ri to tun je omo oye sipo are labi ase egbe oselu African Democratic Congress iyan ADC iyan Atiku Abubakar ti pe fun alaye lori igbese orilede Nigeria pelu awon eyawo tuntun mi le to je ki igbese orilede yi kogun le 80 kan ati 94 trillion naira amu wa fun yin pe awon agbebon mejo to di amora ogun ti se kupa eniyan 17 pelu sise ipalara si eniyan 15 mi ni le oti kan ni iwo orun Johannesburg ninu isele ibon yiyan le to waye ni orile ede na amu wa fun yin pe are ile America Donald Trump lana tako iwe aba ile Iran wipe taran salaye lori sise agbegbe Strait of Hormuz pada laarin ose kan ninu iroyin re idaraya lati mo wa fun pe anti se olori akorimo gba iko Super Eagles eyin Eric Shelley ati eti se agbabolu to taju tayo julo lorilede alile America lile Africa tele ri eyin Victor Ekweba ti gboriyin fun standing Nwabele fun akitiyan imule re ninu idije olomi ayo meji sodo to waye laarin ile Nigeria ati ile Madagascar ninu idije awon ilede to je ti ile Adulawo odun 2027 le to waye lopin ose akojopo ati atuto iroyin te gbo in lo wa lati owo Kemisola Williams aye wa lati ma gbo wa ni awon ojo opo ibanidore wa gbogbo at West Radio 893 etule ma gbo wa ni ojo opo Facebook West Radio 893 FM fan page etule kan si wa loju itakun agbaye www.westradio893.com aye tun wa lati kan si yara iroyin wa lori ero ipe abi loju opo WhatsApp to ba ni iroyin to fe bi to wa leti loju opo 0916 893 2000 temi tope Olawole ni oruko temi e seun te n gbo wa Olorun yo bo ko yin ami

0: 81 West Radio 89.3 FM and Agbemagbe.
1: Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D.A. Fashion ti Good Women Choir tẹ́ ẹ mọ̀ pẹ̀lú orin ọdún lọ sókè. Ibi tí a wà yìí, òun là ń pè ní Wells Radio 89.3 FM, Kànga Agbọ́nmàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Mo ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wípé ẹ kú ìmúra ọdún Kérésì àti ọdún tuntun. Ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀ ìláyé lórúkọ Jésù Kristì. Ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM Kànga Agbọ́nmàgbẹ̀ nígbà gbogbo. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D.A. Fashion ti Good Women Choir.
2: FM, your preferred wholesome radio.

0: ọpọlọ́n gbọ́ orí olúwa. Bẹ́ẹ̀ sì ni ìwọ̀nba làwọn tó ń dúpẹ́. Àbí ẹni báwo ló ṣe jẹ́? Àfiwí ọ̀rọ̀ rẹ̀ náà ti sọ. Ó ní ọ̀pọ̀lápè bẹ́ẹ̀ ni díẹ̀ láré. Ìjẹ́ ará èèyàn kan lórí òkè pẹ̀lú èyí tí ó sọ wípé ohun ò lórí Ọlọ́run gbàṣà. Ṣùgbọ́n ìwọ̀nba ènìyàn ló jẹ́ wípé wọ́n mọ oore tí wọ́n sì ń dúpẹ́. Abálájọ tó fi sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn adẹ́tẹ̀ ló jẹ́ wípé ó bá pàdé.
1: Èmi tí wọ́n ti sọ pé kò lè jẹ́ nǹkan.
0: Èyí tí wọ́n sì béèrè fún ìmúláradá.
1: Èmi tí wọ́n sọ pé kò lè dà.
0: Ṣùgbọ́n ọ̀kan ṣoṣo náà ló padà wá dúpẹ́.
1: Ẹ wá wo re bàbá.
0: Ó wá béèrè lọ́wọ́ rẹ̀ wípé àwọn mẹ́sàn-án ìyókù náà á dà. Ẹ ti mọ̀ wípé àdìtú ni. Bó ṣe wò ló ṣe ń jáde. Ẹni bo ni Sunday ọmọ Afọlábí tún gbà wọlé ní titi ọ̀sán yìí. Àdìtú ọpẹ́ ó fi rán mi ni ò náà mo fi jẹ́ ọlọ́pẹ́. Ìwọ náà rí oore Ọlọ́run gbà. Ó bá tiẹ̀ rí ìkọ̀kan gbà. Ìwọ ló rí January 1. Ìbé mi àti ìwọ náà tún lè yé. Ní September 27. Ṣùgbọ́n ṣò ń dúpẹ́. Ọpẹ́ tèmi lèmi ń dà yóò. Ọpẹ́ tèmi lèmi náà tún mú wá. Ìsinmi ìkẹrin nínú oṣù kẹsàn-án. Wá fẹ́ bá akọ̀ yìí tó kẹ́yìn léléyìí nínú oṣù kẹsàn-án. Ṣé ò ń dúpẹ́ nítorí pé èmi náà ń dúpẹ́. Ọpẹ́ mo mú wá fún arúgbó ọjọ́. Ọpẹ́ ni mo mú wá fún kìnìún ẹ̀yà Júdà. Ọpẹ́ ni mo mú wá fún ọba Ṣèyí Òwú. Ọpẹ́ ni mo mú wá fún arúgbó ọjọ́. Ọpẹ́ ni mo mú wá fún ọlọ́pọ̀ oore. Ọpẹ́ ni mo mú wá fún ẹni tó jẹ́ wípé ó ń pa bẹ́ẹ̀ sì ni tó ń jí. Ọpẹ́ lèmi mú wá. Fún Ṣèyí Òwú ọba tó lòun ṣe ire bẹ́ẹ̀ sì ni tó ṣe ibi. Ọpẹ́ ni mo mú wá. Fún ẹni tó sọ wípé gbogbo ọjọ́ ló kún fún ewu. Ọpẹ́ ni mo mú wá fẹ́ni tó ń bẹ̀bẹ̀ mí nítorí pé ó ní àdúrà la fi ń ra ìgbà padà. Ọpẹ́ ni mo mú wá. Fún ọba tó jẹ́ pé òun tí mo fi ń sọ̀rọ̀. Tí ó jẹ́ kí n fi ìgbà kankan ní low battery. Ẹ̀gbọ́ná battery wo ló ń ṣàjọ ohùn mi? Ẹ̀gbọ́ná Redonic wo ló jẹ́ gbígbón sáfíìsì ẹ̀ńjì tí mo fi ń sọ̀rọ̀? Ṣèbọ́ náà ni kò fi gbọ́n kan sún bẹ́ẹ̀ sí ni kò fi gbọ́n kan rẹ̀. Kí ló wá ṣe mí bí mi ò fi ní fi ọpẹ́ fún ọba òkè? Ẹ wo ẹ kú ilé. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ mọ oore Ọlọ́run. Ẹ̀yin ni mo mọ̀ wípé ẹ wà pẹ̀lú mi ní titi ọ̀sán yìí. Nítorí pé ètò tó jẹ́ pé mo rírì oore Ọlọ́run náà ló tún ga tẹ́gùn ní ìkànnì. Kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́. Wáṣẹ̀ lò 89.3 FM tó ẹsẹ̀ nílò pé wọ́n ṣẹ̀ ń júwe rẹ̀. Nípa orúkọ, nípa àwọ̀, nítorí pé kò síbi tí àwọ̀ àánú wà tí èèyàn ní bèrè fún àná. Dẹ́rò yìí pé lásán ló fi jẹ́ àwọ̀ àánú àti àwọ̀ ìmọ́lẹ̀. Lápá ní ká máa tú. Ilẹ̀ oṣù ilẹ̀ ó mọ̀. Ẹ jẹ́ ká lọ sí gbàgede ètò. Lórí ìkànnì Wash Radio 89.3 FM náà láwà yìí. Ó kalẹ̀ sí Pópónà Aláàfin Olúyọ̀lẹ́ Estate ní ìlú Ìbàdàn. Ètò tó ń ga tẹ́gùn náà ni ètò èmi lọ́lọ́pẹ́. Ọlọ́run gbọ́ mo lè fọwọ́ sọ̀yà mo lè sọ ní gbangba bẹ́ẹ̀ sì ni mo lè sọ ní kọ̀rọ̀ pé èmi lọ́lọ́pẹ́.

0: Ọlọ́run ni o ma wa lẹ́nu mi titi lai lai.
1: Alẹ́nu mi o titi lai lai. Inu gbogbo ina ye ayo wa.
0: E ma binu. Ẹni mi o wa de njejo abi. A jojo di fun ara wa leni lati fi gbe oba oke ga. Gbogbo eyin ronu fe eto emi lolope gbogbo yin na mo ki
1: alenu
0: mi o mo kan ejeje eba mi gbega nitori ko to lati gbega eba mi yin abala meji lo kale sori eto emi lolope abala akoko on na ni abala tani olope Abala tani olope lati ma wa ta je olope lati nfope wa fun oba oke. Yala lori ojo ibini. Yala lori wedding anniversary wa ni. Yala lori church anniversary ni. Ire ajo bawo la se rin e. O da bi jejo. O ti o je ri mi lori eto. Ira mo so fun yin ni jandogun. Pẹpẹ yin la gbe ka waju Olorun. Ola jodun odun kerin to je pe Olorun mo wa to ti wa leyin ninu ijo ti Olorun gbele mi lowo. Odun kerin o na ni o je nwa sori eto ni ijejo. Abala ikeje lori eto yi o na ni abala oro ase. Bí ọba òkè ti ń rán àṣẹ jáde sínú ayé onípò jipò tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń gba ire. Gbogbo àwọn tó gbàgbọ́ àti àwọn tí ò gbàgbọ́. Nítorí pé ọ̀rọ̀ rẹ̀ ò ní lọ lásán. Àṣẹ rẹ̀ ò dẹ̀ ní jáde lásán nítorí pé Ọlọ́run ti fún wa lórúkọ kan tó ju gbogbo orúkọ lọ ní orúkọ Jésù kí gbogbo egun kò máa wọlẹ̀.
2: Sọ́rọ̀ mi ò
0: tọ́pẹ́.
2: Sọ́rọ̀ mi ò tọ́pẹ́.
0: Ojú òpó yẹn ti wà ní ṣíṣí kalẹ̀. Ojú òpó kọjú sí mi kí n bọ ọ̀dọ́ rẹ̀ yìí tẹ̀ mọ̀ sí Facebook.
1: Wọ́n sọ rí mi
0: lẹ́. At West Radio 893 FM.

0: pàtó èmi lọ́lọ́pẹ́.
1: Ó bá jẹ́ bẹ́ẹ̀, ará ń kí Yombo ẹ̀.
0: Ẹ Yombo ẹ̀ wí dáa, ẹ jẹ́ ká gbà á bí eléyìí ká lè wá abala àkọ́kọ́ tí ń ṣe abala tani ọlọ́pẹ́ gbèsè ọpẹ́ mi pọ̀.

0: Baba lanu me nitori pe bi o ba se ana kini kemi ko ma we nisisiyi.
1: Anu morigba.
0: Anu morigba to fi se mi layo fe re.
1: Mi Olorun isogoko.
0: Anu ni morigba to je pe o fi pe mi.
1: Mi o ma
0: dura. Anu ni morigba to je pe o fi ran mi ni ise.
1: Igba nipa ta we.
0: Anu ni morigba e to je pe o fi le je kin rise re je.
1: Oya ole.
0: Nítorí pé ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ tí wọ́n dé ìkóríta ẹrù tí ẹ̀rù bà wọ́n tí wọ́n sì padà sẹ́yìn.
1: Ṣùgbọ́n o síbẹ̀síbẹ̀ akọjú sí mi ò ṣe lóore. Bàbá láti lẹ́yìn mi ẹ má ṣe o ni mo
0: ṣe. Àánú àtúrẹ́ ọ̀fẹ́ rẹ̀ náà ni mo rí gbá.
1: Kèsè ọ̀fẹ́ mi.
0: Èyí mo fi gun àkàsọ̀ ìkíní ìkejì ìkẹta.
1: Mi ò lè sọ kan.
0: Ìkẹrin.
1: Ṣùgbọ́n o
0: síbẹ̀síbẹ̀. Kí àgbélébùn náà ò dẹ̀ yí sọnù mọ́ mi lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni mo ṣẹ̀wọ̀n tí mo lè ṣe.
0: Mo ń dúpẹ́ o.
1: Aláàánú mi ẹ má ṣe o.
0: Bàbá aláàánú mi mo ní ẹ má ṣe. Mo dúpẹ́ nítorí pé. Èmi fúnra mi mọ̀.
1: A ní mo mọ̀ bẹ́ẹ̀.
0: Mo mọ̀ bẹ́ẹ̀.
1: Èmi náà rè. Ọni àbáta lọ́jà ní ọ̀fin láti.
0: Tó bá jẹ́ tìwé ẹgbọ́nà.
1: Wálé tó bá jẹ́ tọ̀rọ̀ ìwé.
0: Ìwé mélòó ni mo kà tó jẹ́ pé mo lè fi jẹ́ iṣẹ́ rẹ̀.
1: Tọlọ́run mi fi ń ṣàánú. Kò ní ka rú mi o. Báyé.
0: Tó bá jẹ́ tọjọ́ orí.
1: Tó bá sì jẹ́ ọ̀rọ̀ ọgbọ́n. Tọlọ́run mi fi ń.
0: Tó bá jẹ́ tọgbọ́n orí ni ló fi ń pè ènìyàn tó fi ń ròyìn níṣẹ́.
1: Níga kò máa ní ka rú.
0: Mo lè kan rú mi láyé.
1: Rárá. Ṣùgbọ́n ṣá mo ránù gbà. Èyí tó kọjá òye.
0: Tó bá sì jẹ́ nípa àwẹ̀ àti àdúrà ni. Àwẹ̀ mélòó mo lè gbà.
1: Bàálà.
0: Àdúrà mélòó mo lè gbà.
1: Fún mi ẹ má ṣe o rẹpẹtẹ. Gbèsè ọ̀fẹ́ mi.
0: Ṣùgbọ́n ẹni tó ní iṣẹ́ rẹ̀ náà ló ń bá mi ṣe. Mi ò fọmọ ṣé bẹ́ẹ̀ sì ni mo fàyà ṣe.
1: Ṣùgbọ́n o síbẹ̀síbẹ̀.
0: Ẹgbọ́n ṣe ń wá sọ wípé ọ̀rọ̀ mi ò tọ́.

0: òótọ́ ni ìjíjà ṣùgbọ́n. Mo rántí pé afẹ́fẹ́ náà fẹ́. Ṣùgbọ́n. Ìjì náà ò borí mi. Bẹ́ẹ̀ sì ni kò gáyà lọ kò gbọ́ ọmọ lọmọ mi lọ́wọ́. Àwọn àgùntàn náà tó bá òkè èyí tó yẹ pé ó kolè mi lọ́wọ́. Tí mi ò bá jẹ́ ọlọ́pẹ́, tálẹ́ ni tí ó tún jẹ́ ọlọ́pẹ́. Ṣé ogun tara ni tàbí títẹ̀ mí? Ìgbà tí àwọn ọ̀tá kógun dé lójú oorun tí ò yẹ kí n jí sáyé ni.
1: Kábíyèsí ó làwọn ń ṣe fọ́nba.
0: Ṣùgbọ́n fún ẹni tó jẹ́ pé ó ní kábíyèsí lẹ́nu mi tí ò lè ṣaláìgbà.
1: Kábíyèsí ó làwọn ń ṣe.
0: Ìgbà tó ń tún sọ yí pé ta àbárí mú lójú oorun.
1: Ẹ̀fọ́ba ọlọ́kọ̀ dídá bàbá mi.
0: Ẹ jẹ́ ká tún mú lójú ayé.
1: Ṣàmà àdúgbò lọ.
0: Wọ́n tún gbé ogun wọn dé lójú ayé.
2: Kábíyèsí ọ̀la máa ń ṣe é fún.
0: Kábíyèsí.
2: Àwọn
0: náà ló máa fi ìgbà.

0: Jesu Kristi.
1: Ayo Emmanuel Ojo.
0: Sọ́tọ̀
1: bá mo kẹ́yìn. Dupe,
0: ẹ
1: kú ìdìde wa.
0: Bàbá sọ mí di mímọ́.
1: Ẹ sọ pé akéré.
0: Ọ̀rọ̀ mi àfi kí n máa yọ.
1: Pẹ̀lú bí ààyè ṣe dí tó bẹ́ẹ̀ sì náà sì fara wọ́n. Ọlọ́run yóò sàn yín lẹ́sàn-án re. Olú àjọ̀dún. Yóò fún yín lóhun gbogbo tí ọkàn yìí ń fẹ́. Bákan náà àgbà wòlíì.
0: Èyí
1: tún bá wa sọ̀rọ̀ Ọlọ́run náà jọ náà.
0: Wọ́n kọ lẹ́tà ayọ̀. Ó fún mi lẹ́sàn-án.
1: Prophet Olúwaṣẹ́gun George.
0: Ó máa ṣe wọn
1: bá. Bàbá ìwàláyọ̀ Ọlọ́run ò ní padà lẹ́yìn yín. Mo dúpẹ́.
0: Àwọn ṣé o.
1: Nígbà a lè pè yín, ẹ lè jẹ́ wa.
0: Ọ̀pẹ́ ẹ̀yẹ̀.
1: Àwọn àti màmá.

0: wa sọ́dọ̀ ọ̀rẹ́.
1: Mo mọ̀ lóore o.
0: Ayíwa láwọ̀ padà.
1: Bẹ́ẹ̀ sì ni ọmọ bá kìkì tán.
0: Sọ wá di ní ìmọ̀ ètò.
1: Ọmọ kékeré ṣùgbọ́n tó yẹ pé agbára Ọlọ́run ńlá tó ń gbénú rẹ̀.
0: Ọ̀rọ̀ wa wá, àfikà máa yọ.
1: Òun náà kọrin bẹ́ẹ̀.
0: Mùdélé ayọ̀ mo kórè o.
1: Pastor Yamso.
0: Ṣé
1: iṣẹ́ Ọlọ́run ò ní tọwọ́ yín bàjẹ́?
0: Mo ti yà délé.
1: Mo ń dúpẹ́ lọ́wọ́ yín ni o.
0: Mo wá kọ lẹ́tà ọ̀yọ́, mo fún mi lésì láyọ̀, mo máa ṣe mú bàbá o, ọ̀rọ̀ mi.
1: Pastor Rasheed.
0: Ẹ ló yẹ.
1: Rélé wa nù.
0: Wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ mi jọ mọ́ pẹ́.
1: Zakariah.
0: Ọ̀rọ̀ mi jọ mọ́ pẹ́. Ẹ̀bá mi gbé bàbá.
1: Àjọ bẹ̀rẹ̀ ni
0: ọ̀rọ̀
1: tí wà lẹ́yìn tí dé ìkòríta yìí. Dúpẹ́ lọ́wọ́ yín.
0: Ṣọ́rọ̀ rẹ̀ jọ mọ́jọ́. Ṣé ti ilé ẹjọ́ mọ́jọ́?
1: Èmi jọ mọ́jọ́.
0: Ní kò bá ẹgbẹ́ bàbá.
1: Ó náà ni mò ń dúpẹ́ yìí.
0: Ọ̀rọ̀ tèmi jọ mọ́ pẹ́.
1: Bákan náà bàbá mi, ọ̀gá mi.
0: Ọ̀rẹ́ wa.
1: Bí a bá ń sọ̀rọ̀ nípa ti pèdèpèdè yìí.
0: Ẹ bá jọ mọ́jọ́. Bí ti yẹ bá jọ.
1: Ọmú wọn náà ni mo mú.
0: Wọ́n
1: yóò sọ̀rọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́.
0: Bẹ́ẹ̀ bá mi lẹ̀ ń dájọ́, ọ̀rọ̀ tèmi jọ.
1: Nípasẹ̀ wọn náà kò ṣe ń fọwọ́ rọ́ sẹ́yìn.
0: Ọ̀pẹ́ bàbá ẹ̀yin ló yẹ.
1: Pastor Ṣeun Oyewusi Oníwàásùn.
0: Bàbá ẹ̀yin ló yẹ. Ọ̀rọ̀ bàbá ẹ̀yin ló yẹ. Ọ̀rọ̀ bàbá.
1: Bàbá náà gbọ́ ìpè wa bẹ́ẹ̀ sì ni àwọn náà wá. Iṣẹ́ ìránṣẹ́ owó yín kò ní dí bàjẹ́. Pásítọ̀ Ṣeun Oyewusi Oníwàásùn.
0: Àkọlé àjáde yìí ló yá o.
1: Prophet Olúfúnkẹ́ Òjò.
2: Lórí àlẹ́ òfin ni ló yà kọ́.
0: Adéyẹyẹ
2: ti ló yá.
1: Èyí náà mo dúpẹ́ ẹ ṣe
2: o.
1: Ẹ wo mélòó ni kí n dárúkọ?
0: Mélòó
1: ni kí n máa pè?
0: Mo jẹ́ o.
1: Nínú gbogbo àwọn náà tó jẹ́ pé wọ́n náwó láti gbé iṣẹ́ Ọlọ́run ga, gbogbo yín náà ni mo dúpẹ́ lọ́wọ́ yín o. Káàkiri àgbáyé. Èmi lọ́lọ́pẹ́ lẹ́ẹ̀tọ́, èmi mú ọpẹ́ tèmi wá. Ẹ̀yin náà ń kọ́. Ṣé ẹ̀yin náà wà ń bẹ̀ láti mú ọpẹ́ yẹn wá? Ohun kan tó jẹ́ pé ọba òkè ní kí n tó fi ṣíde. Ètò abala ta ni ọlọ́pẹ́? Òun náà ni ìtẹ́lọ́run. Mi ò ní ṣaláìsọ pẹ̀lú ìṣẹ́jú Bélénjá tó jẹ́ pé kò ní abala ta ni ọlọ́pẹ́. Ìtẹ́lọ́run. Kí là ń pè ní ìtẹ́lọ́run?
0: Ọlọ́run.
1: Ǹjẹ́ Ọlọ́run lè tẹ́wà Ọlọ́run ṣá?
0: Mo forí mi pamọ́ sáyà rẹ.
1: Èyí àtìlẹ̀ lè rẹni tó sọ wípé.
0: Olùgbàlàmí.
1: Òun ti rí ìtẹ́lọ́run gbà lọ́wọ́dọ̀ Ọlọ́run.
0: Ọlọ́run. Mo forí mi pamọ́.
1: A ní ìgbà tó jẹ́ pé.
0: Mo sáyà rẹ. Bàbá mi àtọ̀
1: Ọlọ́run. Ọlọ́run fúnra rẹ̀ fún mi ní ọ̀rọ̀ yìí.
0: Mo fagé mi lé.
1: Ìlú wá jòkó mo wá rò ó.
0: Bá ṣe jẹ́ ẹ̀kọ́
1: bá. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa wò wípé.
0: Ẹ la tọwọ́ rẹ.
1: Mo fún. Kí ni ọmọ afọlábí ń sọ kí ló rò dé ìkòríta yìí?
0: Rí mi.
1: Èrò rí tèmi kọ́.
0: Ẹ ọ̀nà.
1: Èrò rí ẹ̀mí mímọ́ ni.
0: Bá ṣe jẹ́ ẹ̀kọ́ bá jẹ́ Ọlọ́run.
1: Èmi náà wá lè sọ wípé Ọlọ́run máa ti tẹ́mi lọ́rùn ní ìkòríta tí mo wà yìí.
0: Mo fi ṣẹ́ mi lé.
1: Ṣé wọ̀ wípé ẹ̀yin náà wò wípé báwo ló ṣe jẹ́?
0: Ọwọ́ Jésù máa máa jẹ́.
1: Ìtẹ́lọ́run.
0: Mo díṣẹ́ àtòbí jùlọ. Mo fi lé mi lé ọlọ́wọ́. Dákun má ṣe jẹ́ ẹ̀kọ́ dárò Ọlọ́run.
1: Ìtẹ́lọ́run.
0: Mo fẹ́ bí.
1: Tó ń tọ́ Yorùbá sọ pé ìtẹ́lọ́run bá bá ìwà.
0: Ilé ọlọ́wọ́. Máma jẹ́ ẹ̀kọ́.
1: Ṣùgbọ́n.
0: Ọlọ́run.
1: Mo fún. Gbogbo wa là ń lépa ìtẹ́lọ́run.
0: Bí mo pamọ́ sáyà.
1: Ọlọ́run.
0: Jésù Olùgbàlàmí o.
1: Àwọn kan ti wà tó jẹ́ pé Ọlọ́run ti tẹ́ lọ́rùn ṣùgbọ́n kò tí àwọn gangan lọ́rùn.
0: Ọlọ́run. Mo forí mi pamọ́ sáyà.
1: Kí ni Ọlọ́run lè fi tẹ́ wa lọ́rùn?
0: Bàbá mi
1: àti. Ọ̀pọ̀lọpọ̀ wò wípé.
0: Ọlọ́run mi
1: ò. Ìgbà tó ń bá ń bèrè ọmọ tọ́lọ́run bá fún un lọ́mọ lọ́lọ́run tó ni Ọlọ́run yóò tó tẹ̀ òun lọ́rùn.
0: Ọlọ́run. Mo forí mi pamọ́ sáyà rẹ. Jésù Olùgbàlà.
1: Ìrọ̀lá.
0: Wà wọ́n ẹlẹ́gàn bọ́ ṣe.
1: Pé ìgbà náà lòun náà yóò tó dúpẹ́.
2: ma se je kan to fe latara
1: e ba gbe ni to so eleyi o ebe bi olorun ba ti fun lomo o ti te olorun
2: mo fori mi pamo
1: aya
2: ne
1: ite lorun la nso ye
2: jesu olukala
1: ọpọlọpọ ani igba to n ba tori igba lo n to le dupe
2: eh edumare to mi o
1: lẹ́yìn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bá rí ọmọ gbà tán.
2: Ẹ
1: bá wo ìtẹ́lọ́rùn o.
2: Ọ̀fẹ́ nípa wọn rìn kó ojú
1: tí. Ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ló jẹ́ pé wọ́n rìn déédéé wọ́n ń fi ọpẹ́ fún ọlọ́run lákòókò àti ìbá.
2: Èmi ò rẹ nípa wọn rìn
1: bá. Lẹ́kọ̀ọ́ nígbà tí sọ lórí ètò ìrìn.
2: Ara
1: pé kì í ṣe wípé a kàn ń yin ọlọ́run nìkan. Kì í ṣóun ló jẹ́ pé a fi ń dúpẹ́. Ìrìn déédéé wa yé wa. A ó wà lára ohun tó jẹ́ pé a fi ń dúpẹ́ fún ọba òkè. Ìsìn wa ó wà lóhun tó jẹ́ pé a fi ń dúpẹ́ lọ́wọ́ ọba òkè.
2: Tó
1: dẹ̀ papọ̀ mọ́ ẹ̀jẹ̀. A gbàgbé o, a ń sọ̀rọ̀ nípa ìtẹ́lọ́rùn.
2: Mo
1: ní èmi gan sọ wípé ní àkókò yìí kí ọba òkè má ti tẹ̀mí lọ́rùn.
2: A
1: ṣì ń lọbẹ̀ ní àti ìdíbẹ̀.
2: Ẹnu
1: kó ti mọ ìkànnì tẹ̀ ń gbọ́.
2: Ọba
1: àgbọ̀n fi kọ́ gbọ́n òun náà ní ìkànnì tá a wà yìí. Wípé kọ̀ǹga ọgbọ́n náà ní. Orí ọgbọ́n là ń pọn fún yín kò sètò tó jáde lórí ìkànnì yìí tó jẹ́ pé.
2: Kíni wù.
1: Ẹ̀ní kọ́ gbọ́n.
2: Ìyájú dà lóhùn mi o.
1: Ìtẹ́lọ́rùn.
2: Mo tọ́kọ bá dáre lóhùn mi bàbá.
1: Ẹlòmíín gòkè bẹ́ẹ̀ sì ni ogun pẹ̀tẹ́lẹ̀.
2: Mo mọ
1: bá. Wọ́n ti sọ yí pé ọba òkè ò dẹ̀ tẹ́mi lọ́rùn kó fọmọ fún mi.
2: Yára tó mi.
1: Ẹ gbọ́ gbogbo ọlá mọ̀ nípa ìtàn Anna.
2: Ọba tó pọ̀ tàdé bó Èkó
1: mi. Mo mọ̀ yípé ara ohun tó jẹ́ pé Anna yóò sọ.
2: Yóò.
1: Ó náà ní pé kò kàn tiẹ̀ fún mi lọ́mọ kan.
2: Ìwọ ni wọ́n kọ́.
1: Ẹgbọ́.
2: Èdè pò fóun mi.
1: Ṣórí ọyọ kan ni Anna ti dúró.
2: Yóò. Ó pọ̀ ti wò ní ẹ̀ sí ká fóun mi.
1: Ah, tí ilè dáwọ́ kò tí ilè tẹ́wà lọ́rùn.
2: Yóò. Torí pé ẹ mọ̀ sẹ́ nípa ọ̀rìn tó.
1: Níwọ̀n ìgbà bẹ́ẹ̀ ni ó tún máa bèrè wípé.
2: Ojú ti.
1: Ọlọ́run ò dẹ̀ fi ọyọ kan sí.
2: Èmi ò rẹ nípa ọ̀rìn rárá ni.
1: Ọlọ́run tún lè fọyọ́ kan sí á ní òtún fọyọ́ kan sí.
2: Èkó ń yọ
1: ẹ. Ọlọ́run tún lè fi sí tán. Èyí tó yẹ kéèyàn fi sọ wípé ó ti tẹ̀mí lọ́rùn báyìí. Ni ó tún máa sọ wípé.
2: Ọláwọ́.
1: Kí ni wọ́n fi bọ́ wọn, kí ni wọ́n fi tọ́ wọn.
2: Ẹmọ̀sẹ̀ ní bá ọ̀rùn
1: kan. Ìtẹ́lọ́rùn mo máa ń sọ yìí.
2: Ẹmọ̀sẹ̀ ní.
1: Nítorí pé ẹlòmíín sọ wípé ìkòríta tó ń bá dé ìtẹ́lọ́rùn ló tò dúpẹ́.
2: Àwọn
1: ọ̀rẹ́. Ní Ọlọ́run ò tí ì tẹ́ ọlọ́run.
2: Àwọn
1: wa ń sọ wípé.
2: Ọlọ́run
1: má tí ì tẹ́ mi gan Ọlọ́run ní ìkòríta tí mo wà yìí.
2: Mo gbọ́ tán lọ́wọ́ ẹrẹ́ kún mi o.
1: Ẹ gbọ́ náà.
2: Mo bá ti bọ́lá.
1: Àwọn ikọ̀ àti ìrújú ń kọ́.
2: Ààrẹ kún mi o. Mo gbọ́ tàbí Ọlá Adébísí kún mi o. Mo gbọ́ tó ní.
1: Ẹ̀gbọ́n.
2: Ọlájà.
1: Àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe kíni tó jẹ́ pé à ń gbé àgbélébọ̀ Ọlọ́run gan.
2: Ọba kún mi.
1: Ẹ wo ipò kan sí ìpele kejì tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lé. Mo kàn ṣá pè mí. Mo kàn fún mi léèyàn méjì tàbí mẹ́ta.
2: Bàbá
1: ló ń ṣàmà jẹ àdarí fún wọn.
2: Ẹ̀mọ́
1: ẹ̀yìn náà ń kọ́.
2: Ẹni máa ọ̀rìn ojú sí.
1: Ẹ̀gbọ́n ṣe ìtẹ́lọ́run ti dé ní ìkòríta yìí ṣá.
2: Kò rẹ́ni máa ọ̀rìn rárá ni.
1: Ẹ jẹ́ wo àwọn tó wà ní ipò gíga. Àti rẹ́ni tó jẹ́ pé ó ṣe ṣí á máa. Ó wà ní local government tó ń darí ń bẹ̀. Lẹ́yìn náà.
2: Kí
1: ó tún gbéra ṣètò ọ̀nàrẹ́bù má tún wò mí.
2: Ẹ̀gbọ́n
1: ṣó ti ní ìtẹ́lọ́rùn ṣá. Nípasẹ̀ bẹ́ẹ̀ á ní òun náà yóò tún nàga wòkè wò. Ó bá tún ṣe sẹ́nẹ́tọ̀ àbí rẹ́ẹ̀bù ni. Ẹ̀gbọ́n ṣó ti ní ìtẹ́lọ́rùn ní ṣá. Ó bá tún rí mú tán tún sọ wípé ẹ jọ̀ọ́ ẹ àga gómìnà yẹn ó yá ẹ tún mú wá.
2: Mo ní fọ́ lọ́rùn ṣe ré mọ̀ pé ìyá rárá rẹ̀ ètùmọ̀ rẹ̀ mọ̀ táyé ọ̀nìyàn ṣe.
1: Ìtẹ́lọ́rùn là ń sọ yìí. Ẹlòmíín sọ wípé ìkòríta tó ń bá débẹ̀ tán. Òun yóò tó dúpẹ́. Ọlọ́run gbọ́. Àti ìdé ìkòríta ìtẹ́lọ́rùn.
2: Ó
1: mú ọkàn tó dẹ̀ gbọ́ mi.
2: Mo ní fọ́ lọ́rùn ṣe ré mọ̀ pé
1: wọ́n bá yẹ yín mo bẹ́ẹ̀ lè sọ yí pé ọlọ́run tí ní jẹ́ kẹ́ dé kò yé ta ìtẹ́lọ́rùn mo ń bọ̀ mi ò tí ì débẹ̀ náà ni ó lè jẹ́ pé akókò yẹn ti ń lọ.
2: Wí ọ̀gbọ́n òkú ìgbàlá ìyí ló yẹ jẹ́ tù ní ọmọ mi lọ́wọ́.
1: Láti ṣe ẹgbẹ̀mí àtúnwò yìí bóyá ẹjẹ́ kò ń tún ṣe kìnìún.
2: Ìjìnà sọ́pà
1: ní ẹjẹ́ kò ń tún lọ sí fẹ́dúrà yẹn náà.
2: Arọ́pà sí lọ bá pọ̀ bàdá.
1: Ó bá tún jẹ́ wípé
2: ó bọ̀bọ̀ pa mí.
1: Ẹni tó ní ọkọ̀ kan ni.
2: Èmi ò jẹ́ rí yọ sí.
1: Ó tún lè wí pé ọba òkè ò ṣe ṣèyí kó pé méjì káyà máa gbé kan kémi náà máa gbé kan. Ẹgbọ́ná ṣo ti ní ìtẹ́lọ́rùn nìyẹn ṣá. Ọlọ́run èmi á yìn ọ́,
2: wọ́n
1: sì gbé ọgá. Tó o bá lè fi ọkọ̀ mẹ́ta ni o fi tẹ́ mi lọ́rùn.
2: Ọ̀gá ńlá gbogbo àgbà.
1: Tí mi bá ń gbé kan, kí aya gbé kan, káwọn ọmọ náà ó lè gbé kan. Ẹgbọ́ná ṣo ti ní ìtẹ́lọ́rùn ṣá.
2: Ọlọ́run ṣeré.
1: Ẹlòmíràn sọ wípé. Àkókò yìí tó ń lọ àwọn èèyàn ń sọ wípé ṣé ibi ò ní ṣáwọn náà ní gbóhùn ọpẹ wọn sókè ni.
2: Èmi ò já rí ọfí ọba.
1: Abálátà ni ọlọ́pẹ́ náà láwà yìí. Àmọ́ ìpè tí n bá ti gorí ètò ń gùn mí ni.
2: Ìtumọ̀rẹ́ mọ̀.
1: Kódà ẹ jẹ́ kí n ṣojú òpin yẹn kalẹ̀ àwọn tó yẹ pé mo rí Ọlọ́run ìsinmi tó kẹ̀yìn nínú bàbà àbàkọ́.

0: ọ̀rọ̀ kan ṣoṣo ó lè túṣe. Ta ti fi ọ̀rọ̀ bàjẹ́. Ọ̀rọ̀ kan ṣoṣo ó lè túṣe. Nítorí pé ó ti sọ yé pé ó ná ọ̀rọ̀ rẹ̀ ọmọ wọn lára dá ó sì gbà wọ́n kúrò nínú gbogbo ìparun wọn.
1: Ọ̀rọ̀ láṣẹ dá fi dáyé àtọ̀run.
0: Abala oro asheri lori eto emi lolope. Eti se abala keji.
1: Orun bayi pada. Oro Olorun yo wa titi lai. Tori oro le didi ohun.
0: Abala yi lo je pe Olorun tin tenu awon iko ati eroju re. Lati fi ran ase jade sinu aye onipo jepo. Nítorí gbọ́ ní ọ̀rọ̀ di ara ó sì ń bá wa gbé. Ọlọ́run ti fún wa lórúkọ kan tó ju gbogbo orúkọ lọ lórúkọ Jésù kí gbogbo ikun kó máa wọlẹ̀. Ó ní mi ò yẹ lẹ́ni tó jẹ́ pé ò bá wọ̀ ní ilé rẹ̀ ṣùgbọ́n sọ kìkì ọ̀rọ̀ kan a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Ìgbàgbọ́ ńlá òun náà ni eléyìí. Ẹ ti mọ̀ bá ṣe máa ń ṣe abala yìí. Ṣùgbọ́n nítorí ìjọba àkókò a nílé lórí ọ̀fẹ́. Láti lè gba ìpè. Abala ọ̀rọ̀ àṣẹ.
1: Ọ̀rọ̀ lágbára ẹ̀wá wo di ọ̀rọ̀
0: àṣẹ. Àǹfààní àtòrí ọ̀fẹ́ wà fún gbogbo àwọn bàbá nínú Olúwa, àwọn màmá nínú Olúwa láti ṣe onígbọ̀wọ́ abala yìí. Mo máa ń sọ mà ní àwọn ọmọ dáadáa fún bàbá dáadáa, àwọn ọmọ dáadáa fún màmá dáadáa nínú Olúwa.
1: Ohun tá yẹ.
0: Àǹfààní kan tẹ́ lè fi fún wọn léléyìí láti wípé kí àwọn èèyàn náà kí wọ́n jẹ orí ọ̀fẹ́. Ọlọ́run nínú ayé wọn. Ẹyin náà lè ṣe onígbọ̀wọ́ abala yìí bóyá ìṣẹ́jú márùndógún ni àbí ọgbọ̀n ìṣẹ́jú láti fi sọ̀rọ̀ Ọlọ́run, láti fi báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run àti láti súre sínú ayé àwọn ènìyàn.
1: Ẹni wọ́n sọ fọ nínú ọ̀rọ̀ wọn ní àṣẹ. Ohun ọ̀rọ̀ ayé ṣe fún ayé.
0: Ẹyin náà wá wòye pé báwo lẹ ó ṣe rìn yín, ẹ kàn sí ìkànnì wa West Radio èyí tó kalẹ̀ sí pópónà Láàfin Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn.
1: Jàǹbá ló pọ̀ ní.
0: Bóyá ẹ fẹ́ ṣe ìsọjí ìta gbangba ni àbí ti inú ilé ìjọsìn. Ìṣóòru ni àbí ìsọjí.
1: Orúkọ táyé bá pọ̀.
0: Ẹyin náà fẹ́ ṣe Life and Appearance ni bóyá ìṣẹ́jú márùn-ún ni láti wá fi sọ̀rọ̀ nípa ìsọjí àbí àjọ̀dún tẹ fẹ́ ṣe.
1: Ni yóò jẹ́. Ibi ni wọ́n fi ń ṣe fúnra wọn.
0: Àbí kẹ́ pè mí kẹ́ni kí n kọ̀ sí yín nílé ìjọsìn yín. 08038072357. 08038072357. Ẹ̀dá gbogbo tí. Kì í ṣe ìpè tó wọnú kulu.
1: Báyé ẹ máa
0: bá. Ẹ lè pè mí báyìí kí n gbé. Ẹyin ètò lẹ́tọ́ lè pè kí n gbé.
1: Ibùdókọ̀ èrò tó ń lọ sí ìrìn àjò lápérò sọ́ọ̀kọ̀ ti ń pariwo ẹ wọlé 100 naira.
0: Ó dá èyí ni mo wí lórúkọ Jésù. Àjọ tí wọn ò tó bá wọn dá, àjọ ẹ̀mí, àjọ ẹ̀jẹ̀, èyí tó bá wọn dá ṣùgbọ́n tí wọ́n fẹ́ fi ọkọ́ lópin ọdún yìí oṣù mẹ́ta òun náà ni ọdún yìí kù lórúkọ Jésù lórí ire àjọ náà mo ni ó túká.
1: Lọ́wọ́ orí ẹnì.
0: Gbọ́ ayọ̀ àti àlàáfíà ló fi bẹ̀rẹ̀ ọdún yìí lórúkọ Jésù. Gbogbo agbára tàbí májẹ̀mú tó ní kó fi ìpọ́njú àti ìnira parí rẹ̀ lórúkọ Jésù. Agbára bẹ́ẹ̀ mo ní níwájú rẹ̀ mo ní ó wọlẹ̀.
1: Lọ́kọ̀ bá kú ni wọ́n bá ṣe.
0: Gbọ́ o màmá àti bàbá lẹ́kùn tó ń kàn láti January tí ò ṣí lórúkọ Jésù kó o tó wọ oṣù kẹta tó kù yìí lórúkọ Jésù àánú sí fún ọ.
1: Wọ́n mórí lẹ́yìn.
0: Hey, gbọ́ ìwọ tó jẹ́ pé olóhun rere sílẹ̀ sínú oṣù mẹ́ta èyí tó yẹ kó kù nínú ọdún yìí tó ń retí ọjọ́ ayọ̀ tó ń retí ọjọ́ ìdùnnú lórúkọ Jésù. Yálà ẹ̀yin tẹ́ rẹrù ayọ̀ tó yẹ pé ẹ fẹ́ sọ ni nínú oṣù mẹ́ta yìí, ẹ̀yin tó yẹ pé dájọ́ wedding sọ́nà ni, ẹ̀yin tó jẹ́ yí pé ẹ ń retí ọjọ́ tí wọ́n ó pè yín lẹ́mbàsì tẹ́ forílẹ̀-èdè sílẹ̀, ẹ̀yin tó yẹ pé ẹ ń retí ọjọ́ èyí tó jẹ́ yí pé wọ́n ó pè yín wípé wọ́n lu físà yín lórúkọ Jésù. Gbogbo agbára tó lò ó sọjọ́ ayọ̀ di ojo ekun fun yin loruko Jesu agbara be mo ni waju yin mo ni ko wole gbogbo eyin te fi ala aisan kan si ikeji to je pe fi ririn ajo odun yi titi de ikorita yi mo pa lase loruko Jesu gbogbo aisan ti o fun ago yin lala fi a loruko Jesu ko ba ina jade latoke wa egba alaafia gbogbo eyin te wa ni ipo aisan egba alaafia yin loruko Jesu mo ni egba alaafia yin gbogbo eyin tan ti ko akole iku le lori loruko Jesu gbogbo akole iku be eje Jesu mo ni o paare loruko Jesu gbogbo eyin te di word disease no ase ibiwere loruko Jesu o ye egba loruko Jesu mo ni egba eyin te nsun ekun wi pe igbawo lo le ayo yo so ninu yin loruko Jesu egbagbo egbagbo loruko Jesu le mi wi loruko Jesu ni mo pa lase o ye egba omo yin e o ya gbogbo inu to se ni loruko Jesu o ya si lekun na mo ni o si owo olorun mo ni o ja ilekun na gbogbo eyin te nreti fun ise rere ti o yi itan yen pada loruko Jesu ise yen o ye lo gba loruko Jesu ani ise rere ti yi itan ye ne pada lose yi loruko Jesu olorun yonda re fun yin inu yin dun loruko Jesu mo ni inu yin dun ikoro yin loruko Jesu mo ni o di adun ekun yin mo ni o di erin loruko Jesu mo ni o di erin orilede Nigeria o ya wa lafia ikanni o ya ma fo loruko Jesu ikanni o ni pada seyin inu o ni wo ile ise yi gbogbo awon loga loga loruko Jesu owo yin le fi gbe eto yin o e o ni jabo ogo olorun yo ma fara won ogo ri fo olorun loke orun Jesu Kristi Oluwa wa amen
2: Igba to mi agbowo oko tan pata baba kan loko to lohun o ni sanwo pe o so
0: eto imi lolope ni koni West Radio 89.3 FM a maniri jo bayi lo eti mo yi pe dede agogo 4 si agogo 5 na ni eto emi lolope nga tegun o na mo se npe yin pe eyin na waju ni bowo fun eto yi akoko wa lati tubo ma tesi waju gbogbo eyin te ti dalaboko fun nipasẹ eto ini ni bokun yin ire yin isabi permanent for you
2: pe baba se be ti gbo tele
0: eyin te gbiyanju lati pe wole e ma binu akoko yen na ti lo ni lagbara olorun a tun pade ni ojo mejo pelu ayo ati alaafia awon olorun mo fi yin sile si loruko Jesu ijikiji kan o ni gba yin kuro lowo olorun ana atori ofe olorun yo ma ba yin gbe ni gbogbo ojo aye yin loruko awon alase ati loruko loga loga ni ikoni yi loruko ro obotin ni bini dito san yi Sam Adelere lemi ololufe yin pastor Sunday Afolabi eyi te mo si emi lolope ni mo ndagbere mi o dagbere le iku lowo besi ni mi o dagbere le arun lorowo ayo ati alaafia latun fi pade e fe pe mi leyin eto abi fun kankan abi ikeje fe polowo oja yin ni abi e fe ka ba yin dari eto abi e fe imoro kan nipa adura abi itoni nipa se ti emi e pe mi leyin eto 08038072357 e fara bale gbo eto to kan iriri lagba pelu oluwa fun mi layo mike

0: orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D.A. Fashion ti Goodwin Enquirer tẹ́ ẹ mọ̀ pẹ̀lú orin ọdún lọ sókè. Ibi tí a wà yìí ó là ń pè ní Wells Radio 89.3 FM kànga agbọ́nmàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye. Mo ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wípé ẹ kú ìmúra ọdún Kérésì àti ọdún tuntun. Ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀ ẹ̀láyé lórúkọ Jésù Kristì. Ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM kànga agbọ́nmàgbẹ̀ nígbà gbogbo. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D.A. Fashion ti Goodwin Enquirer.
1: The time is 5 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
2: Láti ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ 89.3 FM gẹ́gẹ́ lago márùn-ún ìrọ̀lẹ́ lù.
3: Nǹkan wo ni gbogbo ayé ń dàjà rìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, kànga agbọ́nmàgbẹ.

ẹ mọ̀ pé ètò ìrírí lágbà òun náà ni mo sọ yìí pé ó gbòde lọ́wọ́lọ́wọ́ báyìí. À ẹ má gbàgbé nǹkan tá a máa ń gbé ṣe nínú ètò ìrírí lágbàáyé. Inú ètò yìí la ti máa ń gbé àwọn olólùfẹ́ méjì àwọn tọkọtaya tí wọ́n ti bára wọn rìnrìn àjò bóyá ó ti tó jọ mẹ́ta tí ọdún yẹn tó ti pọ̀ díẹ̀ níye. Ẹ mọ́ bẹ́ẹ̀ pé a ti gbé àwọn olólùfẹ́ méjì tó yẹ pé wọ́n ti lo àádọ́ta ọdún, tí wọ́n ti lo ogójì ọdún ó lé, tí wọ́n ti lo ọgbọ̀n ọdún, tí wọ́n ti lo ogún ọdún. Mo rò yí pé àwọn olólùfẹ́ méjì tó kéré jù tá a gbé wá síbí báyìí, àwọn náà ni àwọn tó ti lo ogún ọdún ó dín mẹ́rin. Eléyìí tí wọ́n máa ń pín oríṣiríṣi ìrìn àjò wọn, ìrìn àjò ìfẹ́ wọn, ìrírí wọn, àti àwọn ìlàkọjá wọn, àti bí Ọlọ́run ṣe mú wọn borí àwọn ìlàkọjá, àwọn nǹkan tá a máa ń gbé yẹ̀wò lórí.

tó tọ́ ni bàbá wa ò bẹ sọ ọ́ wọ́n sọ wípé ènìyàn ò fẹ́ ni fọ́rọ̀ bí ò ṣe orí ẹni ẹni tó ń bá ń ṣe rere kó máa ṣe lọ ẹni tó bá ń ṣe ìkà kó máa ṣe ìkòsélè tó gbé ọjọ́ kan á ò kéré rẹ̀ eléyìí náà ni màá fi pe àwọn olólùfẹ́ méjèèjì tí wọ́n wà ní inú kulu nírọ̀lẹ́ màá fi pe wọ́n wọlé àwọn náà ni ìránṣẹ́ ọlọ́run ni wọ́n Emmanuel Abiola Abimbola won tun bo tile je iranse olorun awon tun sise ara o won je awon to man gba awon to man tewe awon tewe

0: tẹ pé ó kóyàn mọ́ra eléyìí ọ̀rẹ́ mi tọ̀hún ọ̀rẹ́ mi gbogbo wa kàn pọ̀ lọ so everybody ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹni tó máa ń ṣọ̀yàyà tó máa ń kóyàn mọ́ra ni wọ́n so a pọ̀ báyẹn àtọkùnrin àtobìnrin a jọ ń ṣiṣẹ́ ìránṣẹ́ olúkàkú wa ń ṣe láìní ọkàn wípé síbi tó máa já sí ni.
1: Dádì báwo wá ni ẹ ṣe rí mọ́mì gan-an ṣé ó wù mí ẹ fẹ́ fún mi ni àbí ẹ ti ẹ gbàdúrà sí i àbí ẹ wa mọ́mì náà ni ó fún àìtí ó ṣáàtra tó fáyín mọ́ wọn pé kí tí mi bá fọ obìnrin yìí ó gbọ́dọ̀ jẹyàwó mi kí ni ìròyìn gbà yẹn tẹ fi jọjọ́ rẹ̀ wọ́n lè máa ń káwọn ọ̀pọ̀lọpọ̀ mọ́ra but báwo ni tí mọ́mì ṣe jẹ́.
2: Bọ́n ṣe sọ yẹn náà bẹ́ẹ̀ ló ṣe rí mo jẹ́ ni tó máa ń ṣeré máa ń báyàn ṣeré lọ́yàyà àtọkùnrin àtobìnrin ṣùgbọ́n agbàdúrà ṣé mo bẹ́ ṣe béèrè pé ǹjẹ́ ṣe agbàdúrà ni dandan nìyẹn torí pé ọ̀rọ̀ lọ́kọláyà ọwọ́ ọlọ́run ló wà ẹni tóyàn á fẹ́ a gbọ́dọ̀ fẹ́ ẹni tó jẹ́ ìfẹ́ ọlọ́run tó lu wáyàn so ọ̀pọ̀lọpọ̀ àdúrà náà la gbà máa ṣọ́ra àbí ṣọ́nà kó máa gbàdúrà so méjèèjì náà là ń ṣe pọ̀ nínú àdúrà yẹn lọ́lọ́run ti sọ pé ẹni yìí ni so bí ìrìn àjò ṣe bẹ̀rẹ̀ nìyẹn àdégbègbèsẹ́.
1: Ṣùgbọ́n kankan ó ṣàmà wà ṣé àdúrà nìkan tó ipé téèyàn bá fẹ́ yan aya màmá kan mo gbé wọn wá síbẹ̀ wọ́n ní díjú ọ̀tún ẹ̀ àbí lajúkọ sílẹ̀ kò díjú kọ dádì tí mo gbé wá bóyá ní ìjẹ̀jọ́ àbí bóyá bí ìjẹ̀dógún àwọn sọ pé àwọn sọ fún dádì o pé ó ní tíwájú ó tún ní tẹ́yìn nǹkan tó wà wọ́n nìyẹn tí àwọn fi fẹ́ pé apart from pé àwọn gbàdúrà bí nǹkan kan pé ẹjọ́ kí ló attract yín lára mọ́mì kí ló fàyè mọ́ mọ́mì gan tó jẹ́ pé ẹ fi wá wò pé nínú gbogbo àwọn obìnrin tó jọ́ra ẹ̀mí yìí ẹni yìí ni mo fẹ́ fẹ́.
2: Yàtọ̀ fún pé a gbàdúrà a máa tún ní àwọn kan míì tá máa wò ní àwọn ìwà ìmúyẹ èèyàn á wo ìsọ̀rọ̀ ẹni yẹn àti ọgbọ́n orí torí ìyẹn wà lára nǹkan tèmi fẹ́ tí mo fẹ́ràn jù nínú èèyàn ẹni tó bá lọ́gbọ́n lórí tó ṣe mọ̀ nínú ìsọ̀rọ̀ sí lè máa mọ̀ béèyàn ṣe lọ́gbọ́n lórí sí so ara nǹkan yẹn ló attract èèyàn lè máa sọ physical structure and what have you àwọn ìyẹn náà wà ń bẹ̀ ṣùgbọ́n ìsọ̀rọ̀ sí ọgbọ́n orí àti ìtọ́ni ọlọ́run wọ́n jẹ́ ẹni tó lọ́gbọ́n lórí tó dẹ̀ máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ dáadáa.
1: Ẹ̀ṣẹ́ mọ́mì dádì ti yìnyín o pé ẹ ní ọgbọ́n lórí gan.
0: Ẹ̀ṣẹ́
1: olúwa ṣeun. Ṣé bí dádì ṣe wá báyìí náà ni ẹ̀yin náà sọ pé mo ti gbọ́ o bí ẹni tí ó ti ń retí kí wọ́n wá bá wọn sọ àbáwò gan kí ni ìhàtẹ́yìn kan sí nígbà tí dádì wá bá yín.
0: Ìgbà tí wọ́n wá bá mi mo kọ́kọ́ wò pé ó ṣe jẹ́ mi ọ̀rẹ́ pọ̀ tí gbogbo wa jọ ń kóra wa kiri so mo sọ wọn pé kán fún mi ní àkókò díẹ̀ mo dẹ̀ ní àbúrò ọmọ ìyá tẹ́ pé a fẹ́ dàbí ìbejì so èmi àtàbúrò mi yẹn náà dẹ̀ súnmọ́ra wa dáadáa so mo ní láti ní pé mo ti gbọ́ so èmi àtàbúrò mi yẹn àwa jọ fi sínú àdúrà tí ọlọ́run dẹ̀ jẹ́ pé ó jẹ́ bẹ́ẹ̀.
1: Olùwàṣẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run dájú tí bá máa bí yín báyìí pé ó tọ́ ọdún mélòó báyìí ti ṣe ìgbéyàwó.
2: Tó bá di ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún yìí ló máa pé ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 years.
1: Olùwàṣẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùmarè mo dẹ̀ mọ̀ yín pé ẹ̀yin náà máa ṣe àádọ́ta ọdún
2: lórí
1: pé agbára ọlọ́run jù bẹ́ẹ̀ lọ àti bí ọkàn yín ṣe ń fẹ́ agbára ọlọ́run. Ìbéèrè mìíràn kojú sí mọ́mi pé kí ngbà tí ẹ fẹ́ wọnú ìgbéyàwó kí lẹ rò pé ìgbéyàwó jẹ́ kí ni ìtumọ̀ ìgbéyàwó àti pé kí ni ìgbà tẹ wá wọnú ẹ̀ tán kí wọ́n ní ìgbéyàwó tún jẹ́ sí yín lọ́nà kejì náà.
0: Bóyá nítorí ibi tí mo ti ń bọ̀ pé mo abimi sínú agboolé ìgbàgbọ́ so ó jẹ́ kí n rí ìgbéyàwó bí ohun tó lọ́wọ̀ tí a kò lè gbùgbùrì ṣe tí ò dẹ̀ sí pé mo wọlé màá jáde padà lójú so ó jẹ́ nǹkan tí ó jẹ́ kí n lè fi ọwọ́ ọ̀wọ́ náà pé eni to mo na la ma ba so o je nkan ti o ni owo lowo mi ti mo pe ah Olorun nikan ni pelu iberu yen pe Oluwa owo enikan o dabi ojo kunkun ti eni odo teyan fe kese bo ah mo bo se jin to ṣugbọn ta ba to eni ti Olona amamuna
1: le ba to eni to mona lo
0: Olorun
1: Oluwa se eh daddy eh o nipa igbeyawo gege bi ranse Olorun kini igbeyawo gan ki lo je kini itumo igbeyawo ati aye ta wa yi eh yato si nkan ti bibeli pe igbeyawo ninu aye ta wa yi gan ki le ro pe igbeyawo je pelu irinajo ogbon ojun din merin tete rin ninu igbeyawo yi pelu akoko ta wa yi gan kini igbeyawo gan ki lo tumo si
2: opo wa na la mo itumo e ati mo pe ibasepo laarin iyan meji okunrin atobirin sugbon yato si yen igbeyawo je ojuse enti yo sonu loni ninu opolopo idile tabi opolopo awon odo ti won fe wonu igbeyawo lo ti won se ni soro ni pe won mo pe ojuse ni igbeyawo ojuse ni fun oko ojuse ni fun aya ojuse wa nbe to polopolopo nipa ti eto isuna ojuse kan niyan nipa ti itoju aya si opolopo okunrin ni mo pe ojuse ti won ni lati toju aya won so ojuse okunrin ni o ni lati pese fun idile so gbogbo e o bo sabe ojuse to yan ba de ti ni oye yen tori oye temi ti ni lati le niyan so ko si nkan to je babara tabi to je titun nigbati a n wonu oko igbeyawo so ti mo pe ojuse ni so ojuse yen ni opolopo ki n le fulfill ti won ki n le muse nigbati won ba wonu oko igbeyawo ton o no se ma ni oniruru wahala tabi idamu ejo loni ejo lola imi o ti e wa ja si ikosile tori pe won le se ojuse to wa nbe ojuse wa nbe gan eni pe nibi kan ninu bibeli nigbati jesu n ba awon eyan ton bi lere ibere nipa enikan ti awon farisi lo bere ti o niyawo wo ko bimo won tun sun si odo aburu e okunrin bi meje lo fe pe ta lo wa je oko re lohun jesu n salaye awon nkokan fun won nbe awon mo to ba ke bi oro gbe yawo se ririn ah o ku da keyan wa ko ma ni yawo so igbe yawo ojuse po nbe ojuse yen ni opolopo oke nle se ti won fi n sa seyin so awon omo ode oni o ye kan mo pe ojuse o ni igbeyawo bi yawo ba bi wa ninu oyun oko gbodo gba gege bi ise lati ma se toju e iyo ti o ba le ro mala ti ikun ti yo oko ti fe jamala yo bo sibe yo ro ojuse e ni yo ro yo tun fun yawo de ni amala lo n fe je se mo ke ninu oyun orisirisi nkan lo ma bu won je yo lo ro fun ni
1: ẹyin baba wa le se gbọ pe ojuse yin ni lati toju aya yin eye ki wa da ibere mi ko awon mama wa Elizabeth Abimbola pe kini awon ojuse obirin ninu ile gege bi aya si oko abi si awon omo
0: se ri bibeli o pe o yanan na ojuse olukalukun fun o ni ki okunrin kon feran toro mo pe ife o to nse nkan to ronu fokun o wa ni ki obirin ki a bowo respect ka bowo fun awon ko wa se ri bi ojuse obirin bere ni bi owo se de ri eni ti a bowo fun ko ni ni lara lati da towo e sile tori pe ibi to ojuse wa ti be inu owo yen na o lo ma je ka le mo ohun to fe ati ohun ti o fe lati te ara eni lohun so ibe na ori ojuse na ni ojuse eni kankan wa ojuse obirin ni pe ka bowo fun oko wa
1: ni mi bi pe ka ma kunle fun awon oko wa ni abi
0: ki se
1: owo la o gbe papo won foko
0: ki se oyo duro inu e losho ka won oyo ma binu o kìí ṣe ti ìpínlẹ̀ ṣoṣoṣo nìkan. Tí a pé ẹni tí èèyàn fẹ́ràn tó dẹ̀ bọ̀wọ̀ fún, ọ̀rọ̀ ẹ̀ ò ní rìnyàn létí. Inú èèyàn máa dùn sí, wàá wá irí ẹ̀, ò ní fẹ́ kó bínú. A dẹ̀ jọ ń gbà fúnra wa ni. So ẹni tí kìí ṣe pé ẹ bọ́ ṣọlá rẹ̀ níta, tẹ wá wọṣọ yẹn fún nínú ilé, ẹ ti bọ́ ọ̀wọ́ ẹ̀ àti iyì ẹ̀, ẹ ti bọ̀ kúrò lára. So ara ojúṣe obìnrin ni kí a bọ̀wọ̀ fún wọn, ká tọ́jú wọn. Àwa tá a bá gbé lọ́dọ̀ àwọn òbí wa, wọ́n á sọ iṣẹ́ wa fún wa. Ìtọ́jú ọkọ, ìtọ́jú ọmọ, ìtọ́jú àwọn tó yí wa ká. Èyàn ò lè ṣe gbogbo yẹn náà kí a ní kò tíì ní ojúṣe tó tó.
1: Mo dádì sọ lẹ́ẹ̀kọ́ ipe àti ìyàwó bá lóyún o, ipe ojúṣe ọkọ ni pé kó náà bọ́ sí kitchen, kó lọ dáná bóyá ìyàwó yẹn àmàlà ló wù mí jẹ lénìí. Mo fẹ́ bèrè pé nígbà tẹ́yìn wá nílùú àwọn ipò báyẹn, ṣé dádì máa ń ṣe bẹ́ẹ̀ fún yín dáadáa?
0: Wọ́n
1: sì ṣe dì sí. Ó yẹ ká pàtẹ́wọ́ fún dádì, ó yẹ ká gbé gbòòsà fún dádì. Dádì ẹ ṣe púpọ̀ tẹ tọ́jú mọ́ mi. Ẹ ṣe púpọ̀. Ìbéèrè mìíràn tún ni pé tí máa dojúkọ dádì pé látìgbà tẹ ti bẹ̀rẹ̀ ìgbéyàwó yín láti 1984 tẹ ti bẹ̀rẹ̀ ìgbéyàwó yín, pé kí ni ó jẹ́ nǹkan tó múnú yín dùn jù lọ láti ìgbà tẹ ti bẹ̀rẹ̀ ìgbéyàwó yín?
2: Ọ̀pọ̀lọpọ̀ tábá ni tó múnú ẹni dùn jùlọ, bóyá lọ́jọ́ tá a bí àkọ́bí wa. Ṣé mọ̀ pé ó jẹ́ ìrírí tí èèyàn ò tí ì ní rí? So nǹkan ayọ̀ sí ni.
1: Olúwaṣẹ́un. Mọ́mí, kí ni eléyìí tó múnú ẹ̀yìn dùn jù pé láì?
0: Tí mo lóyún, tí mo wá rẹ̀gbẹ́ mi báyìí, tí mo gbọ́mọ. Pé ṣé lára mi náà leléyìí ti jáde? Inú mi dùn o.
1: Olúwaṣẹ́un. Mo fẹ́ bèrè mọ́mí pé látìgbà tẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ yìí, ẹ̀yìn àti dádì, kí ni àkókò wo ló jẹ́ pé ó le gan-an, lè táwọn olóyìnbó ń pè ní difficult time, pé tó dàbí ẹni pé ṣé mi ní padà báyìí? Pé ẹwọ̀n àwọn Yorùbá sọ pé gbogbo ohun tó ń dọ́kọ́ ni wúra, then kò sí ìgbéyàwó tí kò kí ń la nǹkan kan kọjá. Wọ́n fi bèrè pé ṣé àkókò kan wà bẹ́ẹ̀ tó yẹ pé ó le gan tó dàbí ìdánwò tàbí ìdojúkọ tó yẹ pé ẹ lè fẹ́ bá wa ṣe àwọn ara ẹ lè pin pẹ̀lú wa?
0: Nínú ìrìn àjò èèyàn, èèyàn lè má ní ìdúró àti ìṣubú, ṣùgbọ́n kò tíì sí ìṣubú tó fẹ́ tó wípé àṣe mọ́. Ṣùgbọ́n àwọn ìlàkọjá dídìde ṣíṣubú aláwọn ìlàkọjá yẹn, mo rántí ìlàkan tán kàn dé, ó ti pẹ́, dípẹ́ gan kàn dé, kò ṣiṣẹ́ mọ́ ohun. Ọmọ wa dẹ̀ṣẹ̀ wọ ilé ẹ̀kọ́ gíga, ó lọ secondary school, bọ̀dí nọ́ọ̀sì ló wà. So kò tíì lójú first term lọ, ìgbà tó máa ń dé ní December, wọ́n ní kò ṣiṣẹ́ mọ́. Àwa ò bọ̀ nínú ìlàkọjá yẹn, torí pé ìpìlẹ̀ jẹ́ ìpìlẹ̀ ọ̀rẹ́, àjọsọ, bó la ṣe máa rìnrìn àjò. So even though ìrìn àjò yẹn ó nira, ṣùgbọ́n torí pé àjọ rìn, èèyàn ò mọ́ lára. So mo fẹ́ lè ní pé àti ìfẹ́ ní ibi tó kọjá kápínyà, ṣùgbọ́n àwọn ìrírí ó wà, kò sí àlàkọjá.
1: Olúwaṣẹ́ Ọlọ́run ṣeun. Báwo wa lè ṣe borí ẹ̀ gan-an? Ìbàtí dádì ní kò ṣiṣẹ́ mọ́ o. Bó wa ni ṣe iṣẹ́ wa dé ni? Iṣẹ́ ọmọ kúrò skul ni àbí?
0: Ọmọ kúrò skul o. Àkànṣe ni pé ókè o, délé ìṣe rí báyìí o, báyìí ni èlò ló ń wọlé báyìí. Ọlọ́run ràn wá lọ́wọ́ fún kankan nínú ìgbéyàwó wa, kò ní pé a má sọ̀rọ̀, a jẹ́ ọlọ́rọ̀ ara wa. So kò fẹ́ sí nǹkan tí ó pamọ́. So ibi yìí ló dé, ókè kí ni ká ṣe? Ókè òun yìí tó wọ̀, báyìí la ṣe máa san owó ẹ̀, báyìí la ṣe máa ṣe, èyí là ń ṣe mọ́, èyí ló máa dúró. Ẹ pé ìgbọ́ra ẹni yé So o je ka le la awon akoko yen koja onkan ton ba de ni won fe se mo ranti gba yin tin ba wa ni bi se ma pe won ki le nse se en se bayi so mo ma npe bi pe ti ko ni si aye fun ironu abi ti awon ironu
1: mommy mo oye mi nkan te so pe e wo ba wa gba awon obirin ni le ni oju pe boya siru nkan ba yen ba sele se mo pe be se bere rin ajo yin ko yen like e wa o gbogbo nkan wa dada nipa te bere rin ajo ife yin but lojiji isele yen kan sele keke bi obirin ninu ile e ba wa gba awon ara ile awon obirin akegbe yin bayi ni oju pe nkan to ye ki won ma se fun oko won nibati ru isele bayen toro obirin mi ya wo pe ko wa sowo mo tori awon mo ode osin yi nkan to ni Olorun sogo la won le ko si nkan to ko won pelu suru lere ise tan ife tan niyan owo si ife lo so kini amoran yin fa won ara le boya won to sese bere igbeyawo taba won to mura igbeyawo awon nkan ton ma la koja ati bi won se le bori e
0: imoran mi fun awon ti won wa ninu oko igbeyawo ni wi pe ikini kokoko ki won ma dinu sira won ki on make nkan ki won jo mo nu ara won ni okay iye bayi loko ni iye bayi ni iyawo ni ti inu won ba ti tesira won nigba ti won ba ni kosi eyan mo pe nigba ti o wa enu ile lohun o jeri so ni igba yen lati pe olorun gbe yan dide nigba yen fi ran lowo yen ni so ke yan mo pe akoko ati farada ikini akoko ati din awon nkan ku boya akoko ati gbore ni ye papa boya ilewe kan lo mo lo to wo e se to ko ba ni apo ohun o ka ejo wo ewo lapa wa ka so ke a je ki awon oro wa ko ma yera wa ki a dejo ma gba funra wa igba ton lo wa ka mo ko wa lowo won igba ti won ni ko si ka mo pe ko si ka de mo pe akoko ni e ka wa na wa san egun wa gbogbo n ta ba le se ni ilana olorun to bo fin ni won ti awon igba yen ma gbe zobo ma ta ice cream ma ta yin ibi ti mo ti ise bi body nurse ma nkan ti mo sa ti pe o ma ma pese owo ti owo mi le ma fi se nkan te ma fi se nkan so eyan ni lati ronu ju isoro yen lo lati gbe nkan se
1: e se mama wa ibere mi dojuko baba wa pe ni igba ti en la isoro ko si se lowo koja awon ko le waro pe kini mo tu le se o abi bawo le se se akoko yen te fi la koja to lo de fi ran yin lowo ti idile yin de fi wa bo se ye ko wa
2: we ori ofe olorun ni lakoko yen se mo lakoko ti o ba ti se yan ma ru opolopo ona ti o gba rebe ti ibere ise ti mo nse ilana yen na ni mo wa a kan nse awon nkan pepepe lati le ni owo lowo then a de tun foju si fiwe sita lati wase si awon ibomiran so ninu iyen na awon pepepe ta nse ti owo nwole die die yen na ni anfani mi lo tun ti si sile ti a de tun bere ise pada bo to bi odun kan ati bi osu melo kan abi osu meji abi meta ki anfani mi to sisugbo ni gbogbo akoko odun kan bi osu meji yen a nse awon fi nkan pawoda na la ma pe pepepe ti won po mokunrin o gbodo joko lasin yen si gbodo sole so ya ma ronu awon nkan ti a se so a de nse awon nkan won yen be na la de nfoju sona you know
1: Baba wa e se pupo tori pe eyin mo ojuse gba te koko ma bere oro yin e so pe ojuse ni igbeyawo je sugbon awon okuri ko wa le to je pe bi se se lo yen o pe anfani nla lele fun mi kemi na ma joko ya ti mu owo wale e je ko na ma toju mi fun igba die na kini amoran yin fun awon okunrin to n gbogbo awon te ni se lo elomi iru be yin se so pe laarin odun kan o ato su die elomi odun marun elomi godun mewa won ti ku ti yanju rara kini amoran yin fun iru awon ya irufe okunrin be ninu ile
2: okunrin to ba mo ojuse e gege bi ojuse koni joko lasan o yo wa nkan to ma se so ko de ni so pe ngba ti o de si owo bayi pe obirin ni ko ma mu wa rara okunrin to ba mo ojuse e dada mi wo pe won si gbodo gbianju lati mu nkan wa koni ti gbogbo e si iyawo tori to nfa ikosile niyan nti Jesu de ba awon omo eyin so atawon farisi ti won bi ni bere na niyan pe enikeni o gbodo tori won bi npa ikosile enikeni o si gbodo ko aya re sile oni bi ko se nitori aiso ti to tabi agbere idi to fi so fun pe eleyi le o nto polopo okunrin de nsa fun loni na niyan so awon okunrin gbodo de nigba te yan wa ni bi ise bi yan se n bẹ̀rẹ̀ iṣẹ́ tó ń kàwé kí èèyàn tún máa improve ara rẹ̀ kó máa gbìyànjú láti ṣe àwọn nǹkan tó máa ràn lọ́wọ́ níbi iṣẹ́ bóyá o fẹ́ kàwé sí ni tàbí ṣe àwọn kọ́ọ̀sì kan torí gbogbo àwọn yẹn náà máa tún ràn yàn lọ́wọ́ ní àwọn àkókò tí mò ń ṣiṣẹ́ mò ń ṣe àwọn courses lóríṣiríṣi so àwọn yẹn náà kó nǹkan tí mo tún papọ̀ ìgbà tí mò ń wáṣẹ́ mi ó rọrùn láti lọ síbi tó tún ga ju bí tí mo wà tẹ́lẹ̀ lọ nítorí àwọn àǹfààní téèyàn ti ní so ọkùnrin mi tó bá yẹ pé wà lọ wá iṣẹ́ kan kọ́ sí ni ìwọ náà lọ ṣe lọmọ ilé lọ ṣe tọ̀hún a gbọ́dọ̀ dáadáa obìnrin torí pé ìtọ́jú ilé ojúṣe ètò ìṣúná ilé kìí ṣe tobìnrin olùrànlọ́wọ́ náà jẹ́ èmi ó sì pèsè olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ fún un ní bíbélì sọ so ọkùnrin ló ní ojúṣe èèyàn tó bá mọ̀ pé ojúṣe òun ni nígbà tí iṣẹ́ bọ̀ yẹn yóò tètè gbọ́ ṣòkòtò ẹ̀ yóò tètè lọ wá nǹkan míì tí ó ṣe.
1: Ẹ ṣe bàbá wa Bímbọ́lá Emmanuel ẹ ṣe gan ẹ̀yin ara ilé tẹ̀ ń gbọ́ wa West Radio 89.3 FM òun náà la wà ètò tó ń lọ lọ́wọ́ báyìí òun náà ni ìrírí lágbà láti ọwọ́ Olúwa Fúnmiláyọ̀ Aya Michael Oguntona ẹ̀yin ara ilé tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá ẹ̀yin tẹ̀ ní ìbéèrè kan tàbí òmíràn tẹ fẹ́ béèrè lọ́wọ́ àwọn olólùfẹ́ méjèèjì tó wà ní inú kulu wa bíbá yìí àwọn nọ́mbà tó wọnú kulu yìí òun náà ni màá pè síta ìbéèrè tó ń ṣe yín lọ́kàn yẹn ẹ ní àǹfààní láti bí wọn 0916-893-1000 0915-333-4893 bóyá yìí ní nǹkan tàbí òmíràn tẹ fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá àti màmá wa Abimbola tó wà nínú kulu yìí láti ìjọ government òun náà ni wọ́n ti wá àbúyẹ nìkan tẹ fẹ bèrè lọwọ wọn àǹfààní leléyìí láti bèrè ohun tó ru yín lójú nínú ìrìn àjò ìfẹ yín àti nínú ètò ìgbéyàwó yín ẹ jẹ ká gba ìpè yìí. Hello.
3: Ó ẹ kúrọ̀lẹ́ máa o.
1: Yes. Ẹ jọ kí lorúkọ yín àti ibi tẹ̀sí ń pè wá
3: mọ́. Orúkọ tèmi ni Mrs. Oluwatoyin láti ojú ọ̀nà. Ibadan bi.
1: Ẹ ṣe kí ni ìbéèrè.
3: Ó yẹ kí màmá olóòtú rẹ̀ olóòtú ìyá mẹ́ta. Ẹkú iṣẹ́ ẹkú ìsinmi ni o.
1: Pàtàrọ̀.
3: Ìbéèrè mi dojúkọ ọ̀dádì wa àti mọ́mi wa. Gẹ́gẹ́ bí a sọ pé ìrírí làgbà. Ìbéèrè mi àkọ́kọ́ ni wípé nígbà tí bàbá tí mọ́mi wa tán ń dà kán sọ wípé àwọn bàbá wọn máa ń kó àwọn èèyàn mọ́ra tọkùnrin àti obìnrin máa ń kó mọ́ra. Nígbà tó bìnrin wà nínú àwọn tó ń kó mọ́ra ó ṣe wá jẹ́ pé ṣé wọ́n ti rí ọkọ̀ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lóye kan lọ́gbọ́n náà wípé ṣé ẹni yìí ni káwọn fẹ́ làbí ẹni kan ni káwọn fẹ́ o ìyẹ ìbéèrè kìíní nìyẹn. Ìbéèrè kejì ni pé wọ́n tún sọ wípé ojúṣe ọkùnrin ni láti máa tọ́jú ilé bí ìwé mọ́yé sọ fún ẹ pé ọkùnrin tí ò bá gbé ètè fún ìdílé ó ló sẹ́gbà gbójú ọlá ìgbàgbọ́ ìyẹn ìkẹyìn ìgbàgbọ́dọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ dé ẹ màmá ni wípé ṣé lẹ́sọ̀ gẹ́gẹ́ bí obìnrin láti máa tẹ́lẹ̀bà fún ọkọ nílé pé kó máa pe ọkọ̀ ní orúkọ nínú ilé.
1: Ẹ̀ṣẹ̀
3: kì í fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ síbẹ̀ tó bá tún yá màá tún bèrè mí.
1: Ọ̀dà ẹ̀ṣẹ̀ gan-an màmá wa ẹ̀ṣẹ̀ púpọ̀ ìbéèrè ìbéèrè
2: ìbéèrè ìbéèrè ìbéèrè àkọ́kọ́ wọn pé ó jẹ́ ọ̀rẹ́ lágbájá àti lágbájá obìnrin pé báwo ni ó ṣe ṣẹlẹ̀ wẹ nígbà yẹn kìí ṣe pé àfojúsùn àwọn gangan làfojúsùn awon mi wa ti mo ni lore dada ta de sun mora gan ti mo ti ri le nikan ni pato to je pe ohun gan ni okan mi fe ni emi ti okan temi fe sugbon nigba ti mo gbadura emi olorun so fun mi pe ki ise ni yen bi eni yi ni mo to tun gba sugbon se mo kan teyan fe ehe sugbon ni opo igba ti ba ti gbadura isi kan na ni mo ma ngbo lati odo olorun tori olorun ba wa soro afawa ta ba sun mo olorun la ni mo tabi ta ba mo bo ti n ba wa soro so nkan kan na ni mo ngbo ni gbogbo igba won de ni ta lagbede ba ti n lurin loju kan na o ni to fe mu jade so tolorun ba ti n ba e so nkan kan na nigba gbogbo to ba ti bere o ti mo ke be yen lo na wa so to sele ni e to fi je pe awon ni mo pada sodo re so mi ti be ni keni soro ngba yen o sugbon ninu mi lohun eni to wu mi lati ba soro ni lati ko enu ife si so wa tolorun so pe rara ibe yen ko lona ibi yi lona ibe na ni
1: ibere won keji
2: o na nso nipa ojuse ati awon omo okunrin odi oni ti mo so na ni pe tori pe won omo ojuse won won si mo bibeli dada e to ba mo ojuse won to ba imu gege bi asa ile wa gan awon baba wa lati jo elomi ife yawo meji ma fe meta abi be ko ni
1: yes
2: won de n pese fun gbogbo won bi ala won ba ku nbi won akeru won akeru won ko wa ra malu won se gbogbo won lo se awon iyawo won ma wa nle gan ni won sise a ni ko birin ma ran oko e lowo sugbon ibe ko lo ye kokorin foju si ti eri tori pe bi ibe ni won foju si lo se n baja kule pade olorun lo je ki okunrin koju si fun ipese to ba ti koju sodo olorun fun ipese olorun a ma pese fun e wa ma bai ni pade mo to je pe odo iyawo lohun wo wa ma ba disappointment pade so birin ni won wo pe o ye ko le mo le wa 50-50 la ma se o emi ni ma san wo na iwo ni won fe san emi ti san school fees wo lora we lora bata kini pa pala pala ni mo ka yen si okunrin o iba iyawo e se a inowo to ba ti koju sodo olorun to ti mo pe ojuse mi ni oluwa wa pese fun mi o wa ba gbogbo ai ni ipade oluwa ma pese so problem ti won ni niyan isoro won niyan ti won je se alai ni won wo odo olorun to je olupese
1: e se baba wa abi mpola won bere bere kan na lowo mommy
0: okay tin ba ran ti ibere won pe kini mo ri si awon to n pe oko won ni oruko
1: ninu ile e
0: iyen ti dasa o le ma ba igbekale asawa mu bi won opera won ni oruko apiso ton ba funra won ni oruko ife to tinu won jade o ya lomi npe ni ade ni ko ri ba kan leti eyan kan se lo n to ba ti le je ki ife ati igbore ni ye wa ti won rira won bi ore to ba je ede ti o fi ife se arin won ni
1: nkan ma pera won loruko
0: bo ba se ri si awon mejeji ni won de le ma pera won ni oruko abi so okunrin yen ko fura won ni oruko temi bi eti ni orisirisi oruko so nti o ba tinu won do si tinu won fi njo si ra won kan ma pera won be
1: oda e se mama wa daddy mo fe bere pe se kon ma pe yan loruko boya ki yawo pe oko loruko ki oko pe iya so ti mo si pe ko si fe laarin abiru obirin be ko le bowo fun oko re ni
2: ifa gege bi emi o ko ni tumo kankan e mo pe ngba mi awon soro nipa pe boya o le ma ba asa mu asawa ise wa ko si iyen ko ni ami irele tabi ibowo pe iyawo pe oko e loruko n to ba ti wu won to ma mu ki ife won ko lo dede o ni kan pera won to ba je pe oruko na fe ma pera won kan pe be ko di nkan kan eba apo awon to n pera won loruko gan ife won gun ju awon mi to se daddy wa lagbaja baba wa e se bayi lo rara ke se ikunle ko ikunle ise wa ikunle ise wa so ko si nti won le pera won le pera ni pet name ani bo ba se ri igbeyawo ore lo ye ko je edo ke ore sira won bo na se ba nse sira won won pera won loruko won fara won leti won ibinu ore niyan ore oni so pe dodo o gbọdọ pe mi ni dami pe o pe mi ni boda so oko ati yawo ore ara won lo ye kan je n to ba wu yin ni ke pe ra yin beyin lo le fe ra yin ko se se kankan nbe teni keni ti no e ba dun si ko fi won le nigbati na mi ji ba ti dun ti alaafia ti wa ninu idile won o ti tan
1: oluwa
2: so ko si n to buru nbe
1: e se baba wa nigbati mummy so nipa ilakoja won lekan won soro nipa eto isuna gbigba ile won wa fi gege si pe o da o daddy ko to nwole lele eh mommy ko to nwole lele ele ani se tohun ani se mo fe bere pe kini amoran yin fun awon loko laya ninu ile lowo lowo ba to ye pe won la awon isoro o ailowo ton la koja lowo lowo to ye pe nipa eleyi won si wonu gbese boya won ri owo le san won ri owo le iwe san won te so orisirisi la koja to nsele si won nipa eto isuna nipa ilowo lowo kini amoran yin fun won sa
2: amoran mi fun won na ni pe se ri la kokko na lati le wa oko ati yawo won bodo finu hanra won Bibeli ninu we Genesis o ni awon mejeji si wa ni ihoho oju ko si ti won so ihoho ta nso ke se ihoho ka bora le sugbon won finu hanra won inu won tesira won se te ba ti finu hanra yin eto isuna ninu idile a ma lo dede tawon yan ba ti e ni awon ipenija eto isuna lawon akoko kan boya ise ni o se dede nkan kan se ri ti won ba de tun ti se ju agbara won lo seri ninu idile ngba mi o ye ki oko ati okuri won pe kojo ma joko lati soro erike mommy so le kan a ma joko ajo ma so lati bero kila won nkan ta fe se kila won nkan ta fe ka to keye pe mo kan dede pinu pe owo iwa lowo mi nkan ti mo de fe fi se ni rara ajo ma njoko soro nkan ta ba fe se ajo nseto papo ni ninu idile so sise nkan papo isokan yen oun lo ma ran won lowo ti wa ede ni se ju agbara yin lo to ba je ke school 50,000 lagbara yin ka ibe ni ke momo yin lo ko se lo ko lo si school 200,000 opolopo n se ju agbara won lo won gba mi won ba ti ni awon ipenija isuna ti ba se ke won se ju agbara won lo elomi a ma wo agbalago a ma wo elomi lagbaja se bayi ta gbedu se tohun eleyi ti ra moto bayi ta ba ti ni itelorun iwa bi olorun pelu itelorun ere nla ni titelorun ba ti wa nto olorun fun wa yen then kama je ki bukata ko poju eyen na atun ran wa lowo ka le ma gbadura si olorun to mo ba poju ti bukata se le awon ta npe ni awon social se mo ninu ebi editor re mo le ba ile travel lo mo nawo o na 50,000 bi o na 20 bi owo nlo niyan so oluwa ran wa lowo
1: ese ma baba wa bimbola eku atotonu latataro pe ki won mo ki won ge aso won bi owo won ba se
2: ri
1: sugba ra won ko to je pe with pe ko si nkan pipo lowo won won lo gba ile olowo nla won se gbogbo tori pe awon na sa fe gbe aye ti awon eyan gbe lowo lowo bayi o na mo aso pe ke ba wa gba won ni moran pe kini nkan ti laye ta wa pelu eto isuna orilede yi ati bi aye se ri lowo lowo bayi kini nkan ti awon tokotaya tabi ololufe mejeji ti won le ma se to le je pe eto isuna won o ma gunrege a gba bo se ye ko wa
2: won ma wa agba lago sise ki won da mi oka niba obi oka niba he ni ton pe ni family planning ke se pe ka dawo family planning ti pe mo ti bimo mo lo se eto abere abogun ti mo n lo kin to bi mi yen ni kokko o ni family planning o family planning be lati bi isoro iseto omo mi lo la fe bi e ba ti bi e ti mo ru ise te nse o mo ru salary o mo level ti oko wa level ti yawo wa so awon nkan won yen ma ran won lowo ni ti eto isuna den ki won tun ronu awon nkan wo ni won le se mo ise ti won se boya oko je oluko fun apere ta iyawo je o na civil servant boyo sise ni ministry kan na won ti woye ti owo won je awon nkan mi wo la tun le se ti o tun ma mu owo wole fun idile wa ti o je ki ati tomo ko ro wa lorun de mo so na pe e ma gba le ti owo e po ju salary lo e ba mo mo yin lo si lewe ti apa e gaju awon mo ore wa lagbaja school bayi ni won lo school olowo nla se agba ti yin ka enisin elomi fe mo mo lo private university o de je civil servant boya salary e oju 150 or 200,000 lo mo lo ti fe ro private university o se ni ba awon mo soro kon mu ra seko kon pass dada university of ibadan wa ti owo e mo ni ba ati be be lo so awon kan won yen o ma ran won lorun kon de ni te lorun eh kon ni te lorun se ri te lorun yen eh o se pataki gan so konikaluku de se ri eto oro aje orileede bo se wa nsin awon kan kan wa teyan tun ma nge gan ninu eto isuna ke sakoko teyan sakore o sugbon iyan o ronu jinle yo de wo awon kan wo ni o je excess ta man se ninu ile tele ti alege kuru ta lege kuro nbe so awon kan won yen ni won a gbianju lati se
1: to ma fi mu ki eto isuna ti won na ko ba igba mu
2: be ko ba gba mu
1: gege bi akoko ti a wa yi
2: gege bi akoko ta wa
1: ah mummy wa sori akoko wa ti e ti nlo na pe e je ki doju igbere pe nigbati awon eyan ba ni ah igbeyawo mi o mo se aseyori but to je pe ki te won ba so pe ah e je ka gba ipe yi hello
3: hello ma hello I'm going to go to the house. Ti mo rowo lebo ti mo te le fun won gege bi odisegun so ye ke to ba so pe o nje fun pa so o ko to nise abi ko ye ko nise so po na le o pe o ye be de mo mi wa o fe gbe lowo wo wi pe etu awon omo ti mo ye omo te bi ko lo ko wo won fun yi o ba le se se tori awon omo ninu ile ti o fi pa ise lara
1: e se mama wa lo atoyin
2: e je bere pelu ibere akoko eh leyin ti a se igbeyawo ni mo di oluso agutan eh bo de ki mo wa ninu ijo na tele mo je osise mo mi se oluso agutan sugbon leyin ti mo gbeyawo 2001 ni mo ti bere sini sise oluso agutan mo de sise temi na mo se mo eto na ni ti ko de para won lara so won ni amoran we opolopo awon odo ta ni lode oni lo je pe ole ni won eh opo fe se se elomi igba to ba wa se ti ori se lo lo dagba pe olorun pe ohun lati se nkan ke je pe olorun ki pe yan ari awon ti a npe si di se ran ise ki won de ma se lai mu ise mi mo won wa sugbon iyan o tumo si pe yan le se nkan mi eh lati mu ki eto isuna idile se mo pe nigba mi ni bi ise iranse eh o le ba si owo pupo nbe bi ke yan ma sise ijoba sise ni le ise sise ni bank eh owo yen le ma po tori se ran ise ni eh so nigba yen to wo yen o po iru okunrin be olusagutan be to ba ri awon nkan keke kemi to le se mo ko si ese nbe ko se ese nbe yan le mu mo lati mu ki eto isuna idile ko gbe pele die si den kon ma sole opolopo lo n sole se gbugba na ni a n lo wo omo ojo gan ti lo bi ise lataro ki le wa n se dirole before bible study and before sunday so won le wa won kan mi ta won na le fi pawoda sugbon ti o ni pa ise ran ise won lara
1: e se baba wa ah baba wa bimbola mummy eh ibere ti mo n bere le ko na ni wi pe to ma so pe eyan se aseyori ninu igbeyawo eh opolopo lo ma so pe boya tori pe pe o tomo jade university eh ohun ti se aseyori boya oko ise dada mo fe ke so itumo pe keyan ni mo se aseyori lori igbeyawo mi ki go lo tumo si
0: Olorun lo ni aseyori lowo Olorun lo de n ba yan rin ajo igbeyawo gbogbo ohun ti mo le ri ni wipe ti mo le so lori asiro ni ni pe Olorun ba mi rin ajo igbeyawo mi o de fun mi ni ayo ninu igbeyawo mi wipe awon eru yen ko da mi da so aseyori ti mo le ni mo ri ninu igbeyawo ni pe Olorun ba mi rin ajo t'Olorun ba de ti ba yan rin ajo irajo wa fuye a dabi igba teyan mo se sugbon Olorun lo ba ni rin ajo
1: Daddy, mommy so po Lorun ba won rin ajo so o de yin ajo igbeyawo yen fun won layo so awon le so yi pe awon se aseyori adupe lowo Lorun fun eleyi sugbon mo fe bere pe ohun to je otito nipa igbeyawo tawon eyan ton ma nso nipa pe kini igbeyawo gan ki lo je ki lo dale lori pe igbeyawo se ka gbeyawo sinu le ni abi ki gan ni itumo ohun ti igbeyawo je.
2: O ki bi ta ti bere ibere na ni
1: ibere na ni e be
2: Olorun gan lo seto igbeyawo nigba to fi efa fun Adamu ki de ni di ninu leyin to ti da gbogbo eranko to to da Adamu awon eranko to ku won ba Adamu dogba o pe je ki n da oluran lowo to se kini to da bi re iniyan so ibi ti igbeyawo ti bere niyan so atokunrin apo ataya
1: daddy so pe mo da oro mo yin ohun ti mo ibere mi eni pe o ti to gan lori igbeyawo tawon eyan ki n so ti won so ni tita pe igbeyawo yi ohun to je gangan laarin tokotaya
2: boya tin ba get ibere yin dada mo so lekan nipa ojuse
1: ben
2: ojuse wa nbe o nti elomi oro to ruhan ke boya gbugbe o ma se yin nikan ni ya o ma se yin sugbon ojuse wa nbe inawo wa nbe boya mo get ibere yin die die then se mo ki mo ji so pe awon akoko ilakoja ma nwa ninu igbeyawo te o ke laarin opo ataya ni ndi toluwa fi da igbeyawo sile fun ajumo kegbe laarin okunrin atobirin then ki lati bi omo ti won o to ni ilana olorun so awon idi ta fi da igbeyawo sile gangan niyan te ba wo bibili yin dada so idi niyan so en to ba ma wonu oko igbeyawo o gbodo ni awon afoju ajumo kegbe ta nso yen la elomi o ma fe yawo sibi o ma wa ni kutuwe nji ke se bọlọrun se da eto yen niyan so ajumo kegbe yen gbodo wa nbe n ta n pe ni igbeyawo niyan ke pe mo wa nilu oyinbo iyawo mi wa nbi wa nbe lodun meji odun meta odun marun odun mefa e se bi mo n fowo ranse owo ko se owo le ropo ajumo kegbe ta n pe ni companionship
1: e se baba wa Abimbola tori akoko wa ti lo gan sugbon ni shoki ma bere bere lowo awon mama wa ipe lati gba te ti bere rin ajo ife yin ni ati bi odun ogbon odun odi merin te ti bere rin ajo ife yin kini kankan to mu ki gbeyawo yin ko ma te si waju abi daddy 100% ni won ni kini kankan to je ko to je ko ma lo ko ma te si waju
0: e tun bere yi be
1: mo ni lati gba te ti bere irin ajo ife yin ohun kan to mu ki gbeyawo yin what keep your marriage what kept your marriage going to sha nje ko ma te si waju pe ko si nkan to le de igbeyawo yi o sha mama kini nkan kan to je ko ri be ninu irin ajo yin
0: ipinu okan ati iran lowo olohun ta pe eyan ninu irin ajo gbeyawo awon nkan kan wa ti o fi ti Olorun fi fun wa ni oye e ikini ni pe igbeyawo yi o ajo ni ojuse ni iyen ikini igbeyawo yi o gbodo saseyori dan pe ise wa ni owa wa mejeji igbeyawo yi ko gbodo tuka de nkan ti awon oloyinbo npe ni intentionality pe you must that this marriage must work you must be intentional about it e ma binu pe mo so oyinbo mo wa ede fun ni pe igbeyawo yi o gbodo se aseyori igbeyawo yi o ni ipa mi o ni ipa toko ojuse mi temi o ba ti ye ni ojuse mi ti awon no ye ni ojuse won amu ayo wa sugbon bi to ye pe bi to ti ye kini se ojuse mi ti mo ko lati se ojuse mi ti mi ni ipinu oko pe oni bi o ti le npa mi ku lo emi o ma tenumo ona mi niwaje nkan kan yen na ni pe oluwa igbeyawo yi ko gbodo baje ko de gbodo tuka so ba ti en ri awon ila koja ninu oluwa ba wa rin ajo yi ko gbodo baje ko gbodo tuka
1: oluwa shim adupe lowo olorun eledumare ti o fun yin ni orure ofe baya ti afani lai baba wa ni iseju ko pere e ba wa gba awon tokotaya to ngbo wa nile ni moran ohun ti o ma mu ki gbeyawo won ko ma tesi waju
2: ese a amoran mi fun awon to ngbo eto oko ataya ife o se koko ninu igbeyawo bibeli nuwe korinti kini ori ketala na so fun wa ngba to ma kade e o so fun wa nipa ife o de so pe igbagbo ireti ati ireti ati ife o ni eto tobi ju o na ni ife ife se koko ninu igbeyawo ife aise tan de ni ti a pe ni agape love sacrificial love to le mu ki oko fara erubo fo aya kara fara ke se erubo pe apayan sugbon to sacrifice you know in whatever condition ife yen se pataki then ki inu kon ni inu kan na sira won kon ma se nkan on gbogbo ni isokan ko ma se pe enikan fi nkan pamo fun ele to n da nkan se o fi ele pamo je ti gbogbo awon nkan yen ba ti wa igbeyawo a ma lo dede nipa eto iso en to ma n saba adaja leju na lowo ti oko fi owo pamo fun yawo oni 100,000 o je ki yawo mo oni ko sowo lowo e awon to ma gba lowo e nita e ma ti finu han ra won ti won ti se gbogbo nkan be yen ti ife wa igbeyawo a ma lo dede
1: ti
2: above it oni pe ki won fi olorun na sinu igbeyawo won ko je ko olorun je akoso won ko jo ma gbadura papo
1: e se baba wa abimbola adupe tori pe apeyin e si je wa a ile nu la ma fi se ilo e ba wa dagbere fun awon ara ile
2: eyin ara ile akiyin pupo pe farabale lati gbo eto yi ni le se radio wells radio 83.89.3 fm e se pupo o e ku ifarabale
1: e se mama wa e ba wa dagbere fa wa ra ile
0: adupe lowo awon eti ti o ngbo wa pe ako eti gbo
1: e se mama wa Bimbola Elizabeth ele na la ma fi se idagbere wipe o tu di ojo mejo ma gbagbe oruko mi emi na ni oluwa fun mi layo aya Michael Ogun Tona o di ojo mejo e se pupo

gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bí a ṣe máa ń ṣe lórí ètò yìí wípé ètò yìí ó wà fún ìbéèrè àti ìdáhùn ni. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó ṣe onígbọ̀wọ́ wa ní ọ̀sẹ̀ yìí. A jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Epsiba Baptist Association àwọn youth department wọn. Christ Love Baptist Association àti ọ̀nà ìyè Baptist Association. Epsiba Christ Love àti ọ̀nà ìyè Baptist Youth Fellowship. Àwọn ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni wọ́n múra sílẹ̀ fún ohun ńlá kan tí a mọ̀ sí Prayer Walk. Zona Prayer Walk 2026 pẹ̀lú àkórí tí a mọ̀ sí The Release, ìtúsílẹ̀ ìdásílẹ̀ èyí tí a mú nínú ìwé Luke orí kẹrin ẹsẹ̀ ìkejìdínlógún ọjọ́ kìíní oṣù kẹwàá ìyẹn October 1st náà ló bọ́ sí. Kìí ṣe fún àwọn ọ̀dọ́ nìkan o, gbogbo wa pátápátá náà ni ìrìn yìí wà fún o. Prayer Walk yìí, ẹ jẹ́ ká wá kájọ gbàdúrà sí Ọlọ́run. Ẹ jẹ́ ká wá kájọ rìn papọ̀, kájọ fi ohun wa sọ̀kan láti gbàdúrà fún orílẹ̀-èdè wa. Epsiba Youth Fellowship, ọ̀nà ìyè Baptist Youth Fellowship pẹ̀lú Christ Love Youth Fellowship. Gbogbo àwọn wọn wà ní abẹ́ Nigeria Baptist Convention pátápátá, àwọn youth fellowship wọn. Àwọn náà ní pé ká fún àwọn ènìyàn ní ẹ̀bùn kan tàbí èkejì ní orí ètò yìí. Ẹ ṣe gan. Ọlọ́run yóò jẹ́ kí ọwọ́ yín kó máa ròkè sí. Lágbára Ọlọ́run, ìrìn àjò náà tí àjọ fẹ́ rìn papọ̀ láti gbàdúrà papọ̀ yìí, Ọlọ́run yóò gbàdúrà èmi àti ìwọ ní orúkọ Jésù Kristì. Àmì. Ẹ mọ̀ bí a ṣe ń ṣe ní orí ètò yìí o. Ẹ̀ka tó lọ sínú ètò náà nísàn.

0: mo fe ki akoko bere pelu ibere kan ni owo emi ati yin kini ififun ni gan kini ififun ni kini o tumo si gan kini ififun ni kini o tumo si gan ka ma se ni alafibo e le ma pe wole ke ma dawun ibere be na o sugbon ka koko bara wa soro na kini ififun ni kini o tumo si gan ema gbagbe wi pe ebun wa lori eto yi fun eni ti o ba dahun ibere doju doju gan ni o mo si so ni ose to koja wi pe ki awon kan ki o fi atejise ranse mo duro de mommy wa yi titi sugbon mi ori atejise won ti e ba n gbo mi e fi atejise si number ti mo ba pe leyin eto yi o kini ififun ni kini o tumo si gan gẹ́gẹ́ bí kristiani kí ni ìfifúnni kí ló túmọ̀ sí.
1: Fitila ìbàgọ́.
0: Bó ṣe wípé bóyá ìpè kan ti wọlé o ìpè kan ti wọlé. Ẹ káàlẹ́
2: sà.
0: Kí ni orúkọ yín níbo ni ẹ ti ń pè wá.
2: Ẹ ṣe orúkọ mi ni Mrs. Olúwagbàmílà Shalom, èmi náà ni mo máa bá regular answer.
0: Ẹ̀yin ni mo ní kẹ́ fi nọ́mbà yín ránṣẹ́ sí.
2: Mo fi ránṣẹ́.
0: Mi ò bóyá nọ́mbà màá pe nọ́mbà yẹn bóyá gẹ́tì nọ́mbà yẹn dáadáa màá pè lẹ́yìn ètò dáadáa kẹ́ bá lè fi ránṣẹ́ lọ́sẹ̀ yìí ẹ̀bùn wà fún yín dáadáa ṣe ti gbọ́.
2: Ó dáa sọ.
0: Kí ni ìfifúnni kí ni ó túmọ̀ sí.
2: Tí a bá ń sọ̀rọ̀ nípa ìfifúnni, olóòtú èèyàn kó ní ọkàn àti máa fúnyàn nìkan kì í ṣe pé bóyá kí èèyàn dúró dìgbà tí wọ́n mọ bèrè lọ́wọ́ ìjọ ṣe oníkan báyìí ṣe oníkan báyìí. Bóyá oníbaṣọ bíi mélòó kan, o dẹ̀ rí èèyàn tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó fún un, o lè náwó sí nípa ẹ̀bùn ìfifúnni tó wà nínú ajé ẹ̀ nítorí Jerry gan sọ pé òun fẹ́ onínú dídùn ọlọ́rẹ. So ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé a kì í lè ṣe nítorí pé ẹlòmíì ò mọ èrè tó tẹ̀lé kéèyàn fi fúnyàn. Ṣùgbọ́n téèyàn bá fi fúnyàn bíbélì gan ló sàn láti fi fúnni ju pé kí èèyàn rí gbà lọ. Dẹ́ òkè dẹ̀ ni ọwọ́ afúnni máa ń gbé. Nígbà tó bá ti mọ̀ láti fúnyàn òkè òkè ni wàá máa wà kò níjọ́ tí wàá lọlẹ̀ láì. Torí bó bá ṣe ń fúnyàn tó fi fúnyàn nínú ọkọ̀ kan ìwọ náà wàá tún máa rí èrè ẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn. So ìfifúnni jẹ́ nǹkan téèyàn fúnyàn láti inú ọkàn tí kì í ṣe àfipá ṣe gẹ́gẹ́ bí ìwé sọ fún wa.
0: Ṣe lè fún wa ní àpẹẹrẹ nìkan péré nínú bíbélì tó fi fún ni.
2: Jésù gan kọ́kọ́ jẹ́ àpẹẹrẹ. Jésù ò ní àpẹẹrẹ tó tóbi jù torí ìgbà tí ebi ń pa àwọn ọmọ ẹ̀yìn ẹ̀wọ̀n ẹ̀ lòun ṣe máa ṣe. Ó ń láti pèsè oúnjẹ fún wọn níbi tí wọ́n wà wọ́n sì jẹ àjẹyú àti àjẹṣẹ́kù tí wọ́n tẹ̀sùn sí wọ́n tún dì lọ.
0: Ẹ ṣe gan tí n bá ti parí ètò yìí báyìí máa pe nọ́mbà mi ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ṣe ti gbọ́.
2: Kájọ
0: sọ̀rọ̀ ẹ ṣe gan. Mọ́ mi wa Ọlọ́run gbà mí là wọ́n túmọ̀ ìfifúnni fún wa dáadáa. Wọ́n ní pé kì í ṣe àfipá ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa ìbéèrè kan tún jẹyọ lọ́kàn mi báyìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ó máa ń dàbí wípé bóyá a ń fi fúnyàn ìbéèrè míì títí ìpè míì títí wọlé. Hello.
3: Ẹ káàlẹ́ o.
0: Kí ni orúkọ yín ni olè ti ń pè ẹ kú sí mi sà.
3: Ọ̀gbẹ́ni Adéolú Káyọ̀dé láti kú ọlá àpáta.
0: Láti kú ọlá àpáta ẹ káàbọ̀ sórí ìfìtílà ìgbàgbọ́. Ìfifúnni. Kí ni ìfifúnni? Ta ló fifúnni nínú Bíbélì?
3: Tá a bá ń sọ nípa ìfifúnni, Ọlọ́run ló kọ́kọ́ ṣe ìfifúnni fún àwa ènìyàn ní ètò fi Kristo fún wa láti ṣe láti jẹ́ ìrúbọ fún ẹ̀ṣẹ̀ wa èyí tó tóbi jù nìyẹn. Tá a bá wá ń sọ nípa ìfifúnni gan a lè sọ tó jẹ́

lójoojúmọ́. Bí Ọlọ́run ti fi fún ni tó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló sọ pé àwọn ọmọ rẹ̀ náà o. Ẹ jẹ́ ká máa fi fún ni pẹ̀lú. Tí ṣe pẹ̀lú òdiwọ̀n wípé ká máa mẹ́ṣọ̀ rẹ̀ wípé bẹ́ni báyìí bá ṣe ṣàánú mi tó náà ni màá ṣe ṣàánú fún tó. Ṣùgbọ́n pẹ̀lú ọkàn kan. Ṣùgbọ́n pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ọkàn kan wípé Ọlọ́run nìkan náà ló ń ṣore fún yàn. Kìí ṣe wípé ká máa wò wípé tí n bá ti ṣore fún ẹni báyìí o, tí n bá ṣore fún ọmọ bàbá oníwàásù o. Màá rí gbà lọ́wọ́ ọmọ bàbá oníwàásù tó bá yá o. Rárá o, ìfifúnni kọ́ yìí rárá rárá rá. God does not look how much you give. Why you gave? No. Ọlọ́run kò wo wípé báwo ṣe bẹ́ni ṣe bẹ́ẹ̀ bó ṣe fi fún ni tó leléyìí ó fi ilé ó fún yàn lé ńláńlá bóyá kémi náà kọ́ estate fún rárá o. Ṣùgbọ́n Ọlọ́run máa ń wo wípé kí ni ìdí tó fi fún yàn gan. Ṣé inú kan ló fi fún ni àbí kíwọ náà bá lè rí gbà padà ló fi fún ni. Lóòótọ́ à ń fi fún yàn tó ń kábà àlérígbà náà ni. Ṣùgbọ́n kò ṣe wípé àkóbá àlérígbà lọ́wọ́ ẹni tí ó lè fún ọ padà rárá o. Nínú Bíbélì ìtabáníká wo àpẹẹrẹ dáadáa. A rí àwọn ènìyàn tí wọ́n fi fún ni pẹ̀lú ọkàn dídára. Àwọn ènìyàn bíi Ábráhámù, bíi Jákọ́bù. Bí opó tí ó fún yàn ní kọ́bọ̀ tó fi kọ́bọ̀ méjì rẹ̀ sílẹ̀. Tàbá wo opó Sárífàtì náà. Àti ọ̀dọ́mọdékùnrin tí ó fún Jésù ní oúnjẹ ọ̀sán rẹ̀ láti bọ́ ẹgbẹ̀rún ènìyàn.

0: ọpọlọpọ náà la tún rí nínú bíbélì tí wọ́n tún gbìyànjú láti tan ọlọ́run jẹ nípa ìfifúnni wọn wọ́n rò wípé àwọn tan ọlọ́run jẹ láti fifúnni àwọn ènìyàn bíi káíní àwọn ènìyàn bíi ananáì àti sàfírà ṣùgbọ́n ìyẹn kọ́ ni à ń wò gan lónìí ṣùgbọ́n mo fẹ́ ká wò wípé ìfifúnni àwọn kan wà tó jẹ́ ìtẹ́wọ́gbà àwọn kan sì wà tí ò jẹ́ ìtẹ́wọ́gbà 0916893100 0915333483 0915334893 tàbí 0911 3 mẹ́rin 3 3 3 3 mẹ́rin 8 9 3. Hello. Hello. Ẹ ká Lẹ́sà, kí ni orúkọ yín níbo lẹ ti ń pè?
1: Orúkọ mi ni Olúwaṣọlá láti Àpáta.
0: Olúwaṣọlá láti Àpáta. Ìfifúnni. Ìfifúnni. Àwọn ènìyàn fifúnni nínú Bíbélì. Àwọn kan wà tí ò jẹ́ o ti rebete.
2: Ìmọ̀lẹ̀ rẹ̀ yóò máa tàn.
0: Àwọn èèyàn kan wà nínú Bíbélì ta sọ wípé wọ́n fi fún ni ṣùgbọ́n kí ló tẹ̀yìn rẹ̀ bọ̀? Àbùkù náà ló tún tẹ̀yìn rẹ̀ bọ̀ nítorí pé ìfifúnni wọn kò ṣèyí tí Ọlọ́run kò ṣe wípé Ọlọ́run ò lọ́wọ́ sí o kò ṣe kò jẹ́ ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ Ọlọ́run nítorí wípé wọ́n fi fúnni láti ṣe ojú ayé ni. Ìpè yẹn rí bétélẹ̀ kan ẹ bá wa pè padà sórí ètò yìí.

àbáwọ Olúkayọ̀dé wọ́n ní wípé àṣírí tún wà nínú ìfifúnni. Wípé tí a bá wo ìgbésí ayé Abrahamu gangan dáadáa. Tí a bá wo ìgbésí ayé Abrahamu, ṣé mọ̀ wípé Abrahamu ó ṣe àwọn àlejò kan nínú Bíbélì dáadáa. Ó ṣe àlejò nínú Bíbélì tó ṣe wípé ó fi fún àwọn àlejò tí ò mọ̀ rí rárá.

0: wọ́n sọ wípé níwò yí ọdún tó ń bọ̀ o.
1: Akọni jẹ́ kí o kú.
0: Ó bímọ, á fi ọmọ gbà náà ló wá rẹ́rìn-ín wípé that is, oré máa ń ti

0: ififuni a maa mu opolopo ibukun wa ififuni si ye ko je igbesi aye wa ni lifestyle wa lo ye ko je giving is not an act, it is not just an act ko se ise laso. It is a spirit. Giving is a spirit. From the very beginning, God revealed himself as a giver. Olorun gangan lo kokko fi ara re han ba si kokko so ni ibere to yi ninu iwe Johanu orike ta ese ikerin dini ogun John 3:16 ta mo daada ese akoso ti gogo wa mo gangan daada ni nitori Olorun fi araye to be ge abi be ko
1: bi abaka oro re ni ojojumo ibagbo wa yo dagba a o poriji
0: se mo wi pe yato si wi pe Olorun ran omo re wa saye lati ku fun ese mi ati iwo emi ti iwo gangan mi fun ra re nko. He gave the earth its season.
2: Hello.
0: Eka Alessa, kini oruko yin ni bulletin pe wa? Ah, kile pe oruko yin? Gbohun soke. Ififuni. Oluwa lo kokko fifun wa abi be ko. Awon oluwo lo kokko fifun ni beli apere mi na tele fun wa. Oni e ba wa soro lori ififuni. Awon oluwo kokko tun fifun ni ninu bibeli te mo. Mr. Olusola ele pe wa pada oju opo hun o to dada o si dabi wi pe o ti lo ele pe wa sori 0916 893 1000 tabi 0915 pe yen ti wole pada. Hello,
3: mo pe pada
0: oju opo o ti to dada bayi
3: so bi se nsala yi pe Oluwa se aye to da gbe fun ni to tun yen ko si. Ibi bi dele gan so iku ta ka fun ni ju ka gba lo se o ma ngba e o le ni o ti o ma fun yan fona ba ti agbara to si ona fun yan laye fun yan nikan ti en se afipa si o ti en se afipa se ti en so re de se o ma si se yan ma pada ma so fun gugu eyan o re yan o lope o re yan o ni o ni te o gba o re ti yan ba si ti o ka wo ti owo o si yan ba ti yan so e lo ma fun si ona fun yan to fun sevu to fun do. Widow's Mike,
0: ẹ ṣe gan ẹ tí bá ti parí ètò ẹbùn kékeré kan wà fún yín ṣe ti gbọ́ máa pe nọ́mbà mi ẹ fi nọ́mbà yín ránṣẹ́ síbẹ̀ ẹ ṣe gan. Àwọn náà tún bá wa sọ̀rọ̀ nípa opó Sarifati tó fi kọ́bọ̀ kékeré tó ní tó ó fi kalẹ̀ pátápátá. Ẹ sì rántí opó tí mo sọ fún yín náà lálákọ̀ọ́kọ́ tó fún gbogbo ìyẹ̀fun rẹ̀ pátápátá, gbogbo òróró tó ní pátápátá ló fi se oúnjẹ fún wòlíì o. Ó ní pé tí èmi bá tiẹ̀ ṣe fún kémi àti ọmọ mi ta kọ́kọ́ ṣe eléyìí náà ká sì kú, ta bá ti jẹ eléyìí ká kú nǹkan tí tó kù lé rẹ̀ náà nìyẹn. Ó sì gba Ọlọ́run gbọ́ nínú ayé wòlíì. Nígbà tí ó gba Ọlọ́run gbọ́ nínú ayé wòlíì nǹkan, Ọlọ́run sì fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò kólòbó rẹ̀ kò gbẹ rárárá. Àpò ìyẹ̀fun rẹ̀ ńkọ́ kò ṣòfò. Ọlọ́run máa ń mú rírí jáde nínú àìrí. Ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé ẹ ṣe kóńgò ráìsì kan tí mo nílé ni níbọ̀ rẹ̀ sì kò sì tí ì jẹun. Tó o bá fún ní kọ́ọ̀pù kan tàbí méjì nínú ẹyọ kan tó nínú kóńgò kan tí wọ̀ nìyẹn. Ṣé mọ̀ wípé kí ilẹ̀ tó ṣú ọ̀pọ̀lọpọ̀ a máa ro Ọlọ́run lè ṣe fún ọ ní ìlọ́po tí ìwọ gan ò mọ̀. Ohun tó ti ṣẹlẹ̀ rí dáadáa sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni àti sí ọ̀pọ̀lọpọ̀ wa. Nítorí wípé ìfifúnni ó jẹ́ nǹkan tí ó lágbára lọ́pọ̀lọpọ̀. Bí mo ṣe sọ wípé ẹ̀mí gangan ni ìfifúnni fúnra rẹ̀ o. Ẹ̀mí gangan ni ìfifúnni fúnra rẹ̀. Kò ṣe ohun tí ó ṣe wípé a kàn rò wípé ẹ kàn jẹ́ kí n máa ṣe. Tí Ọlọ́run bá fi sí ọlọ́kàn pé kò ṣe nǹkan kan. Ìfifúnni wa nígbà mìíràn ó lè má jẹ́ owó. Ṣé kí n má tàn yín ó lè má jẹ́ owó. Ó lè jẹ́ wípé àmọ̀ràn wa nìkan. Lọ́lọ́run kàn sọ wípé Tọ́lọ́run bá fi sí ọlọ́kàn wípé ẹni tẹ́jọ́ wà níbi iṣẹ́ yìí ó ṣe fún lámọ̀ràn báyìí. Ìpè kan tún ti wọlé. Hello.
4: Hello.
0: Ẹ kalẹ̀ o.
4: Ẹ kalẹ̀ sọ.
0: Ẹ kalẹ̀. Kí ni orúkọ yín?
4: Yes, sir. Adéjàre láti ojú ọ̀nà.
0: Mr. Adéjàre láti ojú ọ̀nà.
4: Yes, sir.
0: Ẹ ṣe gbogbo dáhùn ìbéèrè kan sì wà fún yín náà ṣùgbọ́n ẹ kọ́kọ́ sọ̀rọ̀ nípa ìfifúnni náà.
4: Ok. Ta bá ń sọ nípa ìfifúnni, a rí pé Ọlọ́run fúnra rẹ̀ ló kọ́kọ́ fifúnni nínú Bíbélì. Torí pé nígbà tí Ádámù àti Éfà tí wọ́n ṣẹ̀ lòdì sí òfin tí Ọlọ́run fi fún wọn, a rí pé ní Genesis orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún. Òní Ọlọ́run ti ṣe ìpèsè ìràpadà ènìyàn àti ibẹ̀ yẹn òní ó ti fi Kristi tó ti fi fún aráyé fún ìrúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Tí ẹnikẹ́ni tó bá ti wá di ẹ̀dá ọ̀tún ó ti gba Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ̀. Bẹ́ẹ̀ni sọ fún Anúwe Rómù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkarùn-ún pé a ti tan ìfẹ́ Ọlọ́run ká wa ní ọkàn. So ìyẹn ni pé àbùdá Ọlọ́run yẹn kì í ṣe ìfẹ́ yẹn tó bá ti wà nínú wa. A rí pé ìfifúnni á rọ̀ wá lọ́rùn. Torí pé ìṣẹ̀dá ìmọ̀tara ẹni nìkan ó jẹ́ ìṣẹ̀dá ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nígbà tá a bá ti di ẹni gbala ìfẹ́ yẹn ó jẹ́ àbùdá tá a fi jọ Ọlọ́run tó fi hàn wípé nítòótọ́ ọmọ Ọlọ́run ni wá. So kò ní nira láti fi fún àwọn èèyàn bóyá àkókò wa ni o bóyá ọgbọ́n tá a ní ìrírí tá a ní tàbí owó tàbí ohunkóhun tá a lè fi ṣèrànlọ́wọ́ fún ẹnikẹ́ni kò ní jẹ́ ohun tó nira fún wa. A dẹ̀ rí pé nípa bẹ́ẹ̀ ìbùkún Ọlọ́run á tún máa pọ̀ sí inú ayé wa. Ìrònú ènìyàn ó ní pé bí bá ṣe ń fi fúnni òun ló máa dínkù ni ò ní nímọ́. Ṣùgbọ́n Ọlọ́run tó fi òfin àti ìlànà lélẹ̀ tó fi òfin tó fi lélẹ̀ ni pé Luke 6:38 ó ní ẹ fi fúnni a ó sì fi fún yín àkúnwọ́sílẹ̀ ó ní a fi wọ́n sí àyà yín. So òfin yẹn ó máa ń ṣiṣẹ́ torí pé Ọlọ́run ló fi kalẹ̀. So tá a bá dẹ̀ tẹ̀lé a rí pé ó di dandan kí a di ẹni ìbùkún.
0: Ẹ kúkú ti dáhùn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín gan nípa ọmọ tí ó fi tó fi fún Jésù ìṣù tó fi búrẹ́dì tó ní kékeré àti ẹja wẹ́wẹ́ tó fi fún Jésù láti fi bú àwọn tí ó wá láti bẹ́ẹ̀ ni. wipe opopolopo wa ma o yo ma diku si ah tin ba fun yan ni eleyi se ko ni abi be ko wipe bo tin ba ti e fun yan ni 1 naira yi se mi o ma ni lowo lowo mo Olorun si ma mu riri jade ninu ari ntaaru tele lo ma nse tin ba ti pari eto yi ebun yi ma fi sowo si yin ati ma ba jino e se go bi won se so fun wa wi pe opopolopo wa ma ro wi pe ah tin ba fi fun ni se ko ni diku bayi se nkan ti mo fi fun ni yi se ko se ko yo ma tan be sugbon oro olorun ko ko ri bayi rara olorun ki se niyan o rara o olorun ki se niyan olorun o le so fun o wi pe ko se nkan ko si so wi pe rara ohun o so be Olorun to ni ko dan wo. To Olorun ba so wi pe ka dan wo, e mo nkan to tumo si. Ti Olorun ba ni ka dan, o ni ka dan wo, ka dan wo pelu ida mewa wa. Itila igba. Opolopo wa lo to idaku dala nda ke si ti ke si ida mewa rara. Opolopo wa ti du ba so pe ah maybe we are reaching the church. Akoni je ki yoku. Sugbon ififun ni ti Olorun wa to wa pase re fun o, ki wo na fifun yan ko. Awon neighbor re wa nbe o awon neighbor re wa nbe to wo wi pe kokukun kan mi they didn't ask for help now
5: imole re yo matan kedere
0: hello ekale o
6: ekale sa oruko temi oluwaseyi lati abese elebu
0: mr oluwaseyi lati abese elebu
6: men sa
0: ififuni ninu bibeli yeah. Fun wa ni apere kan
6: apere ififuni lati nu bibeli o ni nigba ti Jesu nko awon eniyan to ko awon eniyan jo si won fi ore won sinu apo won ni o ni obire kan je pe ni won lo fi sile Jesu wa so pe ninu gbogbo awon ti o dawo obirin enikan mo lo fi opopolopo sile nitori pe ohun gbogbo to ni o lo obirin yen fi sile so nibi ibe yen obirin yen o ni igbagbo ta ma soro npa ififun ni o tumo se pe a ni igbagbo ninu Olorun lati da eni wa padi o de tun je apere ife wa ti a ni si Olorun tori pe o ni Olorun fi araye to bege o fi omo bibi re kan soso fun wa nitori na ta ma nse ififuni ifunfuni je ona ti a n gba fi ife Olorun si eniyan so ififuni je igbagbo pe a ni igbagbo ni Olorun gege bi olupese ta ba de nse pelu igbagbo yen ibukun a ma je ti wa ta de nse ninu ife ififuni je nkan ti a ma nse lati mu ife
0: ta ba ti mu kekere o wa fun yin na ta ba ti pari eto yi lagbara Olorun mo dupe lowo awon ti won comment na lori Facebook Mr. Babatunde Owolabi Evangelist Olarinde Eku awon na je okan lara awon ti won fi ẹbùn fún wa ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lórí ètò yìí ó ń gbàdúrà fún ẹ̀yìn náà wípé ìbùkún Ọlọ́run lágbára Ọlọ́run yóò máa jẹ́ tiyín ẹ̀mí ìfifúnni ẹ̀mọ̀ pé ẹ̀mí ìfifúnni náà ni tẹ́ a bá ń sọ̀pọ́ọ̀tì wa lórí ètò yìí o ẹ̀mí ìfifúnni náà ni wípé kò ṣe wípé ọkàn ń ṣètò lásán ọ̀pọ̀lọpọ̀ wa a o mo wipe ba se mo idi ta fi gbe eto yi kale gangan ni wipe lati fi ko ara wa leko si ninu bibeli lati fi ko ara wa leko si lati inu bibeli kò ṣe wípé a kan ṣe lásán o kò kan ṣe wípé a kan fẹ ma ṣeto yi lásán ṣùgbọ́n ètò yìí a dá agbé kalẹ̀ láti fi ma ránra wa létí nínú bíbélì wípé ó yẹ ká máa ka bíbélì wa dáadáa ó yẹ ká máa pe àwọn ọmọ wa ká máa pè wọ́n kalẹ̀ wípé ó yá ìwọ ọmọ mi o ó yá jókòó wá gbọ́ fìtílà ìgbàgbọ́ wá gbọ́ ọmọ bàbá oníwàásù lónìí o fìtílà ìgbàgbọ́ a máa rán wa létí ohun tó yẹ ká máa ṣe wípé tá a bá ní wípé ọ̀rọ̀ ọlọ́run ni fìtílà fún ẹsẹ̀ wa ọ̀rọ̀ ọlọ́run ló yẹ kó jẹ́ lifestyle wa bíbélì wa ló yẹ ká máa ló yẹ kó jẹ́ lifestyle wa kò yẹ ká sọ wípé ẹgbẹ́ bíbélì sẹ́gbẹ́ kan o ara mo gbé bíbélì sẹ́gbẹ́ kan o ṣùgbọ́n bíbélì wa yẹ kó yẹ kó manual ayé wa ni manual ló yẹ kó jẹ́ fún èmi àti ìwọ. Manual ayé mi àti ìwọ ló yẹ kí ó yẹ kó jẹ́ o kò ṣe wípé àkà lónìí àkà lọ́la àkà lónìí àkà lọ́la ọ̀rọ̀ ọlọ́run ló yẹ ká máa kà lójoojúmọ́ ló yẹ kó jẹ́ atọ́nà atọ́nà ló yẹ kí bíbélì jẹ́ fún wa lójoojúmọ́ atọ́nà ló yẹ kí bíbélì wa jẹ́ fún wa ní ojoojúmọ́ fìtílà ìgbàgbọ́ pẹ̀lú ọmọ yín Ebenezer Ayodele ọmọ bàbá oníwàásù ọmọ ìyá mission lóde Bella nílùú Ṣẹ́yìn.

0: Akọláwọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ Àdábánijà. Tá a bá ń sọ̀rọ̀ nípa rédíò nípínlẹ̀ Ọ̀yọ́, mọ́lẹ̀ oṣù sí o, àfẹnti ọ̀bánilé Bálayé West Radio 89.3 FM, ibẹ̀ la gbé wáyé ní Olúyọ̀lé Ìbàdàn. Akí gbogbo àwọn olùdarí rédíò bí o, akí ọ̀gá àgbà alákòóso àti àwọn ìsọ̀gbẹ̀ ẹnjiníà àti gbogbo ẹ̀yin presenters lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jì. Inú mi dùn fún rédíò yìí, mo máa gbọ́ gbogbo ìgbà torí wípé òjò ọ̀bẹ nìkan sọ̀tá ni bí ẹ ṣe ń sa Hausa, bẹ́ẹ̀ ni ẹ ń sọ ti Ibo, ẹ mọ̀ gbọ́ ti Ibo kedu ọdún ma, ẹ mọ̀ gbọ́ ti Hausa ń bẹ̀ iná Kwana, iná Gèjà, ẹ mọ̀ gbọ́ ti Yorùbá. Ó jẹ́ kí n mọ̀ wípé rédíò eléyìí ó tún ní agbára ju rédíò ẹlẹ́kùnjẹkùn lọ. Adúpẹ́ òkun, ìlọsíwájú yóò mọ̀ bá wa o. Akọ́láwọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ Àdábánijà, ọmọ ẹni ìjà ọ̀bá tí pẹ̀rẹ̀ lọ́kùnrin. Àtẹ̀wé àtàgbà, ọmọdé ìlọ́kùnrin lóbìnrin, oyún inú àṣẹ ẹ̀dí, ẹ máa gbọ́ West Radio 89.3 FM.
1: West Radio 89.3 FM kan dàgbọ́n má pẹ́.
2: Mi ò mọ̀ pójú ogun láyé o, bá má ti múra sílẹ̀ láti ìgbà ìwé ni bá má ti múra sílẹ̀.
3: Báwa ìbò àdá sí ọkọ̀ bárẹ̀tọ̀ àtọ́ta.
2: Èmi Michael Adé lóní kẹ́ máa gbọ́ West Radio 89.3 FM tó kalẹ̀ sí Olúyọ̀lé ní Ìbàdàn. Ẹ má yí kúrò ńbẹ.
3: Bàbá ọ̀dà kò dàbọ̀ bọ̀tà ọ̀wá ò láyé ẹlẹ́dùn.

0: máa yọ máa jó nínú ọdún yìí o. Ẹ ò yáyọ ìṣẹ́gun ẹni ọdún bá láyé, kí ló wá ṣe tó lè mú jójó? Mo kí gbogbo yín pé ẹkùnjọ mẹ́ta o. Ẹni tí ó ń kọrin tẹ́ ń gbọ́ o ni màmá D.A. Fashion. Ọdún lọ sókun. By the grace of God, leader Good Women Choir CAC Ibadan. Mo fẹ́ ròyìn pé látòní lọ kẹ máa gbọ́ Wells Radio Kànga Agbọ́nmàgbẹ́ 89.3 FM. Ìkànnì tó kún fún ọgbọ́n, ìmọ̀ àti òye. Ẹni kẹ máa yí rédíò yín sí o. Ẹ má yí kúrò ń bẹ́ o. Ẹ sì gbádùn Ọlọ́run. Ẹni tẹ́ ń gbọ́ o ni màmá D.A. Fashion. Ọdún lọ sókun. Àlàáfíà fún yín.
1: Nínú ọdún yìí o, ẹ ò yáyọ ìṣẹ́gun.
2: 89.3 FM, your preferred wholesome radio.
3: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
2: The time is 8 PM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
4: Lati ikanni Kànga Agbọ́nmàgbẹ́ 89.3 FM, gẹ́gẹ́ ni ago mẹ́jọ alẹ́ lù.
2: The news on Wells Radio 89.3 FM.

고쳐가내놓으려이나아래티노보티수이빠다보레실레시어조이쉐군라틸레유럽비오세마베라러시입루에코포아야조어조이브미니라ìjọba àpapọ̀ ilẹ̀ yìí fojú sun àwọn èèyàn tó ń lọ bí mílíọ̀nù mẹ́wàá nílẹ̀ yìí tí wọ́n pe wọ́n ní ẹ̀bùn àtúndá nígbà tí àbáfidé ọdún 2030. Àjọ SERAP ṣàlàyé fún ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ yìí láti ṣàpàtẹnujọwọ́ owó tó ń lọ bí mílíọ̀nù lọ́nà mẹ́fà ó lé dọ́là eléyìí tó níṣe pẹ̀lú owó ètò ìdìbò tàbí kíjọ rè wá kánjọ rè lọ fa ọ̀rọ̀ náà níwájú ilé ẹjọ́. Ọwọ́ àwọn agbófinró tẹ àwọn èèyàn méjì kan látàrí ìjínigbé ìyẹn ẹni ọdún 32 kan nílùú ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé-iṣẹ́ ààrẹ ti fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ ó pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó padà sórílẹ̀-èdè wa Nàìjíríà láti ilẹ̀ Europe lọ́jọ́ Ìṣẹ́gun ti ṣọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2026. Lẹ́yìn àtúnṣe ránpẹ́ eléyìí tí ó ṣe sí àyájọ́ ọjọ́ tí wọ́n ti kéde tẹ́lẹ̀ láti padà sí orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe òpin ọ̀sẹ̀ eléyìí tó ń tẹnubodò yìí. Ààrẹ eléyìí tí wọ́n pe ti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà láti 30 oṣù kẹjọ lórí àbẹ̀wò eléyìí tó ní ṣe pẹ̀lú ìsinmi ẹnu iṣẹ́ ni ó pé yóò máa gbéra lọ sí ìlú Èkó níbi tí ìrètí wà pé yóò máa láǹfààní àti kópa níbi àwọn ètò tó ní ṣe pẹ̀lú àyájọ́ ọjọ́ òmìnira ọjọ́ 1 oṣù kẹwàá tí ṣe ìsàmì ọdún 1960 orílẹ̀-èdè Nàìjíríà. Olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlànà Ọ̀gbẹ́ni Báyọ̀ Nanuga òun ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lórí àwọn nǹkan tó ń ṣe pẹ̀lú àtúnṣe ránpẹ́ tó wá fáwọn oníròyìn lásìkò ìjíròrò lórí ìrètí bí wọ́n ṣe retí ààrẹ lórílẹ̀-èdè yìí. Ọ̀nanuga ṣàlàyé wípé ààrẹ Tinubu ni yóò máa darapọ̀ mọ́ àwọn jàǹkàn-jàǹkàn àti àwọn ọ̀tọ̀kùn lòlò eléyìí tí wọ́n pe wọ́n mọ láǹfààní àti ṣe àgbéyẹ̀wò sinimá kan lórí ẹni tí ṣe olóyè Mashood Káṣímáwo Ọ̀làwálé Abiola eléyìí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí MKO ní gbọ̀ngàn Ìbàdàn tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ sinimá nílùú Èkó ní ọjọ́ àyájọ́ ọjọ́ òmìnira. Àtúpalẹ̀ ọ̀rọ̀ náà òun ló ṣe àfihàn rẹ̀ wípé ààrẹ ó ní ìdúró nílẹ̀ Europe rẹ̀ yóò mọ láǹfààní àti tún sún sí ọwọ́ iwájú pẹ̀lú ọjọ́ méjì tayọ òpin ọ̀sẹ̀ eléyìí tán ti kéde rẹ̀ wípé yóò padà sórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣàfihàn ìgbáradì rẹ̀ láti pèsè àǹfààní iṣẹ́ mílíọ̀nù kan èyí tí ó ní ṣe pẹ̀lú títajà sí ilẹ̀ òkèrè tó ń tí àti ṣe àgbékalẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó tó bíi mílíọ̀nù mẹ́wàá eléyìí tí wọ́n gbóúnjẹ fẹ́gbẹ́gbà wọ́bọ̀ láàrin àwọn akẹgbẹ́ wọn kó tó dé ọdún 2030 nípasẹ̀ àwọn àtúnṣe nínú ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè ọgbọ́n inú nínú iṣẹ́ àtọwọ́dá. Mínísítà fọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí dókítà Tunji Alausa ló ṣàfihàn ọ̀rọ̀ yìí níbi ìpàdé àpapọ̀ kan tí wọ́n ṣe ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìpàdé àwọn adarí àjọ àgbáyé tó ń lọ lọ́wọ́ nílẹ̀ New York. Olùbádámọ̀ràn pàtàkì sí mínísítà lórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ Ọ̀gbẹ́ni Hikaru Hata wọn ló sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde ìròyìn kan eléyìí tí wọ́n gbé jáde lónìí nílùú Abuja pé dókítà Alausa ni wọ́n ṣàlàyé pé ẹ̀ka ètò ẹ̀kọ́ òní wọ́n ń kó ipa pàtàkì nípa kíkọ́ àwọn òṣìṣẹ́ eléyìí tó ní ọgbọ́n tí wọ́n lè bá àwọn àǹfààní tó ní ṣe pẹ̀lú iṣẹ́ tó wà káàkiri orílẹ̀-èdè àgbáyé mu. Dókítà Alausa ṣàlàyé pé ẹ̀ka ètò ẹ̀kọ́ náà yanjú àwọn ìṣòro pẹ̀lú àtúnṣe ètò ẹ̀kọ́ fífi ìlànà tó lágbára sílẹ̀ fún ètò ẹ̀kọ́ tó dára pẹ̀lú ìgbékalẹ̀ àǹfààní fún ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ ayélujára àti ètò ìmọ̀ ẹ̀rọ. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà tó ti jẹ́ olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar òní pé ó ti ṣe àtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún ìbéèrè àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórí àfikún owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ nígbà tí wọ́n jẹ́ kò di mọ̀ pé àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà òní wọ́n nílò ìgbáyégbádùn àti wípé bí nǹkan ṣe ń wọ́n lásìkò yìí òní pé kò sí ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tàbí ìbámu pẹ̀lú owó oṣù eléyìí tí wọ́n gbà lọ́wọ́. Ó sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan eléyìí tó alátẹ̀jíṣẹ́ alákòóso fọ́rọ̀ ìbánisọ̀rọ̀ rẹ̀ pàápàá jùlọ sí àyẹ̀tíṣe olùdíje sí ipò ààrẹ Frank Shaibu.
Atiku Bueno atelu yiyo owo iranwo lori epo robi nigba to nje kodimo pe awon ilana ye on lo se akoba lanla papa julo lori nso ni se pelu ilosoke opo awon kan igba igbadun fun ogora awon orilede Nigeria oludije si egbe osulu si ipo are labe egbe osulu ADC won lo ti wa ro ijoba apapo lati se agbe kale awon bi ti an foju oro si nigba to nje kodimo pe awon osise won ni pe won ko gbodo fi won sinu ijiroro tabi idunadura lai ni gbedeke abi ojutu kan ni pato ajo to wa fun eto eko yawo lori ise akanse ati awon kan to ni se pelu eto rajenele yi serap on lo ti fun en ti se gomina ile ifowopamọ agba ile wa Olayemi Kadoso ati ile ifowopamọ on fun alara re ni gbedeke ojo meje lati salaye sapatenu jo won ti o sele si owo kan to le ni milionu mefa owo dola ere ti an fesu kan pe won dari owo on sebi kan ti won ko mo e to si je owo to ni se pelu ore eto idibo ati owo mi to le ni trillionu kan Naira to je owo ijoba miran ajo sora putari ibere ye ninu letter kan eleyi ti won ko lojo kerin de ni ogbon osu kesan odun ta wa ye ti igba keje oludari ajo na ko lawole oluwadare fowo si ajo na salaye pe awon esun wonyi won lo wa ninu apa keje abo iwadi odun 2023 ti en ti se oluye wi owo wo agba nile ye ti en te jade lojo keje osu kejo odun 2026 gege bi ajo sora bise so owo to le ni trillionu kan naira ninu awon owo iranwo ti an ya fun awon ijoba ipin ti won ya fun awon ijoba ipinle ti won ko ti igba pada ati opo awon iyawo miran eleyi ti are orilede Nigeria tele re Muhammadu Buhari se oni won pe won ko le salaye ajo serap ti wa kesika doso ati le fowopamọ agba ile yi lati salaye lekun rere nipa awon owo na ati ona ti won ti gba lati gba won pada Oga gba ile ise olopa lorilede Nigeria Ola Tunji Diso lo ti soro idaniloju se ti awon orilede Nigeria wo pe ile ise olopa oni yori daju pe eto idibo gbogbogbo odun 2027 eleyi to nbo lona on lo lo ni irowo rose ti ko sin ni si wahala tabi pe ofan kankan firu nagba lasiko eto idibo naa Oga agba olopa soro idaniloju naa ni opin ose ta waye nilu Eko lasiko ile champion lanfani ati ma se itewogba awon to ti je akeko jade nile eko kan ti St. Gregory's College nbe nilu Eko eleyi ti pe won ni o si se eto iwuri ati idanilola fun ti se oga agba olopa naa o tun ro awon odo ati awon ti o je omo linje linje lati ri pe won ko awon iwa ati emi to ni se pelu ikurajopo papa julo ile ti pe won mo ile eko naa se oga agba diso en to ti gba kan je akeko ni ile eko naa won ni pe yan bu ola fun pelu ami eye eleyi ti pe won ni o lakake laarin eto igbaniwole ohun ileise olopa ni ipinle oyo loni ti kede ifowo ofin bi awon afurasi meji eleyi ti lowo ninu isele ijinigbe ti a ji eni odun meji din ni ogoji kan gbe ti a pe oruko re ni Nathaniel Peter ni abule layere nitosi ilu ikoyele ti nbe nijoba ibile orire ni ipinle oyo awon afurasi yi gege bi atejade oniroyin ere to wa lato en ti se alukoro ileise olopa ni ipinle oyo ola yinka ayanlade nilu ibadan oni awon toro kan na lati re Muhammadu Abubakar ati Jayon Danale eleyi ti won ni won si se iranwo fun awon agbofinro lori awon ibere kokan eleyi ti won ta koto re si won lori iwadi orin kinewin ti won se Ayanlade salaye pe ifowo ofin gbe ni na on lo waye leyin ti won ta awon agbofinro lolobo pelu isele ohun eleyi ti won ni o waye o se apatenujowo salaye iyan oga ati se alukoro ileise olopa pe iwadi eleyi ti won ko kefin safihan wipe awon eyan meta kan te je agbebon oni won pe won ni won wonu yara Peter lo ti won si jigbe ko laye ka won ni nkan ojobo to koja eleise olopa sore dani loju si ti awon araalu papa julo awon olugbe ni agbegbe toro kan wipe awon nbe ni ifarajin si idabobo ati ohun to ni se pelu kikaluko sun ki won fi ori lo osuka
bakan to wa ra awon aralu lati joye koju la la kan fin sore ki won se re pe nigba ti en ba ke fi onkohun ki won ma tete ta ilese olopa lolobo ki ohun gbogbo ma ba wa de pe yo wa de toro fokale ti abo abi alafia yo wa de ti a ma se dunadura re ni kakakiri ponle oyo ako jopo iroyin lewa fun ti ale toni koni ju bayi lo sugbon ki atumo lo eje ki aboju awon koko to wa ninu iroyin na ninu iroyin lati mo wa fun yin pe le ise are ti fide oro mule o pe are Bola Tinubu ni o pada so le de wa Nigeria lati le Europe lojo isegun ojo kokan deni ogun osu kesan odun 2026 leyin atuse rampe ti won se si ojo to ye ko pada so le de Nigeria tele tele bakana la mo afun pe ijoba apapo eleye ti sise lojoro pe awon sise lati se idasile awon ise leni million kan eleyi ti a pe yo ni se pelu mimo ku oja lo sile okere ati igbe kale awon nkan to ni se pelu awon omorede Nigeria million mewa ti won gbunje fe gbegba wo bo laarin awon akegbe won nigba ti a ba fere odun 2030 nipasẹ awon ise akase ti an se lagbon eto eko ati idagbasoke awon gba atinuda bakana la mo afun pe ajo sera fun gomina to je ti le ifowopamọ agba ile yi ati le ifowopamọ funra lara re ni gbedeke odidi ojo meje lati sapatenujo wo wo kan ti se million mefa o le dollar ati owo mi ti se trillion kan o le naira ele ti pe won ni adare sona bi ti oto ninu iroyin ipinle oyo lati mo afun yi pe ile ise olopa ni ipinle oyo loni kede ifowo ofin bi awon afurasi meji ele ti pe an lowo inu isele ijinigbe eni odun meji din ni ogoji kan Nathaniel Peter ni abule layere nitosi ilu ikoyele ti nbe nijoba ibile orire ni ipinle oyo eyi lo pin iroyin lewa fun ti ale toni Kemi Sola Williams lo se akojopo ati atuntun iroyin ohun ele darapo mo alamu oju opa ilo jarawa gbogbo pelu ati Wells Radio 893 nigba tele feran te o si tele wa lojo opa ile jara Facebook wa pelu at Wells Radio 893 FM fanpage. Ba kan na le le gbo aso we waju se. Lojo ipona ti agbaye ti www.wellsradio893.com. Ele pe tabi fi atejise sowo sojo po WhatsApp yara ikoro injo ikanni yi lori ero 0916-893-2000 fan we shele. Ele ito ba shoju eni. Adeda mola ulo ede lomori na wase ti gbo yi. E shete en bo ikanni ikonga agbo magbe. Wells Radio 89.3 FM. Olorun yo boko fun yin. Orun ayo. Lawson.